ti mọ ifẹsọwọpọ gan la ba ma gbọ ẹjọgbọn abẹdẹ bí o fẹ afẹjú rédíò afẹdẹfẹ yọ apàtẹ èdè ó kú fọfọ agbẹdẹ àmọ wí ohun tó bá jọra wọn làwọn àfi níwọn ara wọn níléeṣẹ rédíò tiwa àwọn èèyàn tó dáńtọ dálẹnu dá lóhùn ní pèlè ìfẹsọwọpọ àmẹjẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ókùn tó bá gbọ bó ṣàwùsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó ọgá ni wọn nínú ìjìnlẹ èdè bó fẹ bó ṣe lédè yorùbá pọnbélé níbi ká má fi gbogbo ọyọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lọnu iṣẹ ohun ìmọ ìjìnlẹ ló jẹ tó gbangba lẹsùn lọyẹ bẹẹ bond fm 92.9 ìfẹsọwọpọ rédíò àmì jìnjìn tó já síwájú oríṣiríṣi ètò àgbọkọṣe lọwọ wa ní ń bẹ ìfẹsọwọpọ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ ọrọ.

0: الحمد لله الذي احيانا بعد من اماتنا واليه النشور ادupe fun olorun oba oba to kun wa lorun lana pelu anu ati ase re se se pe ni pelogun atagbara la fi sun rara ninu ase pe mo so mo ji ina olorun fi kun wa lorun lana awa dupe pe laaro yi na atun ji pelu ogun e pelu ase awa bi olorun oba oba to ni oju eni gbogbo bi to ni kaluku wa ta ba ya sile ni ninu oko oju omi ni oko oju rin ni awo moto ni ago kada ni afeserin ni abi no play ni olorun mo je ara re ra olorun nabi wa muhammad qala la ilaha illallah yi ni adua aro oruko mi imam alhaj abdul gani adebayo igiganga aro wa si agba fun na mo ajagbo oluje shatedu awon fasiko ya fe so fun awa ka si pelepele ka fi se pelepele nitori pe ni ti e ba wo didun ifo yo hora kegun gbogbo ta ba je ka ri pe ni nto mo ni gbogbo ta ba mu kari pe ni nto mo ni nitori pe ni inna allah tayyib la yuqbalu illa tayyiba olorun oba ko ni se kini ko ni gba kankan lowo eda oba to mo ni ko si ni gba ka fi nto ba mo olorun sa gbadura wa gbogbo awon alase ile ise bon fm 92.9 atoro lodo olorun fun ko kan won aseyori ibinu ti mo bi asege olorun sa gba ase fun won lai yo ni kankan le atokunrin atobirin atonile atalejo to wa fe bon fm na olojo mo da fun ko kan wa wala la hawla wala quwwata illa billah ila alil azim gbo wayeye ojumo eni to mo wa na olon jojojumo re fun wa oruko mi lekan si ni imam alhaj abdul gani adebayo igiganga aro wa si agba fun na mo ajagbo oluje shatedu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: on fm 92.9
2: ago ojumo o iwure toni yo waye tẹnu èmi ọmọ yín olóyè ìfákàwọ̀dé àgékù ejò láti ìdí òro ní mọṣin ó bu ipá òkun méjì máa mọ̀ sí ẹ̀pà odò ńlá bẹ́bí bára wa sọ̀rọ̀ lónìí o edumayọ lẹ́jẹ́ bí iléeṣẹ́ bandfm ó jẹ gbèsè o gbogbo ẹ̀yìn olùkọ́ mi lónìí pópòpò tó gbèsè tó máa ráyé jù yìí sí edumayọ ayọrí kúrò ń bẹ̀ tọmọtọmọ o nítorí àrùn mi là ń ní orókùn ilé òṣèré mùnúkùn adífọ́pọ̀ ọ̀rọ̀ mi là ní tọ́sí bàbá jẹ gbèsè ẹgbẹ̀rún ọ̀kẹ́ ọ̀tá kúra wọn jọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kúra wọn jọ léwu olùgbọ́ mi náà lórí wọ́n ní àrùn mi là ò ní rí gbèsè sàn ọ̀rùn mi là ronú títí tí wọ́n ní tó bá ṣe bí ìṣe tèmi ni ó ní mo ṣe bí kánkánkán lewé náà ń jóni wàràwàrà lọmọdé tó kú èsì bọ̀ ilé ògbà ọ̀nà ògbà ní ìṣẹ̀tẹ̀ wí àárọ̀ ìgbà o ọjọ́ tá a bá dákọ́ ìwé ẹkùn níjọ́ náà là ń rúbọ rẹ ẹsẹ̀ kan ọlá ò gbọ́dọ̀ pẹ́lẹ́ tí ọkọ́ ipá o ẹni tí ó bá san gbèsè ọrùn mi ọ̀nà tí ó fi san gbèsè ọrùn mi àrìmàrìmà kó máa wá mi bọ̀ àrìmà nítorí orí mi ti dorí ẹkùn àdó àrìmàrìmà kó máa wá mi bọ̀ àrìmàrìmà gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lónìí tẹ́ ẹ jẹ gbèsè bíi mímí méjì mẹ́ta lọ́nà kọnà lẹ́dùmọ̀rì nítorí yín làwọn tó nílé ayé àwọn àgbà bá yín san gbèsè náà lónìí kẹ́ ẹ tó dé padà gbogbo kò tó gbèsè tí ń bẹ níwájú yín lẹ́dùmọ̀rì á ti bá yín di pa nàìjíríà ò ní dàrú o iléeṣẹ́ bond fm ẹ̀ ní jẹ gbèsè tọmọtọmọ tọ́ba bá bí í léèrè pé talẹ́ni tó ṣe wúre ètò ní ẹ sọ fún wọn pé èmi ọmọ yín olóyè ìfọ́jọ́ ọ̀dẹ́ àgékù egbò ni o láti ìdí òro ní mọ̀ṣẹ́.

wọn bá nìkan náà ló yẹ láti gba ọpẹ láti gba ẹyìn wa ó dẹ̀ tó bẹ́ẹ̀ ó tó láti gba ọpẹ àti gba ẹyìn wa ọlọ́run tó pa wá mọ́ tó dá wa sí tó mú wa wà láyé tó mú wa wà láàyè ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fà mu ọ̀pọ̀ ènìyàn ló wùn lọ́kàn láti di ọjọ́ òní tí wọn ò ní orí ọ̀fẹ́ láti wà láyé láti wà láàyè láti jí sí ìmọ́lẹ̀ àlàyé gbé apá gbé ẹsẹ̀ kí wọ́n lanu kí wọ́n sọ̀rọ̀ bí ọmọ ènìyàn a ò fi yọ̀ wọ́n a fi mọ rírì orí ọlọ́run ni ọba tó ti pa wá mọ́ láti january títí di àsìkò yìí táwa náà bá wo iye ọjọ́ tó ti wà nínú ọdún yìí tá a ti lò kọjá tá a bá wo iye oṣù tá a bá wo iye ọ̀sẹ̀ tá a bojú wẹ̀yìn a mọ̀ yìí pé olúwa ṣeun ká máa hó ìwà ayọ̀ sí olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé àánú lèmi àti yín jọ rí gbà láti yè títí di ọjọ́ òní ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún ká máa fi ìyìn fún ká sọ pé olúwa ó ṣeun

máa kí ayérayé. Ọba àwọn ọba olúwa àwọn olúwa gbòǹgbò ìdílé Jésè. Ọlọ́run tó kọjú sí wa ṣe lóore. Ọba tó ṣíjú àánú wò wá tilé tilé tẹbí tara wa. Ẹ̀mí mímọ́ o mà ṣe o, olúwa o ṣe, ọba àwọn ọba o ṣe. Ẹlẹ́rù ni ìyẹn o ṣe o, ọba tó kà wá mọ́ àwọn alààyè ọkàn lọ́jọ́ tòní.

àwọn ètò wa ń tẹ̀ síwájú nílé iṣẹ́ Bond FM 92.9 orin ọpẹ́ orin yìí kò ní kúrò lẹ́nu ẹnìkọ̀ọ̀kan wa lágbára ọlọ́run ọba bí aago márùn-ún ṣe ti lù báyìí a máa lọ sórí ètò orin ìyìn lógo pẹ̀lú Sunday ọbẹ̀ ayọ̀ àgbọ́dúnú.

I'm not going to be able to do it.

ilé ayé tá a wà yìí ntọ́lọ̀ ọba mi ó ṣe kò fi hàn nìkan ṣùgbọ́n bẹ́yẹn bá lè tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ a rí wípé ire ń bẹ níwájú wa ju ìgbà tá a wà yìí lọ ohun tí ń bẹ níwájú wa bí ire

0: Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn bàbá wa máa sọ̀rọ̀ pé olóòótọ́ kìí lẹ́ni, olóòótọ́ onáànù sì ka ìlú. Ṣùgbọ́n bíbélì òun làgbà ó ní òdodo a máa gbé orílẹ̀-èdè lékè. Jọ́bọ̀ pé ó dáa kéèyàn sòótọ́ nínú gbogbo tí èèyàn bá ń ṣe, nínú gbogbo tí à ń ṣe láyé, àwọn èèyàn ń wò wá, wọ́n ń sọ wá. Oníkálukú tí a fún ní orúkọ tóníkálukú ń jẹ́ Bọ́láńlé, Omíkúnlé, Omísakin, Adébọ́lá, Adéyẹrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ tóníkálukú ń jẹ́ mọ̀ wípé ìwà wa gangan ó ń fún wa ní orúkọ míì láàrin àwùjọ, láàrin ẹbí, ládùúgbò, tí àwọn ènìyàn tó ń fi orúkọ míì pè wá. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá jẹ́ onínúfùfù tó jẹ́ pé ìwà tiẹ̀ ni kó sá máa bínú, kó máa bínú, àwọn èèyàn ó fi orúkọ kún o. Bí bá ń jẹ́ lọ́ba, wọ́n á ní lọ́ba onínúfùfù, bí wọ́n ṣe máa pè nìyẹn, ìyẹn ni pé wọ́n ti fún un ní orúkọ míì. Bí èèyàn bá sì jẹ́ oníjìbìtì, kórúkọ rẹ̀ ó jẹ́ Kórede, wọ́n á ní ṣé Kórede oníjìbìtì, bí wọ́n ṣe máa pè nìyẹn. Ìwà tí à ń hù ní àwùjọ ó ń fún wa ní orúkọ míì tí àwọn èèyàn ń pè wá. Lẹ́yìn wa, wọ́n á tiẹ̀ máa pè lójú ènìyàn míì. Àwọn míì gbé àdá pè pé Bọ́lá oníjìbìtì ni o, ẹ mọ̀ gbèsè fún un, ẹ mọ̀ dọ́dọ̀ rẹ̀, ìwọ daṣẹ́ yẹn rú ni o, ẹ mọ̀ bọ̀rọ̀ yẹn lọ o, kò ní jẹ́ ó ṣeé ṣe o. Àwọn orúkọ yìí ó wà tí ìwà fún wa yàtọ̀ fún orúkọ tí bàbá àti ìyá sọ wá. Orúkọ wo ni wọ́n ń pè yín? Ẹ mọ̀ pé wọ́n ń wò wá gbogbo ìwà wa, gbogbo ìṣesí wa, gbogbo bá a ṣe ń gbé ìgbésẹ̀, àwọn tá à ń ṣe láàrin ọmọ nìkejì sí ọmọ nìkẹta, tá à ń ṣe ládùúgbò, tá à ń ṣe nínú ìjọ. Nínú ìjọ wọn ò lè fowó rẹ lòmíì ṣe, wa ni kò ní kó jíṣẹ́ o. Owó kọmíníìtì wọn ò lè daṣẹ́ lòmíì lọ, wọn ni ẹ mọ̀ daṣẹ́ lọ́wọ́ o, lọ́nà ni. Torí pé ó ti ná kan, ó ti ná méjì rí, wọ́n ti fi sọ́ lórúkọ. Ẹ jẹ́ ká jà fún orúkọ tí ìwà tí ó sọ wá yàtọ̀ fún orúkọ tí àwọn òbí wa sọ wá lọ́jọ́ mẹ́jọ. Orúkọ wo la jà fún? Orúkọ wo ni wàá sọ wá? Sorúkọ dáadáa ni àbórúkọ rere ni. Bíbélì làgbà ó ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Orúkọ òwo ni ìwà wa ló sọ wá? Orúkọ òwo ni ìwà mi sọ mí? Orúkọ òwo ni ìwà rẹ sọ ẹ? Lẹ́yìn wòlíì tá à ń jẹ́, orúkọ òwo làwọn èèyàn tó ń pè wá lẹ́yìn. Lẹ́yìn pásítọ̀ tá à ń jẹ́, orúkọ òwo làwọn èèyàn tó ń pè wá lẹ́yìn. Lẹ́yìn chairman tí wọ́n ń pè wá community, orúkọ òwo ni wọ́n tún fi kún fún wa o. Sorúkọ dáadáa ni àbí kejì rẹ̀? Ẹ jẹ́ ká jà fún orúkọ rere pẹ̀lú òtítọ́ tí ń gbé orílẹ̀-èdè lékè. Bí ò bá ṣiṣẹ́ fún wa báyìí, yóò padà ṣiṣẹ́ fún wa lọ́jọ́ iwájú. Torí pé o lè tẹ́ òun yẹn gan-an, kò fẹ́ kó ẹrù rẹ̀ sọ́wọ́ ẹni tí ó fi ṣòfò. Kò fẹ́ kó ẹrù rẹ̀ sọ́wọ́ ẹni tí ó fi ṣòfò. Ibi tẹ́rù rẹ̀ ó ti sì kí ọ̀ gangan lòún fẹ́ kó sí. Ká tó wá sọ wípé ènìyàn gidi. Àwọn èèyàn wọ́n lóòótọ́, wọ́n lóòótọ́ ìwọ́ pọ̀ láwùjọ. Ṣùgbọ́n bẹ́mi àti ìwọ́ bá lè jó lóòótọ́, ìlú yóò padà tùbà, yóò padà túṣẹ̀. Bẹ́mi àti ẹ bá lè jó lóòótọ́, wọ́n ó gbé nǹkan ńlá wá ká wa mọ́lé pé ìwọ ni kó bá wa ṣàkóso rẹ̀, tí ó sì padà mérè wá pé èló ló fẹ́ gbà. Òótọ́ dáa púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú láti fún wa ní, láti jẹ́ kí ìwà wa kó fún wa ní orúkọ tó jẹ́ orúkọ rere, tí ó ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tá a bá lọ tán, tí ó mọ̀ ṣiṣẹ́ lórí ọmọ wa, tí ó mọ̀ ṣiṣẹ́ lórí aya wa, tó mọ̀ ṣiṣẹ́ lórí dúkìá wa, pé ẹ mọ̀ débẹ̀ o, olúyege ló ní o. Ẹ sì mọ̀ wípé kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Wọ́n ní tí wọ́n máa ń ṣẹ́gẹ̀gẹ́ ọ̀tẹ̀, ẹ̀yọ̀ ta sẹ́yìn kúrò ńbẹ̀ẹ́. Torí pé wọ́n mọ̀ wípé àṣẹ́yìn ò ní bá wọn sọ̀tẹ́, ṣé wọ́n ìsọ lọ́tẹ̀? Orúkọ wo ni wọ́n ń pè ọ́? Ẹ jẹ́ ká jà du orúkọ gidi. Torí pé a máa mú èrè wá fún ọmọ, fún aya, fún ìdílé wa, fún ìrandíran wa nísinsìnyí àti lọ́jọ́ iwájú. Orin ológun ni Born FM
1: 92.9 ẹ̀tún mọ́ wa.

0: àwọn ọba olúwa àwọn olúwa alágbára mímọ́ ní sílò ọba tó gun ìgbìnlẹ̀ ẹṣin ọlọ́run sáyọ́nì tí ṣe ọlọ́run ìlísàlénẹ ọlọ́run bàbá wa ẹ̀ṣọ́ ayọ̀dẹ́lẹ́ agbàdúrà lónìí gbogbo agbára ìjàkadì nínú ayé wa olúwa ẹ bá wa dáná sùn. Mose gbàdúrà ogun Farao ṣègbè ṣe òkùnkùn pa gbogbo àdúrà gbogbo ogun ayé wa ẹ lọ sínú ẹgbẹ́ ìjàkadì ayé wa dópin. Oníwà kan sọ wípé ìjà dópin ogun sì tán olùgbàlà jagun mọ́nú orí ẹ̀yà náà máa kọ ọlọ́run àlélóyà ẹ borí ogun ayé wa ẹ gbé wa lékè ayé ẹ mú ọkàn wa balẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Gbogbo àwọn ènìyàn tí ń ran ètò yìí lọ́wọ́ ní ti ìdásí ní ti náwó sí ọ̀run yóò ràn yín lọ́wọ́ ayé yín máa ní ìtumọ̀ ògo yìí sì máa búyọ gbogbo ọkàn tí ń gbé ètò yìí lọ́jọ́ ìsinmi ẹ máa ní àlàáfíà ọkàn yìí sì máa balẹ̀ Jésù olúwa wa. Lónìí a ó bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ pé ó tó gẹ́ èyí ni pé ìjàkadì ayé rẹ yóò dópin lórúkọ Jésù. Enough is enough. There must be an end to the battle in your life. Àwọn ogun kan wà tí o ti ń jà ẹlòmíràn láti inú oyún ló ti ń jà ẹ wo Jacob àti Esau àti inú oyún ni ìjàkadì ayé wọn ti bẹ̀rẹ̀ wọ́n sì jà ìjàkadì yẹn títí gbogbo àdúrà gbogbo ìjàkadì tí o ti ń jà láti inú ìyá rẹ wá lórúkọ Jésù ọ̀run máa fòpin sí. Ìjàkadì tàbí ìpèníjà èyí tí ó kọjú sí ọ tí kò jẹ́ kí o sinmi gbogbo àdúrà ọba tó mú Mose àtọmọ sẹ́lì borí ogun Farao ó máa mú ọ borí. Àwọn ìjàkadì jẹ́ àwọn ogun tó ṣe lòdì sí ayọ̀ ìlọsíwájú ìbùkún ìgbéga ìṣerere ènìyàn. Àwọn ogun èyí tí ènìyàn ń jà tí kò jẹ́ kí ọkàn ènìyàn kó balẹ̀ àwọn ogun tá à ń pè ní ìjàkadì nìyẹn. Ṣùgbọ́n ó jẹ́ káka ohun tí ìwé mímọ́ wí ní ìwé sáàmù orí méje kí a kà ní ẹsẹ̀ mẹ́fà àti ẹsẹ̀ mẹ́sàn-án. Kí ló wí?
1: Nínú ìbínú rẹ bí ara rẹ sókè nítorí ìkáàánú àwọn ọ̀tá mi kí wọ kí ó sì jí fún mi ní ìdájọ́ tí ìwọ ti pa ní àṣẹ jẹ́ kí ìwà búburú àwọn ènìyàn búburú kí ó dé òpin ṣùgbọ́n mú olótìtọ́ dúró nítorí tí ọlọ́run olódodo ni ó ń dán ọkàn àti inú wò.
0: Ọlọ́run ló lè gba èèyàn nínú ìjàkadì ayé sátani ló mú ìrìn wọnú ìjàkadì òun ni ó sọ̀kalẹ̀ wá sí ayé tó pinnu láti bá irú ọmọ ènìyàn jà ẹni tí èmi àti ìwọ ń ṣe lórúkọ Jésù nítorí pé Jésù ṣẹ́gun ìwọ náà máa ṣẹ́gun. Ìfẹ́ Ọlọ́run sí gbogbo ènìyàn ni pé kí a ṣe rere kí a wà lálàáfíà Yohanu kẹta orí kìíní ẹsẹ̀ méjì ṣùgbọ́n bíbélì sọ fún wa pé èrò Ọlọ́run tí Ọlọ́run ní sí wa ó ní nítorí mo mọ èrò tí mo rò sí yín Jeremiah 29:11 ó ní èrò àlàáfíà ó ní kìí ṣe fún ibi ó ní láti fún wa lóhun ìkẹyìn àti ìrètí. Ṣùgbọ́n sátani dé ilé ayé ó da ìrìn àjò ènìyàn rú ènìyàn ṣòwò kò ní jèrè obìnrin ajílẹ̀ ọkọ kò ní rí ọmọ èyí tó bímọ sátani ń gba ọmọ lọ́wọ́ ènìyàn àwọn èèyàn tó níṣẹ́ sátani gba iṣẹ́ àwọn wọ̀nyí jẹ́ àwọn ìjàkadì tó wà nínú ayé mo gbàdúrà ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù mo gbàdúrà gbogbo ìjàkadì ayé rẹ ọ̀run máa mú ọ borí. Ọlọ́run nìkan ló lórí ènìyàn lọ́wọ́ láti borí ìjàkadì ayé gbogbo àdúrà wà borí ìjàkadì ayé rẹ ní ò mọ ìṣòro tàbí ìpèníjà tí ó ń là kọjá láti ọwọ́ sátani John 10:10 ló sọ bẹ́ẹ̀ sọ fún ogun tí ń jà ọ́ tàbí ìjàkadì tó ń là kọjá pé ó tó gẹ́ ohun tó máa sọ fún nìyẹn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí máa sọ fún pé ó tó gẹ́ mo sì gbàdúrà ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ ìbànújẹ́ nínú ayé mi ó tó gẹ́ àṣedànù nínú ayé mi ó tó ọlọ́run tó sọ pé parí lórígi àgbélébù gbogbo àdúrà gbogbo ìpèníjà àti ìjàkadì ayé rẹ ọ̀run fòpin sí. Èyí ni wípé ọlọ́run yóò fòpin sí ogun tí ó ń là kọjá ó sọ fún Mose àtọmọ sẹ́lì ó ní kí ló ṣe tẹ̀yìn képe mi ó ní ogun Farao yìí tẹ̀yìn rí yìí ó ní láti òní lọ ẹ̀yìn kí ó rí ọmọ gbogbo àdúrà ogun tó bá ọ sùn tó bá ọ jí lórúkọ Jésù lákòókò yìí lọ iná dí àìwọ àti ogun náà. Àwọn àìṣòro bí ìjákulẹ̀ àìrọ́mọbí àìrọ́kọfẹ́ araya fe egan aye idamu lori igbeyawo ailowo lowo ati be lo so fun isoro na wi pe o to ge enu la fin jewo si igbala okun la fin gbagbo si ododo bibe ni bibe yin ba gbagbo o le yin orogo olorun mo gbadura fun o ohun to reti ti o ta o je o ti o lowo bi iwo san bi igbega bi lo soju bi aluyo bi ibuku bi ase yori loruko jesu o te o lowo
2: amen
0: won ni loruko jesu gbogbo ku yo wo le to ro olorun pelu ti je oruko jesu ga o ti fun ni oruko kan e to bori gbogbo oruko pe loruko jesu gbogbo kun ko wo le mo gbadura fun o loruko jesu gbogbo isoro e ti be fida lati ni iya re wa ina ya oyo isoro na Oluwa so ni Jeremiah 17:27 woni wo emi ni Oluwa Olorun Olorun gbogbo ara Olorun kan ha soro fun mi lati se bi ko so to soro fun Olorun lati se sa gbagbo nikan fun apere Sarah Anna aya Manuel Elizabeth awon ni awon iyaga sugbon ni okun gbogbo won je olomo nitori pe Olorun da si oro aye won Olorun so fun isoro aye won ko to ge mo gbadura isoro aye re to ge loruko Jesu Abraham leyin opolopo ipenija laye o je ni ibukun o sin di baba orilede nitori pe enu olorun lo so be gbadura aye pada ti aye re nilo loni mo so bi woli o wo enu aye re lo
2: amen
0: iyanu ti aye re nilo o wo enu aye re lo
2: amen
0: mose atan mo sele won bori omiran gbogbo omiran to dide si won ni irin ajo bi fara bi kora de ta bi aram bi awon filistini bi awon ogun to dide si won bori o bori isoro aye re
2: amen
0: o bori ogun aye re
2: amen
0: Àwọn Hebrew mẹ́ta ṣe dákì mísàkì tàbí nígò iná ayé òjò wọn mo gbàdúrà iná ayé òní ju ọ. Gbogbo iná tí ayé ti ń dá láti pinlẹ̀ sí ayé rẹ wá ọ̀run bomi pa náà. Iná ayé òní ju ọ. Kò ní ju ọ tọmọtọmọ. Job bọ́ lọ́wọ́ èsùn ó gba ìkólọ rẹ̀ padà. Orí tó gbére Job mi omi náà pọ̀ sílẹ̀ abíjáde láti inú rẹ̀. Alágbára èyí tó ní ọ lára tó fi ré ní ẹ lára fífà yọ ní ọ lára ọlọ́run ó tó gẹ́ ó dáhùn sọ̀rọ̀ rẹ lónìí mo ló dáhùn sọ̀rọ̀ rẹ lónìí ire rẹ máa padà bí Jóòbù ṣe kọ́ ní orí ogún ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ire rẹ máa padà olúwa fi òpin sí ogun hamani lórí medikai olúwa yóò fòpin sí ogun ayé rẹ o obìnrin oníṣu ẹ̀jẹ̀ àìsàn ayé rẹ ó tó gẹ́ abirun tó wà létí odò bẹ́ sídà fún 38 years ọlọ́run fòpin fún ogún ayé rẹ tó gẹ́ ọlọ́run tó sọ kìkì ọ̀rọ̀ kan lé ọjọ́ náà ní ayé èlíjà tó sọ pé ọ̀ta òṣùwọ̀n ìyẹ̀fun kan ní sékélé kan lẹ́nubodè samaria tó sì bẹ́ẹ̀ ó máa dá sọ̀rọ̀ ayé rẹ ó máa dá sọ̀rọ̀ ayé rẹ olúwa fi òpin sí ìbànújẹ jébẹ́ sí wọn ni ọlọ́run ìsírẹ́lì ó sì mú ìbéèrè rẹ̀ ṣe ní ìmọ̀ ohun tó ń béèrè ní ìmọ̀ òṣòro tó ń là kọjá ní ìmọ̀ ìjì tó ń jà ọ́ ní ìmọ̀ agbára ẹni ní ìmọ̀ ogun ìdílé tí ń lo agbára lórí rẹ̀ mo gbàdúrà olúwa tó ṣe àyípadà nínú ayé jébẹ́ sí ó máa ṣàyípadà nínú ayé rẹ̀ dáfídì ni nígbà tí mo bá kígbe ó ní nígbà náà ni ọ̀tá mi yóò pa ẹ̀yìn dà ó ní ni èyí lè mímọ̀ nítorí ọlọ́run wà fún mi ọlọ́run máa dìde fún ọ. bí ọlọ́run ṣe dìde fún ìsírẹ́lì tí wọ́n borí filistini ó dìde fún dáfídì gòláyà ti ṣubú ọlọ́run máa dìde sọ̀rọ̀ ayé rẹ̀ ìrìn àjò sí ó máa bá ọ rìn ó máa lo àlùyọ. Ohun kan ló tọ́ fún ọ láti ṣe òun láti sọ fún ọlọ́run torí bíbélì sọ pé yóò sì sinikẹ́ni tó bá ké pe orúkọ olúwa láògbàlà òun láti ké pe orúkọ ọlọ́run òun láti jẹ́wọ́ ẹ̀sẹ̀ rẹ òun láti gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ bí o ti ń ṣe yìí àtúnṣe ayé rẹ máa dé ọlọ́run sì máa fòpin kógun ayé rẹ ayé rẹ máa yí padà sí rere jésù olúwa wa obìnrin fọlásadé owóyẹmí.

baka o agbara jesu ka.

0: lọ́sẹ̀sẹ̀ a ní ìsọjí nínú ìjọwa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá. Lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itokin Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá. A ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn. Mo gbàdúrà bí ó ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀. Aago mi ni 08037040488 àti 08097532100. Mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Jésù Olúwa wa.
1: Nínú ìwé mímọ́, David wípé ohun òun nìwọ yóò máa gbọ́ ní kùkùtù òwúrọ̀. Èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidun ẹsẹ̀ bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ lójúkọrojú ní CNA Church of Zion International 30 Ayé Gbajẹ́jẹ́ Street Majidun ẹsẹ̀ Majidun Ìkòròdú.
2: Kò síbẹ̀ tó bá bẹjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itokin Road ní Falapa.
1: Níbi tí ó ti máa pàdé wòlíì awíkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 08037040488 08097532100.
2: Ó yá ní wákàtí àdúrà dídùn.

0: That's why I met Tinubu. When in America, I left America, and my dad, Tiku Abaka, and Yana Laran Tabus, and lobby local, Luria Westokan, Kosio Titoni Bay.
1: Ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adeleke ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ tẹ́kótó kan kí wọ́n ṣe iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló pàdánù ẹ̀mí wọn ní ìkirè ìgbìmọ̀ náà ti wálẹ̀ báyìí.
0: Àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọn ní àwọn àdìgbìdìgbì omi àmú ni o lórí Alhaji Atiku Abubakar Peter Obi Amechi Kwankwaso tí wọ́n ṣe ń kóra wọn jọ lórí ìpolongo ṣe ìpolongo wọn ní àwọn àdìgbìdìgbì lórí ààbò lórí ẹ̀mí àti dúkìá.
1: Wọ́n ní nínú eléyìí tí ìjọ àjọ INEC tani síta yẹn orúkọ àti ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa nínú ètò ìdìbò 2027 wọ́n ní ó máa tún ti dá wàhálà alẹ́ họ́ù họ́ù ó tún ti bẹ̀ẹ́ bẹ́ẹ̀.
0: Iléeṣẹ́ ọ̀gọ́n ọlọ́pàá làjà tó lu lẹ́wọ̀ Àbújá ó ní bá a ṣe ń yọ sólà ń yọ gbọ̀ lórí àwọn àbáyọjọ́ lu gángan wọ̀lú yíyọ ọba yàrá ní àwọn ilé ìwòsàn kan wọ́n ní ọ̀ka ti fó lórí ọ̀rọ̀ yìí o.
1: Ajá òkúta alẹ́ họ́ù họ́ù ó tún ti bẹ̀ẹ́ bẹ́ẹ̀.
0: Iléeṣẹ́ ọ̀gọ́n ọlọ́pàá làjà tó lu lẹ́wọ̀ Àbújá ó ní bá a ṣe ń yọ sólà ń yọ gbọ̀ lórí àwọn àbáyọjọ́ kan wọ̀lú yíyọ ọba yàrá ní àwọn ilé ìwòsàn kan wọ́n ní ọ̀ka ti fó lórí ọ̀rọ̀ yìí o.
1: Àjọ kan ó ti ní ẹmú ẹ̀sùn wá ẹmú ẹ́fídẹ́ǹsì tẹ́ ẹ rí wá ìyẹn tó dá yín lójú pé lóòótọ́ ọ̀gbẹ́ni òbí ó wà láwọn tó jẹ́ pé kò fẹ́ràn àwọn ọ̀hún tó wá láti òkè ọ̀yà lọ́run tó jẹ́ gómìnà wọ́n ní ẹmú ẹ́fídẹ́ǹsì wà afẹ́rí eléyìí tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀kọ́ ń gbé epo yìí ẹnu ni.
0: Gíwọ́ ọlọ́pàá pátá ilẹ̀ wa ti pa lásẹ̀ lórí ìjínigbé tó jẹ́ pé wáyé ní agbègbè Bọ̀gú
1: wọ́n ní ètò ìdìbò 2027 tó ń bọ̀ lọ́nà yìí ẹni tó jẹ́ ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè yìnyẹn Àpabio ti ní pé kò lè dí iṣẹ́ tiwo àti iṣẹ́ ilé àwọn aṣojú-ṣòfin pàápàá ètò ìdìbò kò lè dí wa lọ́wọ́ bó ṣe ká ṣe à ṣe là rí.
0: Wọ́n ní gbẹ́ kán fọwọ́ tilẹ̀ gba àlámúfọ̀wọ́ yìí lórí ìbò gbogbogbò fún 2027 sẹ́ ìyẹn tí Odua People's Congress ló mọ̀ ní ìlú Èkó ní kò pẹ́ yìí o.
1: Ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ pé àwọn fẹ́ẹ́ tọ pinpin kí ló ṣẹlẹ̀ sí owó bíi 120 billion naira eléyìí tó máa ń wọlé lọ́dọọdún tí wọ́n rí lórí ètò iná ní eléyìí tó wà ní Ìkòròdú Sàgámù Social Corridor wọ́n ní gbogbo ẹ̀ náà máa ṣàlàyé láàárọ̀ tó ní.
0: Ní ìpínlẹ̀ Borno láàyè wọn látọjọ́ Friday lọ́n jajagun lẹ́wọ̀n ajá tí ń wọ̀ ìyá àjà pẹ̀lú àwọn èsì òkọ́kú bandits mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n la gbọ́ pé wọ́n mú balẹ̀ ẹ mọ̀ kó ṣe o.
1: Ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn tí wọ́n dújẹ́ dupò nínú ẹgbẹ́ ògbóṣèlú APC àwọn ògbóṣèlú tó kù ni wọ́n ti sọ láàárọ̀ tó ní pé digbí náà láti tó nípa ìkọ̀wé pé àlàáfíà yóò jọba àlàáfíà yóò sì jọba ohun tó tún sọ níbẹ̀ á mọ̀ ṣe tí ìgbọ́.
0: Ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó lọ́run alàgbòye bá jiná ránṣẹ́ kí kó ire sí Adeleke afẹ́yẹn ṣùgbọ́n wọn ní Adeleke ṣe ìgbìmọ̀ wọn ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ tí ó tọ pinpin bí wọn ṣe pa ìfọn láǹfọn sùn ní ìlú kiri ní ìdìbò tó kó ayé kò pẹ́ yìí o.
1: Ìròyìn tó wà nǹkan yẹn Adédèjì tó ní pé ààrẹ orílẹ̀-èdè ní pé FBI lẹ́kàn yín ẹ mọ́ release ó ní ìdí mẹ́rin rèé tó fi jẹ́ pé àwọn fi ní pé kí wọ́n release ẹ fẹ́ mọ ìdí náà ẹ wá ọkọ̀ fìdílé àmọ́ wá sí.
0: Kò rọrùn láti ka ìwé àwọn ọmọ ìwé kò rọrùn fún wa láti ka ìwé empty stomach láì ló ń jẹun nínú. Ni mo fi kàwé ní abẹ́ iná òpópónà kó tó di pé ọmọ jáde mo wẹ̀ èèyàn kàìnkàìn àwakọ̀ torí pé àwọn ọmọ wa ọ̀nà ìlàsíwájú alẹ́yìn wọn ọ̀la. Akẹ́kọ̀ọ́ Samuel Àjọ tó jẹ́ pé òun ló jẹ́ pé ó dáa jù tó mọ̀ wétí fún tẹ́dọ̀ tó sì jẹ́ pé wọ́n tarí àmì ẹ̀sìn ìyẹn ní láàsù ló jẹ́ kó dìmọ̀ ó sì dúpẹ́ lọ́wọ́ bí àtàlẹ́ àtọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ọmọ wa wọ́n mọ̀ mọ̀wé wọn.
1: Àmì o ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn African Democratic Congress ni ṣe rí ọ̀rọ̀ ìwà àjẹbánu ó ní ẹgbẹ́ àwọn tó bá ń ṣe ìwà àjẹbánu ẹgbẹ́ gẹ́gẹ́ bí ẹni tó pé wọ́n ń fẹ̀ mí ṣòfò wọ́n ṣe kí ni wọ́n ń jí nígbó torí pé wọ́n ń jí wọ ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí gbé ni ẹ má fojú rẹ wò wọ́n inú tí yorùbá rọ ya á má ṣe sí.
0: Ẹgbẹ́ òṣèlú APC Osun Sowo Ogun Ẹ̀fọ́rí bí àsọ̀rọ̀ Atúnjọ Lálékan wọ́n ní pípéjọ wọn ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni o lórí àwọn ẹgbẹ́ alátakò tó ń kóra wọn jọ wípé ẹgbẹ́ òsèlú APC àfẹ̀yìn wọn jẹ̀lẹ̀ nídìbò ọdún 2027 ẹgbẹ́ òsèlú APC dá padà fún pé ẹ padà lulẹ̀ ni ṣùgbọ́n ẹgbẹ́ òsèlú ADC ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn àti SDP àjẹká wọn oríkà pọ́nlá o.
1: Wọ́n ní ní orílẹ̀-èdè Nàìjíríà nínú gbogbo ìpínlẹ̀ 15 àjọ NCDC ń sọ láàárọ̀ tó rí pé ó lé ní 1,000,000 ní 70 ìyẹn 65,000 àwọn èèyàn tí wọ́n ní àrùn kọ́lẹ́rà tó wà ní àkọọ́lẹ̀.
0: Gómìnà ìpínlẹ̀ Kogi ní gbẹ̀bẹ̀ lọ fọkànbalẹ̀ lórí àwọn èsì òkọ́kú bandits tí ọ̀jẹ̀ká wàdùn wọn ni wọn tó ń gbégbèsè ẹ̀ka tó kù díẹ̀.

0: to lanode awon arin ajo meta won je gbe pamo e won pa awon arin ajo meta won pa awon won je awon eyan mesan gbe pamo ni titi marunse kogi awon olopa n sise ajagojago lori re
1: won ni ni ipinle kaduna gomina ipinu ohun be lo buwo to chewa si awon are beretun bu pe are ewo bi ewo do ba nbi na side odo wa bi e goju wa na nilo iranlowo yin atatileyin lori awon ona wa papa ju le bi eto ibo se nbere ka won le ri pe ise takutakun le e wodo wa
0: ta lo ni po lodo ta lo tari po siyan for satu sanani to tila mon to show abe ko le ko buru ko bu aje ni ko mo je ki owo ogun to ran tan
1: le bi eto ibo se nbere ka won le ise takutakun le e wodo wa na
0: ta lo ni po lodo ta lo epo siyan for satu salako sanani to tila mon to show abe ko le ko buru ko bu aje ni ipinle eko mo je ki owo ogun yeri omo we olureemi so peyin te je olu awon osise si tayo ayinde ni arinu hope ambassador ngba ta gbo paragba tayo ayinde o je lamojuto fun iko na won si niran tun ni oludari awon osise labe gomina sanwoolu eko rere
1: won ni laro to ni palemo fe to idibo won ti ro awon odo wi pe ina alenu loro ni ninu asakoso orile ede yi aju e kopa e ma je ki won loyin sugbon ke je kon loyin nipa bi pe ke gbe ife ati idagbo so korile ede ke mu loko gudu lati gbe laruge
0: awon ta ro po ti ko e ko ti kurego oluwiwo ton yo ba tutun lagbegbe won losun awon ara ilu ba ki o won lo ti gba se ijoba se pe ko ye ko ri be
1: ni ipinle so awon ajo ti won pe ni sokoto is won ni pe iro mi awon je pe ki awon tojo mo leyin kristi ko ma se won o eyin te n gbo pe ye e ma tun do wa ala ale
0: Awon odori ede wa na won ma pe si akesi won lo si nbe bo lo se pin o se lule wa Nigeria won ni ga da si o Atiku Abaka lo pe si akesi o
1: won lori ede Nigeria bi a ti se mo wi pe ajowo ohun la fin so tori pe ika kan bayi won ni ko le gbe nkan igi kan ko si le dagbo se won ni gbogbo awon olori elesin ẹjọ́rọ̀ ẹlẹ́sìn ẹ̀yin olóṣèlú wọn ní ẹkún rajọpọ̀ ẹ fi orílẹ̀-èdè yìí sọ́kàn kí ẹ fi lè ṣeun tẹ́ ẹ fẹ́ ṣe irú yìí bá mu wá mu wá tètè.
0: Ìwákejì ààrẹ wa Nàìjíríà gbà kà sí ìṣẹ́ tí wà wọ́n ní wọ́n ti balẹ̀ sí Angola fún ìpàdé AU ìyẹn náà tó ṣe kókó.
1: Wọ́n ní láàrin ọjọ́ méje ilé epo Dangote wọ́n ti fowó kún owó epo ní ẹ̀ẹ̀mẹta láàrin ọjọ́ méje kí ló lọ fà á kí ló ní lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ à ń gbìyànjú láti mú ọtí láàárọ̀ tù ní.
0: Àwọn tó mọ̀ ti fi tẹ̀lé ń pọ̀ epo petrol wa Nàìjíríà wọ́n pe àkíyèsí wọ́n ní asọ́gbàlà mẹ́ẹ̀ Tinubu wọ́n ní jáde níwọ̀n yóò mú sẹ́ o lórí iléeṣẹ́ ọpọlọ wa kí ó ṣiṣẹ́ ẹ̀ tọ́ ẹ pé wọ́n náwó sí i wọ́n ní kí wọ́n díṣe ìjòmó ti kọ́ ọmọdé torí pé ààrẹ ti fi dájú pé yóò padà ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ lórí rẹ̀.
1: Wọ́n ní àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà yìí tí iye wọn lé ní 1,140 11,040 ọmọ orílẹ̀ èdè yìí ní orílẹ̀ Ireland ló pé wọ́n ń wá láti gba ìwé láti lè gbé síbẹ̀ ó láti bí ọdún mẹ́la tí wọ́n ti wà ńbẹ̀ lọ ti ń bẹ̀bẹ̀ láti rí ìwé láti gbé ìlú àmọ́ tí wọ́n ṣèwà níbẹ̀ báyìí tí wọ́n ọkọ̀ wọ́n gbára báyìí wọn ò tí ìwé náà gbà.
0: Ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sa olùkọ́ ayé wàsíà ti sa olùkọ́ wa àwa déhùn láti kẹ́kọ̀ọ́ wa jọ̀wọ́ ẹ̀kọ́ wa láti ẹ̀ parí ẹ̀. Wọ́n ní àwọn olùkọ́ 300 láti fún ẹ ní ìdánilẹ́kọ̀ọ́ lánàá ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Wọ́n máa ga ọ bá a ti ṣe ń bọ̀ wọn lọ́wọ́ ni wọ́n tún ń bọ̀ ká wọ́n ní ṣe àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ nípa ìtọ́ ìtọ́jú ara nípa onímọ̀ ìṣègùn òyìnbó wọ́n ní kí wọ́n tẹ̀tọ̀ parí ẹ̀ka wọn báyìí ni wọ́n ti palẹ̀mọ́ sílẹ̀ láti japa àjọ NMA ló sọ láàárọ̀
0: yìí. Àdùmọ̀bí kọ̀ọ̀kan tàánú wọ́n ti mọ arákùnrin kan tó ń gbìyànjú láti ta ìbátan rẹ̀ ní 1,000,000 naira ibo ló ti ṣẹlẹ̀ bí òyìnbó ara rẹ̀ gbọ́.
1: Àjọ kan tí kì í ṣe ti ìjọba ni wọ́n ti kéke Initiative for Business and Love for One Another ni ẹ̀yin òṣèlú ẹ̀yin olóṣèlú ẹ̀yin alátìlẹyìn ìwọ̀n ọ̀tọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká kó ìdàgbàsókè àti àlàáfíà orílẹ̀-èdè yìí àti ìṣọ̀kan wa lọ́kùndúndùn ń palẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027.
0: Lórí ètò ìdìbò ṣètò ìdìbò wa Nàìjíríà bí tá a bá pẹ̀ nìkan kì í fi tẹ̀lẹ̀ ààrẹ tuntun ọ̀ṣàrà fún ẹgbẹ́ agbẹjọ́rò wa Nàìjíríà. Ètò ìkọ̀ ìjọba àdéjọ òkú sọ̀yà wọ́n ní digbidigbi lẹ́gbẹ́ NBA wà ń kalẹ̀ lórí àwọn ètò náà.
1: Lórí ètò ìdìbò náà mo ti wà àwọn ẹgbẹ́ kan tí kì í ṣe ìjọba ní ìpínlẹ̀ àpapọ̀ nílò ní ilẹ̀ ìlà oòrùn orílẹ̀ èdè yìí south east ni wọ́n ti sọ pé àwọn ti ṣetán gbangba báyìí gidigbi làwọn wà ńlẹ̀

0: àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní tiwípẹ́. Àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abiṣowo tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo Bankdraft. Kọ́ọ̀sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808076-6813 tàbí 0317-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Akeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní Èkó.
1: Ẹ jẹ́ ká sọ wọ́n pọ̀ ká
2: olùgbé ìkọlá ìlú mọ̀ ìdúsì ìkọlá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ìkọlá ojúgbélẹ̀ ìkọlá gbẹ́bájẹ́ ògbúṣẹ̀yẹ ṣọ̀tọ̀ àti agbègbè kọ̀mọ́dì lápapọ̀ ní àgbàdo òkè odò LCDA ẹgbọ́n látàrí wàhálà tó wáyé lọ́jà wàzúbíà nílùú ìkọlá eléyìí tó mú ẹ̀mí alájọba ìbílẹ̀ àgbàdo òkè odò LCDA ẹyọ abiodun ìṣẹ̀lá ìjìgbádéró ti àfin gbogbo yín pátápátá o láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba torí ààbò ti dúkìá àti àlàáfíà yín ló jẹ ìṣàkóso wọn lógún. Bákan náà ni wọ́n ní kí gbogbo oyè ojúlá lákàn fi ń ṣọ́rí ẹ̀sìn bí dájú wípé ẹ̀ ń bọ̀wọ̀ fún òfin. Wọ́n ní kí gbogbo ẹ̀rù kẹ́ẹ̀sì mọ́fọ̀yà torí àwọn òṣìṣẹ́ elétò àbó wà lẹ́nu iṣẹ́ láti rí dájú wípé ojú àwọn aṣebí hàn sóde kẹ́ẹ̀sì yàgò fún bọ́yì sọ yìí tó lè dami àlàáfíà ìlú. Bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fún iṣẹ́ takuntakun wọn. Wọ́n sì dùn pẹ̀lú ẹbí àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àgbàdo òkè odò LCDA ò ní dàrú ò ní bàjẹ́. Olùkéde ni Reformer Rahman Akínpẹ̀lú. Wọ́n jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ ìròyìn àti ìmọ̀ ẹ̀rọ òde òní ní àgbàdo òkè odò LA.
3: Dangba kò sọjọ́ tá a jí tó rẹ̀ ra o. Wọ́n lóde ọrọ̀ ajé tí kò bára rẹ̀ ìpèníjẹ́ ètò ààbò àṣẹ láàrẹ̀ ọ̀rẹ́ má rojìnà o má bọkàn jẹ́ bí ẹ̀kún bá dẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ̀ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú. Tẹpá mọ́ṣẹ́ gájìjọ gbé orílẹ̀-èdè dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abára kọ́lá o ọjọ́ abágùn kọ́lá kọ̀run ìsún tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibú orítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ níwọ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbéga ò ti ìlọrun wá o tàbí ìwọ oòrùn ọ̀dẹ elédùnmà ló ti ń wá ó sì fẹ́ ká ní orítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbó àti tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ níṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbéga ò ti ìlọrun wá o tàbí ìwọ oòrùn ọ̀dẹ elédùnmà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbó àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà fúnrara wa bonnet 2.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nìyí lè gòkè àgbà.

0: kọ́kọ́ núwẹ̀ lè sọ ẹbọn dẹfẹ̀ náà ló jẹ́ pé ń tẹ̀síwájú núwẹ̀ the nation láàárọ̀ sunday tribune náà gbéròyìn owó larí inú ẹ̀jẹ̀ o wọ́n sì ní owó se pàtàkì nígbèdá olówó olówó láìdí àkílà ìdí rẹ̀ olówó ọlọ́wọ́ fẹ́ dára kọ́lọ́ ọba má jẹ́ kí wọ́n dáná owó náà wá lówe kan tí mo pa ni pé tó wọ́n bá sílé kẹ́ni kí ni má se dámọ̀ràn kankan lẹ́yìn o ẹnìkan wá wú kẹ́ ó ní wọ́n ta náà látúndì fakoredé ni láfi tó kó fìrí owó láàárọ̀ ti tòní tá a sì ń rólẹ̀ lọ sí àbújá o wọ́n ní àrùn tí ń sogójì ló ń sọ̀ dúnrún ètí sọ lọ́ya náà jẹ́kun ṣe wọ́n ní orílẹ̀-èdè wa jẹ́ àkadúpọ̀ ẹ̀ ti wà o wọ́n ní bẹ́ẹ̀ bá sí gbàgbé kárìn káwọ́ gbọ́rọ̀wọ̀ a rí i pé aṣọ́júbọ́lá mẹ́ẹ̀ tí nígboro tí ìsọdọ̀ tún wọn wípé ó ń fi lálá ni o wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lówó náírà wa tó jẹ́ pé ó pin ìkìn tó ń balẹ̀ fún dọ́là wọ́n ṣùgbọ́n lọ́lọ́wọ́ àìpé owó náírà wa dúró ṣinṣin ni o ètò ìjà alákòótó náà lẹ́yìn wa nàìjíríà alágbà taiwo oyede ló pe àkíyèsí yìí nígbà tó jẹ́ pé ó ń wò lọ́tún lọ́sì wípé lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá ní ká máa wo tí ìnáwó orílẹ̀-èdè wa nàìjíríà wà tá a bá ní ká máa wo ipò tí kọ́rẹ́nsì wà ó ní ẹja kan sára sí aṣíwájú bọ́lá ahmed tinubu ó ní ìyẹn débè dúró ó ní ìbọn ro ó ní ìjọba àpapọ̀ tó wá ń gbé àwọn ìgbésẹ̀ kan láti rí pé ìdúró owó náírà ilẹ̀ wa nàìjíríà àti ètò náà ló ní kọ́ ọjọ́ kan gbogbo ẹ wọnú ara láti jẹ́ pé máa fò lókè lálá akóre ni orí nàìjíríà the nation sunday láti ẹ̀ náà kà láàárọ̀ yìí o.
1: nínú ìwé ìròyìn the sunday punch tó jáde láàárọ̀ ní bí àjọ inec ti ṣe jíjọ lójú àwọn tí wọ́n fẹ́ lo ètò ìdìbò 2027 pàápàá fún ipò gómìnà wọn ni àjọ náà wọ́n ti eléyìí ní àná ni wọ́n tari àwọn orúkọ ẹgbẹ́ òṣù àtàwọn tí wọ́n fẹ́ kópa tó fi kan ọmọ ọdún wọn iṣẹ́ tí wọ́n ṣe gbogbo àlámọ̀rí wọn ni wọ́n tari síta wọ́n nílé ìjẹ́ ó ṣe é ṣe nítorí pé báwọn èèyàn lè mọ iye àwọn tí wọ́n fẹ́ kópa níbi ètò ọ̀hún wọ́n ní nínú káàdì gbogbo ibi iléeṣẹ́ àjọ yìí lórílẹ̀‐èdè yìí ni wọ́n ti tari gbogbo ọ̀rọ̀ yìí sí kí àwọn ènìyàn lè wà ń bẹ̀ wọ́n ní nínú ọ̀rọ̀ tí wọ́n tari síta ọ̀hún wọ́n ní ìṣèlú bíi All Progressive Congress African Democratic Congress Nigeria Democratic Congress People's Democratic Congress àti Allied People's Movement ni kò àwọn ọlọ́pẹ́ lọ ní àwọn òǹdíje dupò tó pọ̀ jù nínú àwọn tí wọ́n tari síta wọ́n ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá iye ọmọ ọdún olúkúlùkù ń bẹ̀ ẹ bá irú ìrúwé tọ̀ ẹ bá ń bẹ̀ gbogbo àwọn sadibikẹ́ sabikẹ́ ní ẹ bá gbogbo ẹ̀ ń bẹ̀ wọ́n ní bó ṣe wá tó wọ́n tó lẹ́sẹsẹ ni o wọ́n ní léyìí ló túmọ̀ sí wípé ètò 27 tó ń bọ̀ lọ́nà yìí kọ́ má ba lè gbàgbé pé ọjọ́ oṣù tá a fẹ́ bọ́ sí oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n tó bẹ̀rẹ̀ ìpolongo tó fi jẹ́ wípé wọ́n yóò ìdìbò ọ̀hún lọ́jọ́ kẹrin oṣù kejì ọdún 2027 lálẹ́ ìgbàgbé wípé tó bá máa di ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027 òun ló ṣe ètò ìdìbò sí àwọn tó fẹ́ lọ sí ipò gómìnà àti àwọn tó lọ sí oṣù ilé aṣojúṣòfin ti ìpínlẹ̀ wọ́n ní tá a bá wò ní méjì tí wọ́n ṣe tó bẹ́ẹ̀rẹ̀bẹ́ wọ́n ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó tó wọn 16 kópa níbẹ̀ láti lè di ipò kan mú àbí omi tábà lọ sí ìpínlẹ̀ wẹ́ńbí wọ́n ní àwọn tó 17 òun náà ni wọ́n fẹ́ ta kọ̀ǹgbọ̀ nínú ìbò ọ̀hún ní ìpínlẹ̀ kaduna 17 náà ni tó fi kan ìpínlẹ̀ 16 wọ́n lé ó pọ̀ ńbẹ̀ tẹ́ ẹ bá lọ rẹ́rìn ògòyìn the sunday punch jáde láàárọ̀ tòní ẹ bá orúkọ wọn ńbẹ̀ ibi tán ti wá ọmọdún wọn àti ewé òṣèlú fẹ́ kópa lábẹ́ nínú ìwé ìròyìn sunday punch lẹ́tùrí láàárọ̀ tòní.
0: tọ́ba jẹ́ pé òyìn òsèlú èmi náà wà pẹ̀lú ẹ láàárọ̀ ti tòní wọ́n lẹ́tọ̀ọ́ ló ní òsèlú òsèlú náà ló ní ètò báwa rẹ̀ àsó òsì ní òsèlú kóra rẹ̀ wọ̀lẹ́ ẹgbẹ́ òsèlú adc dodo wípé àwọn ẹgbẹ́ alátakò wọn ń kóra wọn jọ láti rí pé ẹgbẹ́ òsèlú òsùsọ apc àwọn fẹ̀yìn wọn jalè nídìbò gbogbogbò ní ọdún 2027 gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ akọ̀wé alūkkóró fún ẹgbẹ́ òsèlú adc lẹ́yìn nàìjíríà mallam bọ́lájì abdullahi oníkekulé ọgbọ́n kó sọ tó kó adùn ọgbọ́n kó rò bẹ̀ wípé àwọn tó ṣe pàdé pàtàkì lọ́lọ́dẹ ti ṣe ọjọ́ monday lórí ẹgbẹ́ alátakò ni pé báwọn bá fẹ́nìkan kalẹ̀ bó ti jẹ́ pé àìfàgbà fẹ́nìkan jẹ́ ká yóò rò ọkàn sọ pé lọ́wọ́lọ́wọ́ àì àìfàmà wuyewuye lọ́nà ẹgbẹ́ alátakò wípé mi fẹ́ yípa rẹ̀ wọ́n fẹ́ lọ fún pọ̀ rẹ̀ tó bá jẹ́ pé yóò tó wá rọrùn fáwọn àwọn tó mú mi tó jẹ́ pé àwọn ọ̀dà torí pé gbọ́gbọ́n bá tán àgbà àtò mórin mìíràn ojúwé pínlẹ̀ sunday tribune the nation balance change ìròyìn ẹ̀ríkà láàárọ̀ yìí.
1: nínú mẹ́rin ní telegraph láàárọ̀ tòní a ti sọ nípa ti ọjọ́ òṣèlú 2027 ni ò níbi tí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí fún ilé ìgbìmọ̀ asòfin ìyẹn sẹ́nẹ́tọ̀ godwill akpabio ni wọ́n ti sọ láàárọ̀ tòní pé ọmọdé ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú pé ṣẹ́ rí ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 gbogbogbò wọ́n ní kò sí ibi kan báyìí ló fi fẹ́ dá iṣẹ́ àwọn dúró ní ilé ìgbìmọ̀ asòfin àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin pàápàá nítorí pé iṣẹ́ tàwọn ni káwọn mú bọ̀ òfin káwọn sì ṣe òfin káwọn gbé òfin kalẹ̀ ilé tó mú ìdàgbàsókè àti elérédè yìí tó mú lọ sí ibi tó dáa ó ní iṣẹ́ táwọn máa ṣe kò lè dá wọn lọ́wọ́ wọn ń sọ ilé látàrí wípé àwọn oníròyìn kọ́ lè bá ta àwọn èèyàn gbọ́ tí wọ́n gbọ́ nǹkan táwọn ń sọ yìí kó má dàbí yìí pé wọ́n máa gbọ́ àwọn ilé gbígbọ́ aṣòfin wọn níṣẹ́ ọjọ́ ìdìbò ti ń bọ̀ wọ́n máa pàṣẹ wọn ni ó ti o kò rí bẹ́ẹ̀ ó tún lè nílùú oyó ibi tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì ti ń ṣàlàyé wípé àtòhun nílé ìfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin táwọn wà ń bẹ̀ iṣẹ́ tó gbà wọn fún ibi táwọn aráàlú yàn wọn sí òun làwọn máa gbájúmọ́.

0: loni nibi ti eni to je gomina ipinle osun iyen gomina ademola jackson nurudin adeleke ti won ti se igbagbe kale igbimo te koto kan eleyi ti o sise lori isele to sele ti je pe won yinbon won pa eyan eyan emi awon eyan sofo ni agbegun to pe ni nara and cobo junction motor park a garage area ni ikire ni joba ibile irewole local government to lo sele ni ojo 14 osu kejo ta wa yi won ti se igbimo te ko to won ti gbe kale lati ri daju pe won wo kini un to fa ti sele yi fi sele tori pe o fe mo un to fa kilo ija lo kan lo bere ni o awon wo lo je pe lara awon ti won fara kasa isele yi awon wo ni emi won to sonu si ati pe awon gogun lo da gogbo rogbodiyan yi lo da sile ipenija ti won ko koju igbimo na re en to je alukoro fun ijoba iyen olawale malam olawale rashid ohun na lo tare oro na sawon oniroyin nibi ti o ti salaye pe lara awon ti won wa ninu igbimo te ko to na lati ri magistrate ayokunle siyanbola se pe ohun ni alaga igbimo ohun tati ri ogbeni abiodun Badiola to je akowe igbimo ohun awon to tun wa lanu igbimo ohun na ni AIG Dr. Aderanti si Kayode ogbeni Dele Akintayo to ma to soju awon ajo to ri si eto idajo lorilede yi lagbagbe comrade Wale Balogun to je pe ohun soju awon ajo ti ki je ti ijoba to je pe ajo to nja fun eto omo eniyan o to lo bere be lagbagbe doctor Batunde Babatunde Afolabi to je gbe bi je pe akose mose ninu eto ilera no ti ko papo no wa ninu igbimo na won ni pe igbimo yi ti won ti gbe kale yi bi won se nge yi kale yi awon fa eto omo eniyan o to lo bere be lagbagbe doctor Batunde Afolabi to je gbe bi je pe akose mose ninu eto ilera no ti ko papo no wa ninu igbimo na won igbimo yi ti won ti gbe kale yi bi won se nge yi kale yi awon fun ni ogbon ojo lati se ise iwadi lori gbogbo ohun ti o sele ni agbegbe yi je ki ijoba ki o gbo ohun ti o sele ka won abeyede na ko ma pa ara ko tun jade ki won le mo igbese eleyi ti won ma gbe gomina deleke wa ro won pe ki won ju lati ma se madaru ninu eto itoro fe ise na nitori pe ti o badaru o sese ka ma ri okodoro oro ohun to fa ikolo yi ati tele yanjo ti ro fi ni tun pada waye mo ni ipinle osun o wa ro won koko fi blohun se ki won si ranti pe ife ipinle ohun ohun lo podo fi sokan ko ma ti yi ere mi ni abe bi mi ni sugbon o gbe bi a fe fi sun oni o mo se be e se daada nitori pe ohun ta ba se le loni
1: bi ti oju lowo dodo ati adu tin jade wa won lo ma ko mu kire to ba lo won de sile wi pe afayemo ya ba se nigba ta wa nigba keke won ni apere dodo ati adu won be na ko buru ko baje itan DSP Alimi Ahmed oni ke pe yo tojo lale kan lagba gbe alajmo din akan ni eleja won bi ilu wa ko mu won no da ke yo ma dupe lowo lowo bi pe biyan meji ba nta yo lori papa bi coach elefo ti be se bond efo tojo lale kan won ni bi o ba do mi aja sowo enikan won ni odide je fuko won ran gbose lu APC pajo ni ipile osun to je pe kadaro o se won lori ni dibo to wa ni ojo 15/2026 oruko lagboye Munirudeen Bola Oyebanji ona ran se kini ko rere si senator Ademola Adeleke AK Babo ni olohun ki o igba ta ba re na lo je pa nkire ni mo ki o lopo oni bo se afeyin awon to dije fuko kan tabi ifuko gomina to je pe o fele oni so ro pe number 2 lohun se o oni here is not the end of the case o ko jona o sugbon ka ko mo lubo laarin ara wa ba re da so no ko ra re wa ni wa nbe ko ba re da so no se lu ta ba ti ri awon akisi kan a ma pe o si o ko rere o ni Oyebanji so fun Senator Adeleke ta npe ni osegun ife na ni ojuwe kini Sunday Tribune o fi rayin ni o mi o megun lowo
0: o da be mi na re be
1: mi o megun lowo se lowo o
0: ninu lowo yin Sunday Punch to jade na aro ni Oluyege mo pa eyan daada ni o zo n fe gun gun yan
1: o ba da
0: o ba na o le kete da lopolopo
1: o le go ba da lo da
0: o ba ba da o le ke represent Ibadan
1: ni o go ba da lo da e ti bere ni o
0: da nu
1: wa mo n da bi o ga re o ko mo le ko o le wa kan kan to ka ko ko n te si waju
0: Bẹ́ẹ̀
1: ni mo bá jẹ́ èèyàn lórí ipò ẹ̀tọ́jú ọkùnrin tó o bá ti fẹ́ ìbàdàn níyà ìyàwó rí o tí.
0: Ọlọ́wọ́ kì í bá rù.
1: Bọ́ ọba sì ju obìnrin náà kọ́ lọ́wọ́ bá jẹ́ kẹrí ilé ọkọ àti ìlọ́kọ̀ ìbàdàn ìyẹn pọ̀ wọ yóò.
0: Lọ́dọ̀
1: kò ń tẹ̀síwájú ní nípa ìlú ẹrù náà. A lè àgbọ̀ bá dẹ́dẹ̀ máa bẹ ẹrù.
0: Ẹ̀rọ ọ̀tún ní àjọ tó rí sí àwọn tí wọ́n kọ iṣẹ́ kẹ́kọ̀ọ́ṣẹ́mọṣẹ́ nílànà gbígbé tọ́jú àwọn ènìyàn ìyẹn oníṣègùn òyìnbó ni wọ́n ti ń sọ láàárọ̀ ọ̀tún yẹn Nigeria Medical Association wọ́n ní ẹ̀rú máa bà wọ́n eléyìí táwọn ń sọ tẹ́lẹ̀ ni wípé táwọn èèyàn bá kọ́ṣẹ́ tán tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ tán lórí ìyẹn àwọn dókítà wọn náà máa ń jápa wọ́n ní ṣùgbọ́n àwọn táwọn tún wá rí tó tún wá mú káyà gàràgà òun náà ni wípé àwọn tó tẹ̀ já akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ ṣe tán wọ́n tẹ̀ wọ́n ti ń palẹ̀ mọ́ láti tún jápa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n tẹ̀ ṣe graduation rárá ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà ìyẹn ọ̀jọ̀gbọ́n Afẹ́kéde Ernest Omoti òun ló ń ṣàlàyé lẹ́yìn nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ìròyìn náà kọ́ àwọn lómi dún torí pé àwọn fẹ́ kí ìdàgbàsókè tó dáa kó bá ètò ìlera lórílẹ̀-èdè yìí ká lé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó kan wà níbẹ̀ kí wọ́n dẹ̀ máa ṣe iṣẹ́ ìwádìí tó lọ́nà tá a fi máa kojú àìsàn àbí àrùn tó bá bá orílẹ̀-èdè ònà nǹkan tó wá jọ àwọn ni pé a tẹ̀ ń kọ́ táwọn ń rọ̀ táwọn ń bá sọ̀rọ̀ pé ẹ dúró sórílẹ̀-èdè yìí ẹ gbọ́dọ̀ gbogbo ẹ̀kọ́ tá a kọ́ yín ẹ jẹ́ kó jẹ́ àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọ́n ní àwọn wáyé ṣe rí báyìí pé àwọn ọgọ́ táwọn ń bá sọ̀rọ̀ kọ́ tó parí ẹ̀kọ́ wọn gbé ìgbésẹ̀ láti rí pé àwọn náà jápa wọ́n nítorí pé ọ̀pọ̀lọ́ wọn sọ pé àwọn kàwé lókè òkun sí eléyìí táwọn ti kà ń bí ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ tó fi yẹn ṣe fẹ́rẹ́fẹ́ sórí ẹ̀ nù lábẹ́ kí wọ́n lọ yẹn wọ́n fẹ́ jápa ni o wọ́n nílé ìkọ́ tó ń kọ àwọn olómi táwọn wá ń rọ gbogbo àwọn tó já kẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ nílé ìkọ́ gíga ní orílẹ̀-èdè yìí nípa ti ọ̀kọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó wọ́n ní gbìyànjú iṣẹ́ rí tá a bá dáa fẹ́ kọ́lé ẹ̀kọ́ náà kọ́ là ń kọ́ tá a ṣe nǹkan kan a máa ń pèsè díẹ̀ díẹ̀ ni ẹ̀kọ́ tí ẹ tẹ ẹ̀kọ́ orílẹ̀-èdè ẹjẹ́ kò ní kó tó kó já àǹfààní ẹ̀kọ́ náà ká wò ó pé àwọn tó kọ yín tó jẹ́ olùkọ́ kí wọ́n kọ yín dáadáa ibẹ̀ wọ́n ti ṣiṣẹ́ sí orílẹ̀-èdè yìí wọ́n lè mọ̀ wípé àwọn ilé fásitì báyìí ó dáadáa ni wọ́n ti wọ́n kọ́ wọn ní ẹ̀kọ́ dáadáa ó ní ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ṣe tẹ́ ẹ̀kọ́ lọ sórílẹ̀ òkè òkun bíbà tó jẹ́ pé ohun tó ti gbìn síbi ọ̀dọ̀ òun lẹ fẹ́ lọ kó o sí tí kò sì yẹ kó níbẹ̀ ẹ jẹ́ ẹ mú ìfẹ́ orílẹ̀-èdè ẹ mú lọ́rùn bó ṣe ń rọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní àjọ lábẹ́ àjọ NN kọ iṣẹ́ oníṣègùn òyìnbó rèé láàárọ̀ tó ní ẹ̀yin òbí náà wọ́n ní ẹ máa ṣọ́ àwọn ọmọ ìjọ ẹ bá wọn sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè níbà ṣùgbọ́n orílẹ̀-èdè tẹ́ ń lọ náà wọ́n ti bẹ̀rẹ̀ kó tó débi tí wọ́n dé yìí tí gbogbo ò bá gbọ́wọ́jọ́ pọ̀ káàjọ ṣeéṣe kó dé ọ̀kan má sì mọ́ lórílẹ̀-èdè yìí wọ́n nílé yìí ó bá wọn lérò wọ́n wá rọ gbogbo wọ́n gbìyànjú láti má jápa torí pé orílẹ̀-èdè yìí nílò wọn o pàápàá lẹ́tọ̀ ìlera inú mi ìròyìn Sunday Punch lẹ́tìrì láàárọ̀ tòní.
1: dàmá tó ń rẹ sílẹ̀ láàárọ̀ ìròyìn tí ó ṣe ń láǹfààní láǹkà rédíò nàìjíríà kì í sóròyìn sun akẹ́tẹ́pẹ́ ìròyìn bọ́ńdẹ́ fẹ̀ náà rẹ́tẹ́pẹ́ ti gbọ́ wọn jájágúnlẹ̀ wá ní ká yin àwọn wọn ní bẹ́ẹ̀ bá síwá ìkọ́ ìpara sí àkíyèsí wọn ní láàárín ọjọ́ ìtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ wọn ní àgbéra pápápá à ń kọjá lọ sí ojú dé sáfara sí ìdè kẹbí ikọ̀ ológun ẹlẹ́ẹ̀kẹrin ṣe ń pè àyè wọn náà adá mọ́tò kan dúró nígbà táwọn ọmọ wọnú mọ́tò náà ẹgbẹ́lẹ́mú náà bá ọlọ́ bíi bílíọ̀ mẹ́sàn-án ó lé dé wọn ní iléeṣẹ́ ológun la jagunlẹ̀ wa nàìjíríà táwọn wà lórí kalẹ̀ ibùlẹ̀ ń gbowó yìí lọ wọn ní à ń lọ sí tẹ̀sán kan ní ìyẹn petrol station kan tó yẹ pé wà ní galadima wà bí wọn sì pé àpẹẹrẹ láàárọ ti tò ní wípé àwọn iṣẹ òkú ọkú tó jẹ àwọn èèyàn gbé pamọ tó sì jẹ pé ń lọ bí mẹtàdínlọgbọn lọ wà ní ìkáwọ àwọn lẹńgbó lọwọ àwọn ẹbí báwọn jagunlẹ wa náà ṣe pa kìtìmọ là ní wọn náà gbé mọtò tán náà gbá gbé tẹlé wọn láti jẹ pé à ń sì lọ dóòlà èèyàn mẹgbọn tó yẹ pé kó lọ sínú igbó mílíọn mẹsànán náà wípé ìyẹn ẹbí ẹmí dá padà àwa wà láti pèsè ààbò lórí ẹmí àti dúkìá lórílẹèdè wa nìyẹn jagun nàìjíríà ikọ ẹlẹẹkejì ló pe àkíyèsí ojú ìwé kíni the nation bákan náà sẹrítì bó ẹyìn náà kà láàárọ yìí o.
0: yìí náà wá ń dé òkè ká máa bọ̀ lókè lọ́hùn-ún àbí kí n wọlé ayé àdìsá ọ̀nà àpọ̀ ọmọ ìbàdàn ni wọn náà ọmọ òwúrò náà wúwọ̀ dáadáa ní ìbàdàn bí wọn jẹjẹ olú yege.
1: ilé ṣàlàyé olóyè ìjẹsà ni
0: ẹlẹ́yẹ ọmọ ìjà náà dánu.
1: ọkọ rẹ jẹ àwọn ìjẹsà lówó òní ni mo máa gbowó mi.
0: owó là ń kọ ọmọ tí ìbàdàn náà lọ́wọ́ gbowó ẹ̀ ó wà ní iléeṣẹ́ bọ́ọ̀n fm 92.3 on tẹ̀ síwájú.
2: Pẹ̀rẹ̀ o. Ìkéde fún gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì tó lẹ́tọ̀ọ́ sí Lego Pension First Bank. First Bank ti fọwọ́ sí ìlànà iṣẹ́ kan lórí sísan fẹ̀yìntì pẹ̀lú àjọṣepọ̀ Nigeria Union of Pensioners lábẹ́ International Pension Commission. Ìpàdé fún ìtọ́sọ́nà yóò máa wáyé ní Èkó, Ìbàdàn, Benin, Abuja, Enugu àti Kaduna. Fún àtiwájú sí pé 0201-905-611. First Bank, ẹ̀rọ àkọ́kọ́.
3: Àfọwọ́bà fi ilẹ̀ nílẹ̀ ayé jẹ.
4: Ilẹ̀ láwọ̀ ní ìlú ọ̀dọ̀ náà láti wá ọ̀dọ̀ náà láwọ̀ padà sí èyí ni gbogbo ẹbí ọjọ́ lábẹ́ ayẹyẹ ìsìnkú ẹni wọn màmá wọn alájà àwa mẹ́tì dọ́là ìjọra tí yóò wá lọ́jọ́ wẹ́lẹ̀zì ọjọ́ kejì oṣù kọsàn-án wẹ́lẹ̀zì september 4/2026 new township lákọ̀ọ́ bá social media ìdọ̀jú lọ́kí local government bẹ̀rẹ̀ láago mẹ́wọ̀.

0: gbogbo ẹni tó bá gbọ́ ni kó sọ sẹ́lòmíì.
1: Kùtùkù máa ń lọ́gọ́ special breakthrough night ti ọdún yìí.
0: Lọ́dún tó kọjá, gbogbo wọn ló mọ̀ lẹ́rìí.
1: Oga breakthrough night, August 31st
0: sí September 4th, 2026 ni open 5:30 to 8 p.m. daily.
1: Ni Lion Field, Okumo Street, Mọ́ṣáláṣí, Bus and Market Lagos.
0: Sunday, September 6, 2026, 5:30 to 8.
1: Lujo Luwe, Light of the World International Evangelical Ministry.
0: 18, Ibukomosa Street, Ofolari Street, Alimoshe Bus Stop, Iyana Ipaja, Lagos.
1: Nípele àti máa ṣe full stop.
0: Pastor E.O. Odejomi, General Superintendent, CAC World.
1: Evangelist Ojuade, Pastor Gbankole.
0: Evangelist Esther Igbekele, Evangelist Dave Sunday Alowoni.
1: Evangelist Dola Otoluwase, Reverend Shola Rotimi, àti àwọn ìran mìíràn.
0: Prophet and Pastor Mrs. Ogunde, General Overseer, ni olùgbàlejò.
1: 0802-377-2885.
0: Tàbí 0808-842-5518.
1: Jésù retí rẹ̀ ó fẹ́ fún ọ ní ìsinmi.
2: Ajọ́mọ̀gbé ọ̀daràn. Tábí ọmọ, yẹ́ ṣe bí mọ́, tó bá jẹ́ ọmọ rẹ ń kọ́.
3: Ìkéde láti ilé iṣẹ́ Bond FM 92.9, ẹ̀jẹ̀ àmójútó ìwé wa.
4: Bẹ́ẹ̀ni, wèrè ni ó gbẹ̀yẹ̀, wèrè dùn wò, kò ṣe bí lọ́mọ, wò ó bó tó wu ògbó ló, nítorí àyè apá fún ọ, ọ̀rẹ́ akọ ẹ sílẹ̀, àwọn mọ̀lẹ́bí ìrìnà sí ọ, ṣọ́ra, má jẹ́ àpẹẹrẹ búburú, má jẹ́ káyé fi ẹ́ tọ́gbọ́n, nítorí náà kò sáwàwí fún ògbó ló. Iléeṣẹ́ Bond FM 92.9 ló mú ìkéde yìí wá, ṣe ti ìgbọ̀n.

0: 32.9 náà ló ń tẹ̀ síwájú. Adúpẹ́ ọbẹ̀ ṣe ń tẹ́tí sí wa nínú ìwé ìròyìn Sunday Telegraph jáde láàárọ̀ tòní. Mo lọ sílùú Èkó níbi tí olùkọ́ Arọ́mísá lẹ́gbẹ̀lẹ́gbẹ́ mi wà ń bẹ̀ báyìí. Níbi tí wọ́n ti ń sọ wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n tún ti gbìyànjú o nípa pé wọ́n tún ti ṣàgbékalẹ̀ àwọn ìlànà àti ọ̀nà míì tó jẹ́ wípé wọ́n fi máa ṣe ètò ọ̀rọ̀ kíkó ìdọ̀tí eléyìí tó pọ̀ káàkiri nígboro. Wọ́n ní báyìí ìjọba ìpínlẹ̀ Èkó ibi tí wọ́n ti ń ṣe ètò kan ni wọ́n ti ń sọ wípé ní báyìí wọ́n ti gbé ìgbésẹ̀ míì láti rí dájú pé ó kéré tán àwọn bí igba àwọn tó yẹ pé irinṣẹ́ tí wọ́n máa lò láti rí dájú pé wàhálà ìṣòro ilẹ̀ dídọ̀tí káàkiri ó tún di ohun tí a máa gbàgbé ní ìpínlẹ̀ yìí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó dókítà Kadri Hamzat òun náà ló ṣiṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún lánàá níbi tí wọ́n ti ń sọ wípé àwọn ṣe àlékún àwọn ọkọ̀ eléyìí tí wọ́n máa kó ìdọ̀tí náà látàrí wípé bí ó ṣe ṣẹlẹ̀ wípé àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ń sọ wípé ìdọ̀tí ohun rẹ̀ rẹpẹtẹ láwùjọ àwọn àwọ̀ wo ṣàkun owó kódà pé àwọn mọ́tò tí wọ́n ń lò ni ò tó àwọn àwọn tún ṣe àlékún àwọn mọ́tò eléyìí tí wọ́n máa lò tí wọ́n tán fún àwọn private sector participation ìyẹn PSP láti máa rí pé àwọn ìdọ̀tí gbogbo ibi tó bá wà kí wọ́n máa kó tó lè jẹ́ pé àwọn ìdọ̀tí tó pọ̀ gọbọi ní ìpínlẹ̀ Èkó a lè jẹ́ pé wọ́n kó gbogbo ẹ̀ kúrò wọ́n ní nítorí ìgbà táwọn ń ṣe eléyìí òun náà ni wípé tó bá rí pé ìdọ̀tí pọ̀ láwùjọ ó láwọn ewu tó lè fà pàápàá sí àyíká tí ò bá sí ìmọ́tótó tó péye tó níbi wọ́n ti ní ìjọba ṣe wo ṣàkun ẹ̀ pé àwọn ọ̀nà wo la tún lè ṣe tó fi lè jẹ́ kí ìdọ̀tí ọ̀hún kó dínkù ní ìpínlẹ̀ Èkó wọ́n sọ eléyìí nígbà tí wọ́n ṣe bí ayẹyẹ kan níbi tí wọ́n wà ní Festac Town ní Amúwò Ọ̀dọ̀fín níjọba ìbílẹ̀ ọ̀hún ni wọ́n ti ṣe wípé nínú nǹkan tí ìjọba tún ti ṣe lísìn ìgbésẹ̀ tí wọ́n ti gbé òun náà ni pé àwọn ọkọ̀ tí wọ́n fi máa kó ìdọ̀tí wọ́n tún ti ṣe àlékún ẹ̀ tó sì jẹ́ wípé kó káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkó náà ni àwọn ọkọ̀ yìí máa ṣiṣẹ́ sí láti lè máa kó ìdọ̀tí àwọn ọ̀rọ̀ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó náà pé ẹjọ́ ẹjẹ́ ká ṣọ́ọ̀ṣe bó tilẹ̀ jẹ́ pé kò sí bá a ṣe nílò ìdọ̀tí àmọ́ tá a bá fẹ́ da ìdọ̀tí nù ẹjẹ́ ká máa dà síbi táwọn sọ pé ká máa dà dọ̀tí sí àwọn tí a kì í sanwó ìjọ Èkó lẹ́kọ̀ọ́ dọ̀tí wọn ni kò dáa tó torí pé tẹ́ ẹ̀ bá sanwó yìí irú àwọn ọkọ̀ yìí wọn ò ní rí owó láti fi ṣe àtúnṣe àbí ṣe nǹkan míì ìjọba ìpínlẹ̀ Èkó ló ń rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lọ́wọ́ sọ pé àwọn tó ṣàlékún mọ́tò tí ó máa kó ìdọ̀tí ní ìpínlẹ̀ yìí lóòwé ìròyìn Sunday Telegraph wọn ti sọ láàárọ̀ tòní.
1: ìròyìn ìpínlẹ̀ Èkó tó mú èmi náà lọ sínú ìwé Sunday Tribune láàárọ̀ ti tòní gẹ́gẹ́ bí wá ká wípé ọlọ́run ọba ó dọwọ́ rẹ̀ o Èkó ò gbọ́dọ̀
0: bàjẹ́ o
1: ẹnu tó ń jẹ níbẹ̀ kọ̀ púpọ̀
0: Èkó ò gbọ́dọ̀ bàjẹ́ o bẹ́ẹ̀ ni kò sí rán bẹ́ẹ̀
1: àmọ́ nílùú Èkó lábẹ́ ọba ìlú Èkó ọba Àríwá Babátúndé Akíọ̀lù ìlú Èkó bàbá Fọwá
0: kábíyèsí o
1: Èkó ò gbọ́dọ̀ fọ́ o ẹnu tó ń jẹ níbẹ̀ pọ̀ púpọ̀ Èkó ò gbọ́dọ̀ bàjẹ́
0: o.
1: Ìwé Sunday Tribune láàárọ̀ yìí pé èèyàn bá gẹ́sìn nínú àwọn òbí àtàlágbàtọ́ wà láì wọn ò ní kọsẹ̀ torí pé wọ́n ní títa ríro làákọ̀là tó bá jiná tán á dẹwà ni o. Wọ́n ní ẹ̀kọ́ ẹ bá lẹ́kọ̀ọ́ wọn gbogbo kó gbìyànjú àìmọ̀ kan wò yóò mọ̀ pé kò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn àyíyá ló mọ̀ rufùmọ́ yá yẹn látọ̀dọ̀ ọ̀gá ni yàtú bello asiru wọn bíbí ìlú ògbómọ̀sọ kó burúkú bàjẹ́ ak stọ síbẹ̀ ló jẹ́ ká kọjá lọ sí lasu lẹ́kùnrẹ́rẹ́ lasu lagos.
0: State University
1: Lasua greatest Lasua. Ẹ̀dàgẹ́ ọ̀rọ̀ ti pọ̀ nígbà burúkú bàjẹ́ bákan náà tó gbóròyìn nígbà tá a gbọ́ pé arákùnrin kan ni akẹ́kọ̀ọ́ samuel

0: Lamide, so they are missing. Olu Olamide, beg your pardon, at the banjo. Towa Nika Emero, Rospace, Oma Dupelopolopo. O Dupelo will be at Alabatore. O Dupelo will be Gileco. Could you put Dupelo and my John Lobaloba and Bali or Colu? Olo Mori Lolo. O Lopolopo, my way, Colonel, la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la on empty stomach ko so nje ninu laaro losan lale oni labe opolopo omo bi pe ko rorun rara lati ka iwe o olohun wa dupe lowo olorun to duro ti ohun to duro ti awon obi ohun onigba to fun ka eko yi to ro mo me ro yi oni empty stomach ko so nje ninu laaro lale oni labe na opopo na street line lo je pe ofin ko iwe eko ohun to wa wo to wa wo so so so to wa je ki kada to je pe ohun wa keko yege gẹgẹ bi lasso for her best graduate student mo se so laaro ti toni oni mark yi ta gbo pe 5.00 so ti yo CGPA 4.97 oni ru o sele ngi ni lasso oni dupe o mo se sabura fun awon kele gbe to je pe won keko jade ile eko lasso to mo ti wa no gbeyin bi pe won o ri se re o ni agba adeola adedeji oluyege kan ra won mo ti wa na na be ko ta wo kan de fumam ta lo yin na gbogbo patapata wa to je pa le ko giga jade le wa Nigeria lo ba yo je ki won sorire oju owo je ototo na fi ko iroyin sugbon bibi ni koko lanka o fi ko gbodo lu ofin o oko le Sunday Tribune le ti na kala royin
1: loju owo iroyin newspaper ile to jade laaro to ga pe ni Sunday Punch na lo tin so laaro to ni enikan lo nso re n to poruko re ni Steve Abaiko to je oludasile ajo kan ti won pe ni X3M Ideas o ni sheri ti ijoba ba le se iranlowo tu won to de se atleyin to da to kowo rogurogu sori to nse eto ise opolo bi awon to nse film ni o abi won nse o ton korin ni o oni pe e ka yi gan lo bi pata lo nfuni ta lo nfuju sojo epo yen won ni ta ba le kowo rogurogu ta fi akakoso e daada won ni e ka ile ma bi owo to po to fun orilede yi nitori pe opo awon to je korikorin awon to nse re itage lorilede yi won daruko won ona won bi boma bona boy ati nkan kan bi pe opolopo won ti mo won lawujo dagba nlaye to je pe gugun ni to nko eyan gbo won ti awon ijoba to ba le wa po lawon ajo ti won se lori awon nkan to je egbon to awon eyan lo fi se kin to koko ku ti won wọ́n lè máa ṣe àgbékalẹ̀ àwọn àlàálẹ̀ òfin ṣe ṣiṣẹ́ débi pé ètò ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè ẹ̀ka yìí náà yóò máa kàn sí yóò máa jẹ́ kí owó tó máa wọnú àpọ̀ ìjọba yóò tún máa pọ̀ sí pé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń kọrin kàkà sófin lórílẹ̀-èdè ló jẹ́ pé lágbàńlá ayé wọn ò lè fọwọ́ rọ́ wọn tì owó tó dẹ̀ mú tó ń rí kì í ṣe kékeré tá a bá wá lè gbárùkù tí wọn àwọn tó fẹ́ dìde wọ́n láǹfààní láti ri pé àwọn ní apala kan táwọn ti lè pé ẹ̀bùn tó lọ́n fọwọ́ yìí táwọn fẹ́ fi ṣiṣẹ́ wọn á lè fi ṣe orúkọ oríṣiríṣi ó lè máa wọlé wọn ní àkọ́kọ́ nìyẹn ó nílé kejì ni pé ṣe ní ilé ìta tún sọ nípa pé à ń wọ à ń ránṣọ wọn ní ẹ̀ka kan tó jẹ́ pé tá a bá gbójú wo torí ọ̀pọ̀lọpọ̀ ló ń rán lóde sí iye o tó jẹ́ pé owó ńlá òun ni wọ́n fi ń rán náà tá a bá tún gbójú ká ṣe àwọn ìgbésẹ̀ kan ká jọ sọ̀rọ̀ papọ̀ ká ṣe àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé yóò ran ẹ̀ka yìí lọ́wọ́ ó nínú tó wà lẹ́ẹ̀ka tí ó máa tún bí owó tó pọ̀ fún orílẹ̀-èdè pápá fún ètò ọrọ̀ ajé wa tá a bá tún wo abala kan àwọn tí wọ́n ń jẹ ó ní ṣe mọ̀ pé kò sí náà ọ̀sẹ̀ kan ká má ṣe òde wọ́n ní wọ́n sì máa sun ó ní àwọn ọ̀nà táwọn kan ń gbà lókè òkun tó ń gbà ṣe tó fi ń jẹ́ ó jẹ́ pé wọ́n rẹwọ́ pọ́lábẹ̀ ó ń bí owó rẹpẹtẹ sí orílẹ̀-èdè ó ní táwọn bá ṣe lé ẹ̀ka tó ń ṣọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọgbọ́nú àti ìmọ̀ àti ọpọlọ ó ní owó wà ń bẹ̀ o ẹ jẹ́ ká gbójú ọgbọ́n ni Steve bàbá Èkó tó jẹ́ alága fún àjọ XM3 Ideas òun ló sọ láàárọ̀ tó ni pé ẹyẹ jọ́ àbápapọ̀ tẹ́ ẹ bá lè ṣe lè ilé iná àjẹ́ ọ̀nà kan gbòógì tí owó tún máa fi wọ́n dé Nàìjíríà yóò bẹ̀rẹ̀ ní Sunday Punch ló jáde láàárọ̀ tó ni.
0: kókó ló lè sọ bọ́ọ̀rẹ́ rẹ kò sí dáká àgbọ̀dọ̀ kárí àbíbí àṣà àwọn olóyìnbó adp wa ń pe àkíyèsí mú wa àtẹ̀jíṣẹ́ náà ó ní aago méje tẹ̀jú mẹ́ẹ̀ẹ́d àbí ọyọ ní ìsìn ní aago mẹjọ sí aago mẹjọ àbọ torí kọńtòrò àtúntò alálẹkan ni monday tó sí lọkọkọ gbọrọ ni tába ti gbéra láago mẹfà fọpá wọn títí di aago mẹsàn án kọjá mo ní tún jẹ ọrẹ sọ mo ní bọlọtí wọn kọ sí ó lè sátidé àti sunday ìpele tí ó ti yọ ní ìsìn bàbá kàkan.
1: alo mú mi a tún padà
0: rà omi wo ló mú a tún padà láago mẹjọ sí àgọ gbogbo àwọn apèdè jákèjádò àgbáláyà máa kó lórí ọjọ titoni o ọjọ abí ni bá wà sábà ààrẹ musa alade baba isi ọmọ bíbí ìlú lero ní òkè ogun tó ń gbé ìmọ̀ṣẹ́ ní èjìlá àwórí ní adó dọ́ta ọkọ̀ ojú omi lọ́wọ́ nígbà onídàájọ́ ọ̀bí rẹ ọ sọ̀kọ̀lọpọ̀ ọdún láyé àti ní àlàáfíà.

Akin o awa lasin kan ko ni

0: bàbá òkè o nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ta arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: ọkùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jẹ́jú pé ní yóò lóun dèdè bó sì yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. ẹ kú aró dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú rántí tiẹ̀ aró dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí ara rẹ yóò bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdẹ́lẹ̀kọ́ máa bọ̀ àbókè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bọ̀ àbókè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
0: bàbókè ò jẹ́ nǹkan lọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìrora bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé ní iṣan ni wáyà nínú ara nígbà tí ìrírí bí lọ bó sì yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ mọ níjàkọ̀ kan wá àkọ́kọ́ nínú pẹ̀lú ó ṣeéṣe kó jẹ́ sí kwárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí mọ́ mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò máa rìn bí ẹni tí bàtà fẹ́ bọ́ yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹ sí ó máa ká gorogo àbí kí náà bẹ̀rẹ̀ sí táyàn kórìí máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rí gbọ́sẹ̀ sí déédé dáadáa ẹ̀yìn yóò fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fàyàn so. àwọn ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú ni àwọn èyí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́tọ̀ bádọ́dọ̀ bàbókè o ìwọ́gbẹ́ ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o nítorí bàbókè o mọ nǹkan méjì du iṣan ara yìí kí máa sọ nídìí ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé àbí tó máa fi ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lẹ́sẹ̀ déédé kí sàlẹ̀ nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kò ní gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ru ẹlòmíì tó o bá ti ní ìpèní pẹ̀lú àṣẹ tọlọ́n tí mo fi ń sọ̀rọ̀ yìí tó o bá dọ́dọ̀ bàbókè o wọn ló gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o. ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate Isolo Road ibẹ̀ ni bàbókè wà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022134420802 08022613442.
0: ọ̀pọ̀lọpọ̀ wọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún un ṣùgbọ́n mo rí i pé ẹ̀yìn máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ ti pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ ti.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ wọn tọkùn ipò púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ yín pé bàbá tó bí bàbá mi ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn nípa ìmọ̀ lọ sóko rẹ ibẹ̀ náà ti bá pàdé wọn ti sàtọ́ tẹ́lẹ̀ pé tí ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkẹ́ gbélé lọ́wọ́ àjù tó ń bẹ nínú ajẹ́gùn àdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn àdáyébá òní wọn pẹ́ nù mo ti náà gbòòrò mo ti lọ wá mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbókè o wá rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o tọ́rọ́ ọlọ́run bá wa ṣe.
0: ẹ bá pe àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òkú ẹ wá fara bá pé.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10 Oyekola Plaza níwájú Deeper Life Church ní gate ní Isolo Road ibẹ̀ ni bàbókè wà. a sì ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣe àwòṣẹ̀wò fún àwọn èèyàn tí wọ́n máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpaba ìṣàn kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá kó ń bẹ̀ wọn nígbà gbogbo tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí. bàbókè ó ti wá wà ní shop number 8 Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ibẹ̀ ni bàbókè wà.
0: òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá Jakande Gate bí ṣọ́ọ̀bù méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú ṣọ́ọ̀chì ńlá kan Deeper Life Church tó wà ń bẹ̀ ìwọ́sẹ̀ àti

0: eso waye gbadun se siwaju ni abala iso kini nkan ti ma mu enu ba odun na ni kin se aimo fun oloko ohun ni awon npe ni garden egg ti awa yoruba god by bat npe ni igba eh nigbati oga wa dokita tunji olale kan pe mi saki ese lojo kan pe ikan ni won mo ni so ma nje pankere ni eh pankawa mo ni kan ni iro ikan igba ohun na ni o nje be ani igba je eso to wopo kakiri Nigeria to ni iwulo to po fun ilera wa o ni ewe ati osu pelu itowo to koro die o kun ni ira latari eroja to ni o le se afikun ilera iriran ati be lo o ni awon akonu bi vitamin A B6 vitamin C manganese copper ati be lo ikan to won 100 gram metadilogbon calories ajinde ara a ma je fun wa e je ka lo sodo onimo unje ti a ba pada de baba wa ni kale gege bi ise won lati so fun wa isu ara wa ko gbodo di meri ati ona ba se ma toju e
1: ka bo pada eto baye gbadun te si waju le se bond fm 92.9 onimo unje ti wa nile agbara e ka aro
2: e ka aro mo
1: oruko yin le
2: oruko mi ni nutritionist Abdul Fatah Mustafa
1: e se o ti a pe lori eje wa igba ti a mu enu bayi a ri ka I pe igba le sugar inu eje ati ora inu eje ko se be na lori
2: o rin ni la awon afani ti o wa ninu igba ni a npe ni fiber e amunuko ni o ma n di sugar ara ku ati ora ti o ba po ju ninu ara je ogba ti je pe ti eyan ba ti je o ma n je ki inu okun dada anfani e ninu ara ki n se kere so o kun fun eroja o si ma n je ki sugar to ba po ju lara ni abi ora ara o ma n je ki o wale ni eyi ti o ma se ara ni anfani.
1: bákan náà ni a rí ka pé ìgbà ó lè relieve stress bí a ṣe fà á ṣé bẹ́ẹ̀ náà lòun náà rí àti pé lọ́nà wo.
2: ìgbà gẹ́gẹ́ a ti sọ pé ó kún fún àwọn èròjà tí ó pọ̀ tí ó lè ṣe ara láǹfààní ni ó ní èròjà tí a ń pè ní ascorbic acid. so ascorbic acid yìí tàbí vitamin c ó wà lára tó jẹ́ pé jẹ́ kí èèyàn ní àdínkù nínú stress tí ó bá pọ̀ jù lára wá jẹ́ kí ara ó tún péye gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ bẹ́ẹ̀ bí ó ṣe yẹ.
1: bákan náà ni ká pé ìgbà ó lè dín inú ríro èyí tí ó ní agbára kú àwọn olóyìnbó ń pè ní acute abdominal pain pàápàá jùlọ nínú ọmọdé láti ọmọ òòjọ́ dé ọdún kan tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí báwo ni a ṣe lè lọ fún irú àwọn ọmọdé yìí.
2: gẹ́gẹ́ bí o sọ torí fiber tó wà nínú ìgbà ó ọ̀nà méjì ni fiber wà ìkan wà tó jẹ́ pé eléyìí tó jẹ́ pé ó máa ń tètè solo fiber nǹkan dẹ̀ wà tó jẹ́ pé insoluble ni so àwọn fiber yìí ó máa jẹ́ kí èèyàn ní ẹni tó bá ń jẹ digestive tract ó máa jẹ́ kí ó má sí wàhálà tó bá ti dé pé kò sí wo abdominal pain ni bóyá ìran ní constipation ni bóyá bí diarrhea ni àbí gbogbo àwọn àìsàn tí ó jọ mọ́ bẹ́ẹ̀ ni kò ní sí wàhálà. ó ní èròjà tá a tún pè ní phosphorus jẹ́ pé ohun àti fiber máa ṣiṣẹ́ ní ọ̀ tí ó pé tá a fi jẹ́ pé kò ní sí ìjàmbá tàbí irun fún èèyàn.
1: bí àwọn ọmọ òòjọ́ yẹn wá ń kọ́ dé ọmọdún kan báwo lèèyàn ṣe fẹ́ fún wọn nígbà tó jẹ́ pé wọn ò ní eyín àbí irú àwọn yẹn ọyàn lọ sí ń fà á ni.
2: bí a bá jẹ oúnjẹ tí ó péye wọ́n máa ní àǹfààní láti máa fáíbà yẹn.
1: ẹ ṣe àwọn èso kan wà tí aláboyún lè jẹ àwọn wà tí aláboyún ò lè jẹ ǹjẹ́ aláboyún ní àǹfààní láti jẹ ìgbà.
2: ìgbà wà lára àwọn èso tí ó péye fún oríṣiríṣi àǹfààní aláboyún lè jẹ tí ò sì ní sí wàhálà. fólíkì rẹ̀ ń ṣiṣẹ́ tó péye nípa ìdàgbàsókè ọmọ láti di àrùn tá à ń pè ní neural tube defect ní ọmọ. ó tẹ̀sí ní vitamin B6 tó jẹ́ pé ó lè ṣiṣẹ́ fún ìdàgbàsókè ọpọlọ ọmọ àti nervous system. so rú fiber tó tún wà gan ó tún máa ó ní àwọn iṣẹ́ tó pọ̀ tó máa ran aláboyún lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń pè ní gestational diabetes èyí tí jẹ́ pé diabetes tó lè wáyé ní àsìkò tí aláboyún bá ní oyún. ṣé tí ó bá ń jẹ èso ìgbà á lè jẹ́ kí gestational diabetes rẹ̀ á jẹ́ kó wálẹ̀ tàbí kó

0: ti waye rara.
1: E se. Ewo lo wa daju ibayi. Se ti alawo ewe ni abi ti alawo osun ni oku
0: ni pati erunja ti ninu alawo ewe tabi alawo osun. Ah, a ko ti ma ibi ti ma ni ka wo gba ni pe di oni ka fe iko tun fe ku sise fun fun apere ru alawo eto re ti boya oni arun ito sugar tabi en ti je pe o fe ki body weight ni ki o normal bi o ye ru igbayi o da fun won ayi ti o tun wa je koro osu yen na tun da fun fun eni ti o ba je pe o ni nbawo nipa oju lati de
2: ah rite rite emi lo de to roju ko
3: oju mo siri se mo tun na bo je
2: ah emi mo se
3: eni ba je bo se ni koko fun koko bi eni pe le soki dile ka to wo busu yo pe ni se ki dile lo se dere wa ni beke o ke te o ni ti to sa de da je ona so ti ka ri to be nu ko
2: ah ka so ta ru mo se nko emi wa ni ti se ba o fe mi
3: se emi ma se so mi pe ka mo ju to ara yin brother of kari o le mo baba o ke ho
2: to ni won la soro so salaye bo se se fun bo bo te ko mara ye to gboja le re fun gboja bo yi to rigo rigo ara ti taje ara ti tara yu ti ba to ma le so mi eniyan ko fun o bo te o le mi ko ja tura lori iki lai so tabi arun to fe da ni bule babo ke wo kale si shop 10a shopping complex lado tuko deeper life church jakonde gate okafa iguru 08094417143 08094417144 Baba Teo, ele bugi dobe dobe.
4: Aláfíà ń kó máa bá gbogbo wa mo kí ọkùnrin báyìí ni mo sì kí obìnrin èmi ọmọ yín bàbókè gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè olórí nǹkan ẹyọ kan òun náà ní iṣẹ ara fa ìdákọlẹ fún ọmọkùnrin tí kì í jẹ kí ọmọkùnrin lè sojúṣe rẹ déédéé lọdọ rẹ àwọn nǹkan tó máa fa àwọn kan yìí àkọkọ ń bẹ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ a máa ṣe àkóbá fún iṣẹ ara ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àlá a máa ṣe àkóbá fún àwọn iṣẹ ara tí máa sọ ara di ọlẹ àbí àrùn tọpadẹ látara iléègbọnṣẹ a máa ṣe àkóbá fún iṣẹ ara tí máa sọ ọrùn di ọlẹ wọ́n mú ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì bá ti dé yóò ti sáré wálẹ̀ abíkọ́ ti ẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mẹjì bí ẹ̀mẹ tilẹ̀ tó mọ́ abíkọ́ jẹ́ sí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa dépò pé ọlọ́lùfẹ́ rẹ̀ ṣeré dáadáa ìwọ́ tó bá ti ní ìpèníjà nípa ìṣẹ́ máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ mo ní kọ́ dìde lẹ́kọ́ mọ́ bọ̀ wá bá bàbá òkè o ní club number 10A Oyekola Plaza níwájú Deeper Church ní Jakande Gate ní òkè Afa Igboro ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè 08094417143 08094417143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ báyìí ó jẹ́ nǹkan tó ti ṣèmi gan fúnra mi rí tí mo sì lóríṣiríṣi nǹkan tó gbé mi pàdé bàbá tọ́lọ̀ ń lò fún mi òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbókè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ ọmọ ọdún mélòó wá níwọ̀ tí ju ọmọ 40 years or tí ju ọmọ 50 years or tí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀ mo ní lọ́dọ̀ọ́kẹ́ o ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ a wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jade Gate ní òkè Afa Igboro tí n kìsa rẹ̀ tó bá wà lágbára a máa fà á yẹn mọ́ lè lọ́sẹ̀ gbé kárí láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà bẹ́ẹ̀ bọyọ lẹ́sẹ̀ rẹ̀ kárí ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ọ nítorí bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀ lóde èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo yọ nínú ara a sì ní ajẹ́gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn pẹ̀lú àṣẹ tọlọ́run ọba tó mú tiwa tó mú kú tiẹ̀ gangan náà ní sòro ṣe a wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ògbòrò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbókè o 08094417143 08094417143
5: òun náà ni ẹ ti gbọ́n yẹn ẹ kọ̀ sí bàbá òkè o láfíà wa kò ní di fi àfi alágbára ọlọ́run ọba tó bá ti abá ti ń rí àpẹẹrẹ àkóràn àbí iṣan ara yẹn ó ti ń dì mẹ́rí pẹ̀lú ewé àti egbò ní ti ń gba ọwọ́ wọn ṣiṣẹ́ 08094417143 08094417143 òun náà ni

ìsinmi tó jẹ́ ààrẹ ẹgbẹ́ apèdè gbogbo ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ òun náà ni ayẹyẹ ọjọ́ ìbí yín ẹ ti tọdún yìí ẹ ṣe tẹ̀mí lágbára ọlọ́run ọba.

0: òun náà ni mo fi ń kí kábíyèsí ọba aládé aláyélúwà àwùṣẹ onígbòǹgbò ọba ọdẹgun olúwatóyìn adéyẹmí àjàsá ọláṣídé wan kábíyèsí ẹ ò ní tẹ́láṣẹ elédùmarè omi àlàáfíà onígbòǹgbò ní dàrú ẹ ti ṣe ọdún mẹ́fà ẹ ṣe ọgbọ̀n ẹ ṣe àádọ́ta ẹ ṣe ọgọ́fà ẹ ṣe ọgọ́rin pẹ̀lú àfíà àti ìdẹ́ra àwọn olórí wọn ṣiṣẹ́ ìbí pẹ́pẹ́pẹ́ láàfin ṣe elédùmarè a máa lọ lọ́sẹ̀ ìyá àtúpadà ní ọjọ́bẹ́jọ ní agbá lọ́wọ́ba mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi balikis ibrahim olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi o títí di ọjọ́ mẹ́jọ ẹ máa gbáyé gbádùn.
1: Àrégbèsọlá òkìkí ẹwà ó yẹ nìṣó níbẹ̀ níbi ayẹyẹ Àrégbèsọlá Family Day Festival 2026 ọjọ́ Thursday 17th September ní Egun Wọ̀wọ́ máa gbòde o Friday 8th September 2026 ní àkànṣe wà sí ní 15 Akinbaye Street opposite Ọlọ New Palace ìsọlọ ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ aago mẹ́rin ìrọ̀lẹ́ òní wà sí Flake Ufman Sanu Shehu Al Adabi Mufasiru Agba Ìlọrin Earth ọjọ́ Sunday 20th September ètò àṣekágbá ní Ansarudin College of Education 6 Karimu Street ìsọlọ ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ aago méjìlá ọ̀sán Fuji Al-Hajj Wasiu Alabi Basuma àti Al-Hajj Abdulaziz Sauti Noma Jalu Bẹ̀lẹ̀ lọ́jọ́ náà lábẹ́ adelé olórí ẹbí Al-Hajj Najimdin Ijola alága ọjọ́ náà Honorable Bayo Aremu Ọláṣojú Chairman ìsọlọ LC Grandfather of the Day Al-Hajj Chief Taurid Farombi Alado olórí ẹbí alágbèjì Ankara Gate Pass láti Ankara tí yẹn máa pe 08023-1478 àti 08179993-59 Committee Chairman Al-Hajj Chief Said Ishọ.

Yeah.

0: 2009 náà ló ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn Sunday Telegraph láàárọ̀ ọ̀tọ̀ yìí tí mo tún mú ni wọ́n ti ń rọ ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí ẹni tó jẹ́ alága àti olùbójútó ètò eléyìí tó ní í ṣe pẹ̀lú mímọ́ lo ojú omi gẹ́gẹ́ bí ọ̀nà láti fi kó èrò fi kó ọjà ìyẹn tí wọ́n pè ní Commander General of the Riverine Security Coast Guard of the Federation Commander BB Obudu ni wọ́n sọ eléyìí láàárọ̀ tó ní tí wọ́n rọ ìjọba àpapọ̀ wípé ó ṣe pàtàkì ó dẹ̀ ti nílò ní kíákíá báyìí ní wàrà sísà kí ẹ rí dájú pé ẹ ṣàgbékalẹ̀ àwọn ọgbọ́n ọnú àti ọ̀nà míì tó jẹ́ pé ìtọ́wọ̀n èèyàn fi ń lo orí ọ̀nà tó jẹ́ pé ibẹ̀ lọmọ èèyàn máa ń túbọ̀ lójú wọ́n ń kérò ní o wọ́n ń kọ́ ọjà ní o ibẹ̀ lọmọ èèyàn ń gbé wọ́n ní lórí omi náà orí omi ó fẹ̀ lọ a sì lè ṣe àwọn ọ̀nà tó jẹ́ pé ọkọ̀ ojú omi wọ́n fi máa kó èrò bó ti ṣe fi ń kó èrò sí a tún máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n tún máa fi kó àwọn ọjà pàápàá ó má dàbí pé orí ilẹ̀ nìkan òun ni mọ́tò ń rìn tó fi ń kó torí pé lílo mọ́tò olólò ọ̀nà yìí pàápàá nìkan ó ń ṣe àkóbá fún ilẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà láàmà wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bákan náà tó jẹ́ pé láìpẹ́ láì jìnà àwọn mọ́tò ńlá bọ̀gìnìbọ̀gìnì àwọn bíi táǹkà tó ń kó epo àbí ọjà míì tí wọ́n ń kó lọ ó ṣeé ṣe kí wọ́n pé bó ṣe ń rìn kọ́ ba ọ̀nà jẹ́ wọ́n ní ṣùgbọ́n tá a bá tún wo ọ̀nà míì tí a lè lórí orí omi tá a fi lè jẹ́ kókó jẹ́ ọ̀nà ìgbòkègbodò ọkọ̀ fún àwọn tó máa lórí omi ó tún jẹ́ kí àǹfààní yìí túbọ̀ pẹ̀lẹ̀ sí wọ́n ní pé torí tóun bá ṣe léyìí ó ní àwọn bíi ìpèníjà bíá bíi ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá mọ́tò àbí nǹkankan àbí tẹ́ pé èéfín mọ́tò tó ń ṣe kù sáwọn èèyàn tó ń fún ọ ní àìlera wọ́n ní eléyìí á tún jẹ́ àdínkù torí pé lórí omi kò sí pé èéfín yọ ńbẹ̀ lórí omi ọkọ̀ á wà tí ó máa kó ẹrù ọkọ̀ wà tí ó máa kó àwọn èèyàn ilé ìbò ti ṣe wà tẹ́lẹ̀ ọkọ̀ wà tí ó máa tún ṣe àwọn nǹkan bí ó jẹ́ pé á jẹ́ pé kò ní jọ́nà nìkan àbórí tírẹ́ẹ̀nì nìkan òun làwọn èèyàn yóò máa gbà máa fi rin ìrìn àjò wọn ní tí ọba ṣe léyìí ó tún jẹ́ ọ̀nà kan gbòógì láti tún jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kó tún gbẹnu re sókè sí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ṣeé ṣe ká a rí níbẹ̀ pé ká a tún ya ọ̀nà sí orí omi kí àwọn èèyàn lè máa lo bẹ̀ láti lọ sí ibìkan àbí bọ̀ sórí ibìkan ọ̀nà wa rọ gbogbo àwọn àjọ tọ́rọ̀ kan pàápàá federal ministry of transportation àti marine and blue economy tí ìjọba ti ṣàgbékalẹ̀ wọn tó fi kan national inland waterways authority àti nigerian ports authority nigerian maritime administration and safety agency nimasa àti gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ tọ́rọ̀ kan wọ́n ní ẹjọ́ papọ̀ ẹjẹ́ ká a jọ ṣiṣẹ́ papọ̀ ká a jọ wò ọ̀nà owó náà lè gbà tafilẹ̀ jẹ́ kó rí omi kó túbọ̀ lálàáfíà sí káwọn èèyàn lè lò ó dáadáa kó ṣàmúlò ẹ̀ tó jẹ́ pé yóò tún mú ọ̀tọ̀ ọrọ̀ ajé orílẹ̀ wa kó gbọ́rùn sókè dáadáa sáwọn èèyàn ṣe láǹfààní láti tún lo orí omi máa rin ìrìn àjò eléyìí tí wọ́n bá fẹ́ rìn láláì sí wàhálà tí ó sì ní sí ìjàm̀bá ọkọ̀ inú ìwé ìròyìn Sunday Telegraph náà ni ọ̀gbẹ́ni Obudu tó ti ń ṣàlàyé ẹ̀ láàárọ̀ tòní tó sì ń gba ìjọba àpapọ̀ lámọ̀ràn tó nípọn bí àwọn èèyàn.
1: nínú ìròyìn nation láàárọ̀ tòní Sunday Tribune náà tún gbọ́ ìròyìn ọ̀tọ̀ lórí làwọn ìròyìn wa láàárọ̀ Èkó sí àjíwò àti jíyànwó ẹ̀ pàdé wọn lọ́jọ́ Monday tó jẹ́ ká tó kọjá lọ sí olú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ ní olú ilẹ̀ wa Àbújá ètò tó jẹ́ alūkkóró ọlọ́pàá CSP Ani Inedu ló pe àkíyèsí oníkàmọ́ fúra o wípé ọgbọ́n wo la fẹ́ dá sí ilé ìwòsàn tó yẹ kó gbọ́dọ̀ máa gba yàn là ó sì wá jẹ́ pé gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ ti yọba yára yọ kúrò ẹ̀yà ara tí wọ́n lọ yọ kúrò lára àwọn aláìsàn ó náà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́yẹ́ pé àwọn ti mú báyìí o wọ́n ní ẹni àkọ́kọ́ ní Ìmọ̀lẹ̀ Ode tó jẹ́ pé ẹni ọdún mẹ́tàlélógún ni wípé ọwọ́ alágbègbè tí wọ́n ń pè ní Outer Balive ní ìpínlẹ̀ Anasarawa wọ́n ní àwọn dókítà Benjamin Oyime ẹni ọdún 48 48 years ọkùnrin lòun náà ní o wípé òun ló máa tọ́jú àwọn tó kó bá ní àìsàn kíndìnrín wọ́n ní ìyẹn débẹ̀ odò ẹni tó tún máa ti fi tún lọ nípa ìtọ́jú àwọn àìsàn kan tàbí èkejì ní àmọ̀ sí Life Camp ní olú ilẹ̀ wa Àbújá ilé ìwòsàn kan bẹ̀ Dr. Daniel Otupa ẹni ọdún 47 wípé wọ́n tún mú ẹnìkan tó yẹ pé wáyé láti ìpínlẹ̀ Benue tó rúkọ jẹ́ David Idoko ẹni ọdún 25 25 àwọn òṣèré méjì méjì tí wọ́n bá ti gbé aláìsàn dé ilé ìwòsàn tiwọn wípé nǹkan tó rọ̀ mọ́ ti ẹ̀yà ara ìyọ ọba ara ọba ẹ̀yà ara àbí kéèyàn máa yọ kúrò ẹ̀yà ara ni ó jẹ́ pé wọ́n máa yọ lára àwọn ènìyàn wọ́n ní ọkà ti fó o wọ́n sì ń fọ̀rọ̀ wọn lẹ́nu pé ẹja máa fura o gbọ́n tó jẹ́ pé ń gbé aláìsàn lọ sí ilé ìwòsàn ẹ̀yìn kò lè lọ́ta wà inú ilé la ṣe ní gbé o nínú ìwé The Nation báyìí bá gba nǹkan ìròyìn sínú ìwé Sunday Tribune Erica láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde láàárọ̀ tòní náà ni àjọ NCDC eléyìí tó ń rí sí ọ̀rọ̀ kòkòrò lórílẹ̀-èdè yìí ìyẹn Director General ọ̀hún Dr. Jide Idris ni o ti se lalaye leyin ni bi ajo to je Nigeria Center for Disease Control and Prevention ni won so laaro to ni pe sere ni orilede wa ni Nigeria ninu awon ipinle 15 ta ni kaakiri gugu awon ijoba ibile to ku to didie ni igba ohun na lo je wi pe laarin odun kan tawon tin sise lowo ti ri daju pe ninu awon gugu ipinle yi awon to je ko won ti ni aisan cholera airun cholera to ti sele si to won ni lakole won ni o le ni egberun lona ogota ati marun 65,000 no no ni pe won lawon ti won ti ni akole ti won ni won ni te won fi nso eleyi ni pe akoko ki won le mo ibi ti ipo de duro lori pe arun cholera bi o se nsele back elekeji ohun na ni pe ki awon yan le mojuto ayika awon tori pe won ni imototo o se pataki ti yan ba ni imototo nipa ohun to fe je ohun to mu abi la ayika e to wa wa toto o se se ki cholera ko gbabe ko wole si yan lara won wa ro leyin pe ka won ti le mo pe awon eyan ti won wa ni bi kibi to ba wa kon ri daju pe won je ka ika won ma omo toni toni tori pe cholera ibi to ba ti ni doti bayi ohun na lo ma ti n gbina ya nitori ide yi ni ajo NCDC se so laro toni pe o po to won eyan to je pe arun cholera yi ma n se latari pe idoti to wa lawujo won won ni ta lara won ta won ni la kole to je pe won wa ninu akoso yi to je pe won je won ti fi ara kosa arun cholera ohun na ni pe won wa ninu ipinle Kano ipinle Borno ipinle Bauchi atawon Okeya nibomi sugbon won ni awon bi ti o si won ni kan ma ket yo nitori bi pe ti won ba tubo n se ito ayika to wa ni toni toni awon mo papa awon mo ogo were wa ko won se imoto toju won daada tori pe atara awon mode gan lo ma n gba wole tori pe immune system ara ti won won ni o se se ko ma ti strong to tori pe awon mi ti won je onje to do shoto o le fa iru nkan bayi ni je yi ejo arun cholera won lo ti o se ma n gbina ya mo ta ba le se pe ayika wa wa ni mo toto o se se ka gba sohun ka ma je ko wole si agbo ara wa bi ayika wa ajo NCDC lo so ro amoro yi laaro ti to se so pe akole ta won ni gbogbo orilede Nigeria yi egberun le ni 60 ati 5 na ni akole ta won ni fun ti arun cholera inu be rin Sunday punch lo ti ko laaro yi
1: gba tun epo si oro gari mi fun laaro yi wa laaro ti toni labale eto eko ko se fo oro seyin o awon ajo to ri si igbanu wole si ile eko giga ifa jagrele wa Nigeria ta mo si jump ni baba tori epo je so atori su jepo won le ibo to se pencil lo se ere sa pe be ba gba igbanu na kokko kede olode ti se ojo kokan logbo osu kejo lori awon to pe o fe wole si awon ifa jagrele wa Nigeria to je pe awon olojo pipe ni latodun 2021 won na tun wa yi pada si ojo mi ojo re wi pe ojo Wednesday ogbonjo osu kesan ina ni gbedeke gege bi agbenu so fun jump le wa Nigeria Dr. Rabian Benjamin Lupia KC oju iwe kini dinesan Sunday table ena ka laaro yi
0: loju iwe royin Sunday punch jade laaro toni na mo tun lo si orilede Ireland oni bi ton mo orilede wa wa mi wo ko balu oluyege ko to fun mi e mo fi fo lo o
1: kini mo fun o
0: non kali
1: si gbe odo be
0: ni mo ti so laaro toni pe sere awon orilede Nigeria to yi won le ni egberun lona mokanla laarin odun 2013 sodu 2025 lo je pe won wa lorilede Ireland ni oke okun lohun to je pe won ti ri we egbelu won si wa bi kan ton se bi pe ogun le nde ni wa e sanu wa won lati laarin odun yi won si wa be ti won ti ri re egbelu to je pe opo won kedere lawe eyan won le ni won lo nireti pe won wa ni lo yinbo won ni ti won ko mo bi pe asylum ohun na ni won si wa ni abe to je pe won wa bo se ma ni iwe lati wa labe ofin ko le wo ilu e sanu wa laarin odun yi won si wa be ti won ti ri re egbelu to je pe opo won kedere won le ni won lo nireti pe won wa ni lo yinbo won ni ti won ko mo bi pe asylum ohun na ni won si wa ni abe to je pe won wa bo se ma ni iwe lati bi ofin ko le wo ilu ko ma gbe be lalaafia lati ko ma bu won pe ibo le oni iwe lati so oni laarin odun yi ni won ti wa nbe won ni awon ijolede Ireland o wa so laaro to ni pe ninu akole ise iwode opo won orilede yi tu yi won le ni egberun mokanla yi na won ni la kole ni office awon pe lati odun 2013 si 2025 na ni won oni bo ti won wo yo nitori pe awon wo pe laarin odun yi tawon ti wa nbe opo owo na la won na lati le daju pe won se itoju won won na wa wo pe won ri daju pe awon lanfani lati pada sile ko ti ibanjeju won ni o se ke gbianju lati pada sile tori pe awon na ja won opolopo ise la won se lati le ri daju wi pe atawon orile o atawon to won wa sise tabi to wa gbe orile de won lo won fun lanfani aye to da lati le sise won si ni alaafia won ni sugbo bo ti je wi pe to ti wa nbe awon ti lanfani lati gba iwe ko si latari wi pe eni eto raji tawon na awon na si gbianju lati ri pe ki ko wa alaafia ki tori tele mu nbe ki won le ri nkan se won wa ro won wi pe orile de Nigeria agbagbe yin o an so eleyi ke le mo pe awon e wa ninu ise ta nse sugbon aye ni o ti si o nitori na e se fe ko en to ba si le ni suru ko ni suru to ba pe ah o se se ki mo lo won ni aye wa e mo lo le tori pe inu ve sori sunday punch lo ti royin la
1: ba se ma fara gba ko current fun ti aro irin o be ma tin patewo mo pe de na ni e ko buruko baje die to ni ko ni ka dupe logo awon lolufe kokoru we royin atan ti an pulu waja atan ti won o ti ni ni pe ajo bi eniko ba ni oloba yo ma pese fun yo won ni bi a se nlo le bi es pa pa jo won ni ka ma la si ko yi ka fi ma ki omo wa yi fa was olami dotun taufik lari eh na ko buruko baje ko ni ajo bi omo omo na oye lo nda ko ko ju baba ati
0: lagbaro olohun yo dagba yo
1: ni afara ti with ni shogule and people eh na be gya nu ko buruko baje je ki yo so poropo odun laya ti ala afara
0: amen
1: godo ni na lo fi se o olo to wa le kan se adupe lowo re temi to
0: pe ajayi memesun

ṣe ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n nítorí àwé ìyanu rẹ̀ yóò dìde, yóò sì wí fún pé yóò sì fún ní ọ̀pọ̀ bí ó ti ń fẹ́. Ètò wí fún yín pé ẹ béèrè, a ó fi fún yín, ẹ wá kiri ẹ̀yìn orí, ẹ kankan, a ó sì ṣe sílẹ̀ fún yín. Tó ẹnikẹ́ni tí ó bá béèrè orí gbà, iná tí ó sì ń wá kiri orí, ẹni ni a ó ṣílẹ̀kùn fún. Tání ṣe bàbá nínú yín tí ọmọ yóò béèrè àkàrà lọ́wọ́ rẹ̀, tí ó jẹ́ fún ní òkúta, tí ẹja tí ó jẹ́ fún ní ẹjọ́ dípò ẹja, tàbí yíyó òye ẹyin tí ó jẹ́ fún ní àkèékèé. Ǹjẹ́ bí ẹni tí ń ṣe bó bá mu bí a ti ń fi ẹ̀bùn dáradára fún àwọn ọmọ yín, mélòó ni bàbá yín ti ń jẹ nímọ̀ràn yóò fi ẹ̀bùn ẹ̀mí náà fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀? Èyí ni ìwé ti Kristi Ọ̀pẹ ní fún Olúwa. Pẹ̀lú ìmísí Ọlọ́run lórúkọ yìí, a ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ ìjìnlẹ̀ ìjọ, àwọn ẹ̀kọ́ Kristi, àwọn ohun tí Jésù kọ. Nínú rẹ̀ bí méjì mẹ́ta sẹ́yìn bí a ti ń sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ ètò ẹ̀bùn mímọ́ Ọlọ́run àti pàtàkì ìlérí Ọlọ́run fún àwọn tẹ pé Olúwa yóò fi ẹ̀mí rẹ̀ sí inú ẹ̀mí fúnra rẹ̀ sí ẹ̀mí mọ́ kọjá sọ pé ẹ̀mí yìí ló ń jẹ́ ẹ̀mí ìyè àìní pẹ̀kùn. Orúkọ ẹ̀mí tí ó jẹ́ ti Ọlọ́run tí a fi fún àwọn tí ó gbàgbọ́ ní ní ìyè àìní pẹ̀kùn. Àwọn ọmọ Jésù wá sí ìgbàgbọ́n, wọ́n ń béèrè pé kó kọ́ wọn bí a ti ń gbàdúrà. Jésù ò dẹ̀ sọ pé kí wọ́n gbàdúrà bó bá ṣe wù wọ́n, ó dẹ̀ sì ń kọ́ wọn bí a ṣe ń gbàdúrà. Tí ìkọ́ni bá wà bí a ṣe ń gbàdúrà, ó túmọ̀ sí wípé ó ní bí a kò sí lè gbàdúrà. Tó bá ní bí a ṣe ń gbàdúrà, tí ìkọ́ni bá wà fún bí a ṣe ń gbàdúrà, ó túmọ̀ sí wípé ó ní bí a kò ṣe gbúdọ̀ gbàdúrà tàbí bí a kò ṣe lè gbàdúrà. Àwọn ọmọ yìí béèrè lọ́wọ́ Jésù kọ́ bí a ti ń gbàdúrà, ó sì bẹ̀rẹ̀ sí ń kọ́. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ni a ò mọ bí ń gbàdúrà, ṣùgbọ́n a ti gbàgbọ́ wípé kò sí bí a ṣe lè kàṣà máa gbàdúrà bó bá ṣe wù wá. Anyhow, dáka Luke oníkọkànlá bẹ̀rẹ̀ láti ẹ̀rí kìíní ń fi hàn wípé ó ní bí a ṣe ń gbàdúrà. Kí a bá máa rí ìdáhùn sí àdúrà, tó kọ̀ọ̀kan ibi ní Jésù ti kọ́ wa wípé a kò gbọ́dọ̀ ṣe àtúwé asán. Àdúrà gbígbà kò sí nípa bí a ṣe gbà ju ní ipa bí ohun tí a sọ nínú àdúrà. Nígbà tó kúnlẹ̀ tí èmi kúnlẹ̀ tí à ń sọ bí a bá Ọlọ́run sọ, kí ni tí a ń sọ? A máa ń fiyè sí bí a ṣe ń gbàdúrà, bá ṣe ń ji orí ìpariwo, bá ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀, bá ṣe ń ja ipa nínú àdúrà nípa ti ara, èyí tí a fi ìtara gbàdúrà. Tí àwọn èèyàn bá ti fi ìtara gbà, wọ́n kígbe, wọ́n pariwo, wọ́n ju orí, wọ́n ju ẹsẹ̀, tàbí ìṣẹ́jú kan tó máa bẹ̀rẹ̀ sí ń gbàdúrà, wọ́n bẹ̀rẹ̀ sí ń fèrè fọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń ríran, wọ́n máa ń túmọ̀ sí lọ́pọ̀ ìgbà pé a gbàdúrà. Ṣùgbọ́n Jésù kọ́ wọn ní bí wọ́n ṣe máa gbàdúrà, ó kọ́ wọn ní tí wọ́n máa sọ nígbà tí wọ́n gbàdúrà, nígbà tó ń gbàdúrà. Kí ni ohun tí ó dojú àgbà kọ́? Kí ni àwọn ohun tí ó béèrè nínú àdúrà? Bíbélì sọ pé ká yé ṣe àtúwé asán. Bíbélì sọ pé àwọn àdúrà kan wà tí à ń gbà fún ògo ara, wọ́n ń gbà fún ògo ara. Ọlọ́run ò dẹ̀ ní fi àṣẹ àti agbára rẹ̀ fún àwọn àdúrà ògo ara. Jákọ́bù nínú ìwé rẹ̀ orí kẹta bábẹ̀ sí nǹkan láti ẹsẹ̀ ìkíní, ó ní àwọn kan ń béèrè, wọn ò rí gbà nítorí pé wọ́n ń béèrè láti lò ó fún san ara àti láti lò ó fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí à ń béèrè, ohun tí à ń ná apá àdúrà sí àti à ń ṣe nínú ètò àdúrà lónìí ni ó wà fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara. Ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ béèrè Ọlọ́run láti lò fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ògo asán, àti àwọn kan tiẹ̀ ti ń béèrè, wọ́n gbàdúrà fún ìṣòro àti èpè fún àwọn ẹlòmíràn. Àdúrà tí wọ́n ń gbà fún ara rẹ̀ tó dẹ̀ fẹ́ Ọlọ́run yóò mú ìnira àti ìṣẹ́ àti ikú pàápàá bá ọmọ ìdíyẹ. Ó dẹ̀ túmọ̀ sí pé àdúrà kò sí àdúrà ni. Àdúrà ni, that is witchcraft, and a lot of people do witchcraft today in the name of prayer. Green man sorry in the name of prayer. Ṣùgbọ́n Jésù nígbà tí ẹ bá gbàdúrà, àwọn nǹkan báyìí ni kẹ máa wí nínú àdúrà. Gbàdúrà ẹ máa tó bàbá wa ti ń bẹ ní ọ̀run. Kì í ṣe gbogbo àdúrà ló ń lọ sọ́dọ̀ bàbá ti ń bẹ ní ọ̀run. Torí pé o gbàdúrà, gbàdúrà ẹ lẹ́gbà pé ohun tó béèrè kò túmọ̀ sí wípé ọ̀dọ́ Ọlọ́run ló ṣe wá.

labrasi ọpọlọpọ orókè orí ìsàlẹ̀ ọpọlọpọ ìpéjọpọ̀ àdúrà ìpéjọpọ̀ àdúrà ibi táwọn èèyàn péjọpọ̀ láti sọ pé àwọn ń gbàdúrà ọpọlọpọ̀ àdúrà tá a níbẹ̀ kì í ṣe sí bàbá tí ń bẹ ní ọ̀run àwọn èèyàn ń péjọ láti gbàdúrà lónìí sí áńgẹ́lì sí ẹ̀mí àwọn ẹ̀mí èṣù àwọn ẹ̀mí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀mí kẹ̀mí àwọn ẹ̀mí àìmọ̀ and that you receive answer in those places does not mean that they are prayers unto God kò náà ti pé ọlọ́run ló gbọ́ àwọn àdúrà bẹ́ẹ̀ ẹ̀tàn wà lónìí nítorí àdúrà ọ̀pọ̀lọpọ̀ ohun tí a pè ní àdúrà lónìí ilé àdúrà orí àdúrà òun ni ẹ̀tọ́ ìgbékalẹ̀ owó ẹni tí ò sí nínú ọlọ́run tí ò sí ìfẹ́ kristi jésù tí ò sí nínú ìkọ́ni àwọn ìjọba ọlọ́run and they are dangerous like I said ẹ̀tàn àti ìfọ́jú ọ̀pọ̀ tí wọ́n àwọn èèyàn sí èṣù àti ẹ̀mí èṣù wọ́n pè ní àdúrà gbọ́dọ̀ ti sọ ẹ̀kan pé nígbà àdúrà yẹn ń dà ń tó béèrè orí kò túmọ̀ sí pé ọlọ́run ló ṣe ẹ̀mí èṣù wọ́n máa parada dé áńgẹ́lì lónìí bí ìwé mímọ́ ti kọ́ wa torí náà ó ní bí a kò gbọdọ̀ ṣe gbàdúrà ó ní nǹkan tí a kò gbọdọ̀ sọ nínú àdúrà ó ní a ṣe lè ṣe àdúrà tó fi máa gbé pé kí àdúrà là ń gbà ọmọ yìí lọ́ba jésù kọ́ bí a ti ń gbàdúrà ó túmọ̀ sí pé ó ní bí a ti ń gbàdúrà bí àwọn ọmọ yìí tó lọ́ba jésù yìí bẹ́ẹ̀ ni mo gbà láàárọ̀ yìí mo gbà ọ́ níyànjú láàárọ̀ yìí ìwé náà béèrè bẹ́ẹ̀ mi mímọ́ olùkọ́ni ẹ̀bùn ọ̀hún tí a ti fi fún ìjọ àti fún gbogbo àwọn tí ó gbàgbọ́ how should I say prayer in prayer we say we are waiting upon the Lord that is we are waiting upon him to guide the directors kó náà wà lọ́wọ́ kó kọ́ wa kó darí wa nínú àbí ní ìsọ pé a kò mọ bí a ti ń gbàdúrà ló mú orí kẹjọ ó ní a kò mọ bí a ti ń gbàdúrà ṣùgbọ́n ẹ̀mí ni wọ́n fi ń ta ẹ̀mí mímọ́ iṣẹ́ ẹ̀mí ni àdúrà gbígbà tá a bá béèrè fún ìkọ́ni àti ìdarí takàn sọ pé à ń gbàdúrà torí ariwo à ń gbàdúrà torí ìta à ń gbàdúrà torí ẹ̀kọ́ èké àti ìdarí àwọn òbí èké àti ń tá a fẹ́ nínú ayé àti ń tá a fẹ́ fún ògùn asán you like prayer but it is not prayer so be watchful the importance of this statement kí a kó má bàa ti bí àdúrà bẹ̀rẹ̀ sí sin èṣù kó má ti àdúrà bẹ̀rẹ̀ sí sin ẹ̀mí òkùnkùn kó má ti pa àdúrà torí àdúrà bẹ̀rẹ̀ sí forí balẹ̀ fún òrìṣà fún àwọn ẹ̀mí ẹ̀mí omi ẹ̀mí òkùnkùn ẹ̀mí ayé yìí all in the name of you are praying or you want to go and pray and like I said the fact that God gives you some singing results does not mean they are from God Jésù ní nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ máa sọ pé bàbá wa ti ń bẹ ní ọrùn kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ilé ní kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọrùn that is the line of priority God bí ìjọba ìwé tábà bí ohunkóhun nípa ìfẹ́ rẹ bí ohunkóhun nípa ìfẹ́ rẹ kì í ṣe nípa ìfẹ́ ara àti ìṣògo asán tí a bá bí ohunkóhun

ṣe fún àwọn ènìyàn láti gbọ́ bí a ṣe pariwo àti bí a ṣe fò kì í ṣe fún ara wa láti ṣògo asán kì í ṣe àǹfààní fún ara wa láti béèrè àwọn ohun tí a máa fi gbéraga àti ohun tí a máa lò fún ìfẹ́kúfẹ́ àti ìfẹ́kúfẹ́ ayé ó ní ẹbí rẹ̀ ò rí gbà nítorí pé bẹ́ẹ̀ fẹ́ ìlú níwọ̀nyí God will not sponsor worldliness and lust and pride. He will not. But if you want to, you are not to be a dual. You need to be a dual.

Giovaloni, sia con i Giovaloni, sia con i Fioroni, sia con i Goroni Noaieni, sia con i Fioromoni Keggi, sia con i Goroni Noaieni, alla Dua Tianba, sia un po' fono, a Dua Tibi, Dua Tianba, sia un po' a Tio, Goron Wanbe, sia la Rava, sia Mamba. Dagger shower, be at the Dagger Sham or two shower. Now, last week was saying, can you two back that brother be at the corn and call Christy Jesu? Two bad and each of our long. People in one, Durano, as you only eat quite rare, you are to my more, eh? Long call, long Dacia rare. You can get to pass over Baba Ratin Benyon in your Latin, we pay long to him that we are see Baba Reni. At the day, we are one more. We are not Latin away. We are always in it, we are more. At the day, we are upon it, I'm not a young man, young sonny, along with you, we Baba. We are dying. Ni ti Olorun ṣugbọn gbogbo ẹgbà ènìyàn kọ ni ọmọ Ọlọrun ọmọ ìṣú àlàyé yìí lọ́pọ̀ ìgbà wọn mọra wọn ní nítorí ètè sátani báwo mọ ọmọ ìṣú ni wọn pẹ̀lú ẹ̀tàn ẹ̀sìn àti ẹ̀tàn ẹ̀ṣẹ̀ pàtàkì ohun tí ìṣú nìyẹn ẹ̀tàn. Torí ẹ̀tàn yìí, àwọn kan ọmọ pé sátani làwọn ń sìn. Àwọn ọmọ pé ọmọ ìṣù ni wọ́n, wọ́n wọ̀ mọ̀ pé inú ẹ̀tàn ni wọ́n wà, inú òkùnkùn ẹ̀tàn ni wọ́n wà. Ṣùgbọ́n tí ẹnikẹ́ni bá ń lọ lórí eékún tó bá ní bàbá bẹ ní ọ̀run tí ẹ̀mí mímọ́ sì wà níbẹ̀, ẹ̀mí mímọ́ jẹ́ kó mọ̀ pé ó ní láti ṣe àtúnṣe kí Ọlọ́run lè jẹ́ bàbá rẹ̀. Àwùjọ pàápàá lè sọ pẹ̀lú ìgbé àti ìgbàgbọ́ àti ìrètí wípé Ọlọ́run ni wọ́n ṣe. Lóòwò rí kẹjọ Paul sọ wípé ẹ̀mí inú wa ń jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. Kẹ́ni kò bá ní ẹ̀mí Kristi kò ń ṣe ti Kristi. If anyone does the spirit of Christ is none of his. And this spirit testifies your spirit that you are a child of God. If you do not have that, then you are being deceived. Tọ́nà kò sí ẹnikẹ́ni tó tẹ̀lé àdúrà gẹ́gẹ́ bí ìlànà Jésù tí ó padà ní ìjọba Ọlọ́run ṣùgbọ́n ẹ wo gbogbo àwọn àdúrà ta ti ń gbà káàkiri lónìí kó tiẹ̀ sí Ọlọ́run àti ìlànà ìjọba rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ohun tí a ń gbẹ́ ní àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ìpéjọpọ̀ àdúrà wa dúró láti wá Ọlọ́run àti láti wá ìfẹ́ rẹ̀ àti láti wá ìjọba rẹ̀ àti láti wá ògo rẹ̀ àti láti wá. It is when you are sold into the will of God that he supplies you need for the continuation of that propagation. Nigbati abati nyarawa si ati ma wa ohun ti ife Ọlọrun ni gbogbo igba. Nigba to je pe ohun ti se ti ogbo Ọlọrun ati ife lo ti kun ọkan ati aye wa. Nigba naa Jesu sọ pe ohunkohun ti eyin ba beere yóò fún yín nítorí pé gbogbo ohun tọ́lọ́run bá fún yín fún ògo àti ọlá rẹ̀ náà lè máa lò fún kì í ṣe fún asán ayé àti agbára ẹnu ara. That is the aim of that prayer. Kí a máa fi ẹnikẹ́ni sínú, kí a máa kó ẹnikẹ́ni dárí ẹ̀ṣẹ̀ wa jù wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jẹ àwọn tí ó wà. Ẹ̀yin ẹ fetí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà lọ́pọ̀lọpọ̀ àwọn ìpéjọpọ̀ àwọn àdúrà lónìí. It is great witchcraft. Olúwa pa Olúwa bá tiẹ̀ jẹ́ kókókù. And they earnestly, some will earnestly refer to it. Bébé ni tafini tafini tafini ṣe pé fún àwọn ọ̀pàrẹ̀. Number one, Dáfid kọ́ ni Jésù. Daphne.

0: iwájú rẹ̀ ló wà, bàbá níwájú rẹ̀ la wà. A fẹ́ rí ìfọwọ́tọ̀ rẹ̀. We want you to touch us. Inú àdúrà pẹ̀lú ìrètí àti ìran ìwàlẹ̀ mímọ́ yóò fi èdè àdúrà kọ wá, yóò fi ọ̀rọ̀ tí a máa àdúrà fún wa, àti nígbà tí a bá sọ̀rọ̀ rẹ̀, nígbà tí a bá sọ ìfẹ́ rẹ̀, àárín ní ìlànà ibi tí àwọn ìlérí yìí ti ń ṣẹ, ọyàn yìí yóò béèrè, ẹ̀yin yóò gbà, ẹ̀yin yóò kúndùn, a ó sì fún yín, ẹ̀yin yóò wà kiri, ẹ̀yin yóò sì rí ó wá fi òwe àti ìkọ́ni. Ó ní bí ò ti ẹ̀ ní dá lóhùn torí pé ọ̀rẹ́ rẹ̀, even if you are not so confident that God will answer you because you are a child. One thing is also very sure because of importunity. What is importunity? When you are we yano, so sure, obeyi pẹ̀lú ìgboyà, obeyi gbàgbọ́, obeyi gẹ́gẹ́ bí ọmọ tó ní àṣẹ ìjẹun nínú ilé. Báwo ni a ti ń gbàdúrà? Kọ́ wa bí a ti ń gbàdúrà. Ó ní bí a ṣe ń gbàdúrà, a ò kì í gbàdúrà anyhow. Àdúrà rẹ̀ ṣe ìbágbépọ̀ akẹgbẹ́ fellowship with the Holy Spirit. Nígbà tí a bá ṣe èyí, àkọ́kọ́, a ó fi ọ̀wọ̀ fún bàbá. Èkejì, ìfẹ́ rẹ̀ yóò ṣe nínú ayé bí wọ́n ti ń ṣe lé ọ̀run. Gbogbo ògo yóò jẹ́ tirẹ̀, gbogbo ọlá yóò jẹ́ tirẹ̀, gbogbo agbára yóò jẹ́ tirẹ̀.
1: Ìrànlọ́wọ́ àdúrà ìgbaniníyànjú ti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ lè pè sórí nọ́mbà 08056258 09 08056258 09. Fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìgbà All Saints Anglican Parish tó wà ní nọmba 1 Babayọ̀jẹ́ Street Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wà nìwọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ní dédé aago 7 òwúrọ̀, a máa ṣe èdè tòyìnbó English service at 7 a.m. ní ẹ̀wọ̀ òwúrọ̀, a máa ní ìsìn èdè Yorùbá. Ní ọjọ́ Ajé, a máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní aago 6 ìrọ̀lẹ́, Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ ní dédé aago 7 òwúrọ̀, a máa ní ìsìn ìdàpọ̀ ẹ̀mí mímọ́ Holy Communion service on Wednesday at 7 a.m. ní aago 6 ìrọ̀lẹ́ ọjọ́rú bákan náà, a máa ní ìpàdé àdúrà tí a ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. Prayer special prayer session title breakthrough prayer meeting. Ọjọ́ Àlàmísì ní dédé aago 7 ààbọ̀ òwúrọ̀, a máa ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tí à ń pè ní ẹ̀mí. Thursday morning at 7:30 a.m. we have special prayer for the businessmen and businesswomen title bless my. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ètò wọ̀nyí, ètò tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbádùn fún yìí ni ètò ọ̀rọ̀ the All Saints Half Hour.

0: ìjọ ọ̀sẹ̀ntì ṣẹ̀ tí wọ́n wà nọmba wọn mọ́bàyọ̀ jẹ́ street oṣùdì tí wọ́n ṣe gbọ̀wọ́ rẹ̀ nígbàtí ẹni tó bá wa sọ̀rọ̀ tán ni àfa ìjọ ajínrere agbaninímọ̀ràn àti ìránṣẹ́ ọlọ́run the venerable tọ́pẹ́ tàpẹ́rẹ́ ọ̀túnpàdé owó ẹ̀ tó ń bọ̀ fún àkọ́tọ̀ ètò yìí jésù lolúwa.
1: Front FM 2.9

0: Want FM 92.9. Want FM 92.9.
1: In your Julia Dangba, Kosojo Tajitori.

0: ẹ̀yin ará ẹ̀gọ́rí omi ẹ̀yin lẹ̀ ń sojú wọn láàárọ̀ yìí constituency ẹ̀gàn nọ́mbà oríká fún yín.
1: Ẹ fún mi ní nọ́mbà 8.
0: Ìkẹjọ. Níbo ni ọ̀rọ̀ yìí wà nínú Bíbélì tó sọ wípé ẹlẹ́ṣẹ̀ kan ó ti ba ohun tó dára púpọ̀ jẹ́? Ẹlẹ́ṣẹ̀ kan ó ba ohun tó dára púpọ̀ jẹ́?
1: Ẹlẹ́ṣẹ̀ kan.
0: Bẹ́ẹ̀ni, ó ti ba ohun tó dára púpọ̀ jẹ́? Bí àpẹẹrẹ ń sìn gbogbo wa wà ní church, ẹ papọ̀ ní church, kí ẹlẹ́ṣẹ̀ kan wá fara hàn ńbẹ̀, kó jẹ́ pòun lẹ́lẹ́ṣẹ̀ kan. Àdúrà téèyàn ń gbà ní ṣọ́ọ̀ṣì ń jọ yẹn. Ẹja fílẹ̀ bẹ́ẹ̀ ká má làǹṣe pé. Ó ti ba nǹkan jẹ́ ṣá. Ó ti ba nǹkan jẹ́.
1: Ẹ sọ fún mi.
0: Kí sọ fún mi. Oníwàásù 918B. Oníwàásù 918B. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ ló wà. Yes,
1: sir.
0: Yes, sir. Yes, sir. Hello, lórí afẹ́fẹ́ o. Hello.
1: Hello, sir.
0: Ẹ káàárọ̀, sir.
1: Ẹ káàárọ̀, sir.
0: Orúkọ yín àti bí ẹ ti ń pè wá, sà.
1: Orúkọ mi ni Akwadi Fayọ̀ láti Àkúté.
0: Láti Àkúté, sà. Nọ́mbà oríká fún yín o.
1: Nọ́mbà 3.
0: Nọ́mbà kẹta. Ní ilẹ̀ Yorùbá, àwọn àgbàlagbà ọkùnrin àti obìnrin wọ́n máa ń sunkún ìdárò orin arò ẹkún arò ṣẹ̀pọ̀ àwọn ìyá àgbàlagbà yẹn tẹ bá dèlú òkè wọ́n máa ń sun arò téèyàn bá kú wọ́n tún máa ń kíyàn lórí kì gbogbo orúkọ báyẹn tàbí yálà tí ọ̀fọ̀ àbí nǹkan tó bá ṣẹlẹ̀ nílé olókù ta níbo náà ti fi àpẹẹrẹ lọ́lẹ̀ nínú bíbélì.
1: Second Samuel,
0: one abi.
1: Sherry,
0: nkan te nso yen, nkan ti mo fe gbogogon ni pe nibo ni Oluwa ti ni ki won ma se. Ni ke je ka lo. Olukaluku le wa flow lati le ma se beyen. Ni mo so pe nibo na ti fe se emule fun wa ti a gboro se ibere yen gogo ni mo fe ke understand nti mo nbere ni o da Oluwa lo so fun woli Jeremiah pe so fun awon Israeli atawon to ti mo npa e kon lo ko awon obirin mi tori ekun po te sun ni Israeli o itara e to po yen ni te yin daruko yen e to fi lole gogo Jeremiah 9:17-21 asiri wa nbe nti mo nfẹ gbọ gbọ niyan ẹsẹ ẹ pe wa ẹ ja lo si Bible Society of Nigeria a n pada bo
2: jẹ́ òun náà àwọn ẹ̀rí ìrora kọ̀ọ̀kan kọjá bí.
3: Tàbí ò ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
2: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì kan náà ni 100FM 92.9
4: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ńdè ní déédéé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
2: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbé ìgbéga yìí lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Eré aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìrora ọkàn
4: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ńdè ní déédéé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣe onígbọ̀wọ́ ètò yìí.
0: Tó bá di ní ìrọ̀lẹ́ ní agbára Ọlọ́run ẹ̀pàdé mi pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n lórí ètò ìwòsàn ìrora ọkàn. Nínú ìtí a ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá lọ ìdáríjì ni òní a máa gbéyẹ̀wò pẹ̀lú àlejò kàǹkà tí a ń gbébọ̀ ní orí ètò tó bá di ní ìrọ̀lẹ́. Bákan náà fún ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí Bíbélì ẹ lọ sí nọmba 200/204 Ikorodu Road Palm Grove Bus Stop.

0: lẹ́gbẹ́ Redeemed Church níbẹ̀ ni Bible Society of Nigeria ni wọ́n kalẹ̀ sí wọ́n ti kúrò ní number 150 Ikorodu Road Onípaànù bus stop ní Adébọ̀wálé house wọ́n ti wà ní number 200/204 Ikorodu Road ní Pangu bus stop tàbí débẹ̀ ẹgbójú sókè lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ ti rí building Bible Society of Nigeria Bible náà fún ẹyin tí ẹ ń fi owó sọwọ́ sí àpò kówó sí Bible Society of Nigeria fún ti wá fog tó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ GT Bank 000-37-23-644 000-37-23-644 The Bible Society of Nigeria ni account name Toma Gbejade gẹ́gẹ́ bí fún ẹ̀yọ ọmọ lẹ́yìn Kristi tẹ́ǹ ṣe eléyìí hello lórí afẹ́fẹ́ o
1: hello ẹ mọ káàrọ̀ sá o
0: ẹ káàrọ̀ o
1: èmi ni ọgbẹ́ Tajudeen Aremu láti lóde ṣe Ikorodu
0: alàgbà Tajudeen Aremu
1: bẹ́ẹ̀ni bàbá
0: mi àwọn àfọwọ́ ẹ̀yà ará Ikorodu gan
1: ẹ fún mi ní ìbéèrè kẹfà
0: ìbéèrè lẹ́kẹfà
1: bẹ́ẹ̀ni
0: Solomon ọba ẹ mọ̀
1: bẹ́ẹ̀ni
0: ó bẹ ọba Tire láti bá òun kọ́ temple ìyẹn ń pò ó ń kó gbogbo àwọn nǹkan tó máa fi kọ́ wá láti ìlú ní Tire wọn kó gbogbo ẹ̀dẹ́ inú Solomon dùn kí ni kí n wá sí fún ọba yìí o ó bá lọ fún ọba yìí ní ilẹ̀ kan ní Galilee ilẹ̀ yẹn ogún 20 ìlú yẹn ogún ìlú ní Galilee nígbà tí Remu ọba Tire tó dé ibẹ̀ ó pòṣe ni pé ewo lélé ewo ló ṣì gan kí ló fún mi yìí ilẹ̀ yẹn òun ó dànù ó dá Solomon kí lórúkọ ilẹ̀ yẹn tí wọ́n pe ilẹ̀ yẹn ogún ìlú yẹn ọba yẹn sọ ní orúkọ kan pé ilẹ̀ wo ló fún mi yìí ilẹ̀ yẹn látìgbà yẹn mo máa ń gbọ́ ní CNN dọ́là wọ́n yìí dárúkọ ìlú yẹn dọ́là kí lórúkọ ìlú yẹn. Àkẹ́rẹ́ ni ilẹ̀ tó dára ni ilẹ̀ ọlọ́ra ni yẹn ilẹ̀ ọlọ́ra ni yẹn.
1: Tẹ́ẹ̀mọ́
0: ni rẹ̀ ẹjẹ́ sọ fún yín kàbúlù ni kàbúl kàbúlù tábà wòwé àwọn ọba kìíní orí kẹsàn-án ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹtàlá tábà tún bíbélì wò á bà ń bẹ̀ ẹsẹ̀ púpọ̀ tẹ́ẹ̀ pé wá. Ní báyìí ẹjẹ́ ká ṣe gàyà á lọ gbóorin ẹ̀mí nígbà tá a bá padà dé á tún máa tẹ̀síwájú ìdíje ẹ̀kọ́ bíbélì ló ń lọ lọ́wọ́lọ́wọ́ Bond FM ní 92.9.

0: ju àwọn dókítà ní Nàìjíríà fún ìtọ́jú. Shalaten wà ní ìmọ̀ lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládé Cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtọ́jú Shalaten oògùn ibà láti ilé iṣẹ́ Shalina Healthcare tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta kò sí dókítà rẹ̀. Shalaten gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni ló ń lọ lọ́wọ́lọ́wọ́ Mrs. Sanimọ̀ sójú ọlá pé ẹni àá bẹ́ẹ̀ ni àá rìn. Wèrè díẹ̀ ó wo ojú ọgbọ́n àti ọlá lọ. Oníwàásù 10-1 oníwàásù orí kẹwàá ẹsẹ̀ ìkíní ibẹ̀ ló wà tàbá tún yẹ́lì wò á sì kí ni o á bá ń bẹ̀. Wèrè díẹ̀ ó wo ojú ọgbọ́n àti ọlá lọ. Díjẹ̀ kan bẹ́ẹ̀lì ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Bond FM láwà 92.9 níbi tá a ti ń tún àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí ó sì tún sápamọ́ láti inú ìwé mímọ́ bíbélì. Àwọn èèyàn ti wá ẹ pè wá padà 08032229979 fún àpàdé yìí tí ẹ kò tí wọlé tó di pé a lọ sí òkè lọ́hùn sí tanks 08032229979 tá a bá tí ìrípè tí ó wọlé ẹjá lọ sí tanks. Tàbí dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́.

0: Hello, Lord, I'm FL. Hello,
1: Caro.
0: Hey, my Caro.
1: Ibaba
0: da koma wolele. Ki loruko yin? Mi gbo dada, ki loruko yin sir?
1: Toya segun.
0: Toya.
1: Ben, that's what I agree.
0: Okay, Toya. Ah, okay, ara ko Toya segun. Lati se ki loru imolele gbe, baladi abi egbeda.
1: Omo baladi ni egbeda mo nbe.
0: Okay, egbeda le gbe be ni. Did you come here? Number on the car for you, sir?
1: Number 11.
0: Gege B. Wolee is the case. This is a lie. Men only away that jockey con. Chio lor of him bawa. Ara lu Jerusalem ujakwe. Teba ti shemi. I da jom meni. Nwa magbele yin lori. To ma le gemi yin lo. Kira wa da jom meni no. Ara wo de legbalo to. Wan kono rones in Nigeria wo. Mẹrin ni ìdájọ́ mẹrin lọ́lọ́run fi ń bá wọn jà ó yá ìkíní sà
1: ìkíní pé ọ̀ngọ̀rọ̀ ọlọ́run mi àtọ̀tí ọlọ́run
0: ẹ̀ ń kóòtù òfin fún mi nìyẹn ìdájọ́ ìjìyà ìdájọ́ kó fi ìdájọ́ ìyà jẹyàn ni mò ń sọ ìdájọ́ mẹrin pé mo fẹ́ se nǹkan báyìí pẹ̀lú ẹ̀ kí lẹ pé ìjìyà náà ṣé ìjìyà pọ̀ ìjìyà student ìjìyà ṣé student lẹ́fẹ́ mú ni àbí ijó ẹ̀kọ́ káwọ́ ẹ̀ sókè àbí jókòó dẹ̀ra ara ìjìyà náà ni. Mo ń gbọ́ wọ́n máa ṣe kí ni. Ẹ jẹ́ kí mi sọ fún yín torí àkókò ẹ̀jẹ̀ sọ fún yín àkọ́kọ́ ọlọ́run máa rán ìdà. Ti ìdá bá fẹ́ wọlé sí yàn lára ọ̀tá máa mú yàn máa ogun nìyẹn ìdá. Number two ẹ jẹ́ kí n kà fún yín torí mi lè àsìkò ti lọ. Number two ìyàn ẹlọ́sà. Number two ìyàn fámì ìyàn èrè àìsóúnjẹ ebi ìjìyà ni o. Number three ẹranko búburú kẹranko yàwọ̀lú irú méjì ṣe ń pa àwọn ọmọ Israẹli ń gbà yẹn ara ìjìyà ni. Ìkẹrin àjàkálẹ̀ àrùn ara ìjìyà ni o ntúbi tí mo ń bọ̀ gangan nìyẹn. Ezekiel 14:21 ṣe ti gbọ́ sà ẹ ṣe gan nígbà ẹ jẹ́ akọjá lọ sí tans kádúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wà lọ́wọ́ DJ Kọ́bẹ́lì ló ń lọ lọ́wọ́.
2: Ní o bẹ́rù bá mọ ní òròrò ni kò sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ lẹ́yìn kristi pátápátá kúròngodo Mr. Bible ló ní akíyí o wípé ẹ̀kú dédé àsìkò yìí ọpẹ́rẹ́ àbàtà lọ sórí gbogbo àwọn tí wọ́n tì wá lẹ́yìn tí ètò ìdíje ẹ̀kọ́ bíbélì fi ń wáyé lọ́sẹ̀ọ̀sẹ̀ adúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. Báyìí ni orúkọ àwọn tó tì wá lẹ́yìn ṣe lọ o.
3: The Bible Society of Nigeria tó wà ní Palm Grove bus stop number 202 àti 204 lẹ́gbẹ̀ẹ́ Redeemed Church Ìkòròdú Road Lẹ́kọ̀ọ́.
2: Corporate office wọ́n wà ní 18 North Road Apá Lagos. Chief Mrs. Y.O. Sotayo JP Mama Tunde Onigele Lẹ́kọ̀ àti Àbáwá Engineer S.O. Sotayo tó wà ní ìjọ Austin Anglican Church number 1 Fabayọjọ Street Oṣodì nílùú Èkó.
3: Barrister and Special Apostle Olusegun Johnson Fabuni Legal Advisor of CNS Unification Worldwide.
2: Chairman Chief Executive Officer Olufab Group of Companies number 11 Bishop Street Sule Lẹ́kọ̀ọ́. Chief Mrs. Bolanle Adesunu, JP Ayobola Ventures, 18A, Erekolen, Idumata, Lagos. At Nijo Archbishop Vining Memorial Church Cathedral, 20 GRA, Ikeja, Nibreko.
3: His Eminence Elder Dr. J.O. Dada, Board Member of ESOX.
2: Dr. Mrs. Abimbola Cole, FCIB, 21, Maryland Estate, Ikeja, Nibreko. Mother Celestial Prophetess, Folachade Olabisi Michael, Iyajo, 20 Minister in Charge, Ijo Celestial Church of Christ, Honeymoon Parish, 21. Amoru Street, up Orida Gege nílùú Èkó. Mother Celestial Toyi Amaije, Iya Michael, tó wà ní Sùúrù náà nílùú Èkó. Venerable Barrister Adewale Okudaide, JP, FCA, BHC, Minister in Charge of the Holy Flock of Christ, number 114, Oshodi Road, Oshodi, Lagos.
3: Chief Kende Adebusola Kalejaye, Baale Otumara, Ilufemi Oyin 1.
2: Tí wọ́n wà ní Apapa Road, Ojo Niyun, Lẹ́bùtẹ́ Mẹ́ta nílùú Èkó. Lẹ́gbẹ́ Ọlọ́run Ọba, gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé, yóò máa yọ sí èrè fún yín. Ilé Ológo, tí Ọlọ́run ti pèsè.

tapioca. Tapioca o tapioca, ele do marido. Tapioca.

ìbò borí ó sá jordan padà sẹyìn àwọn òkè láfò bí àgbò àti àwọn òkè kékèké bí ọdá àgùntàn wárìrì wọ ilẹ̀ níwájú ọlọ́run mi wárìrì wọ ilẹ̀ níwájú mi mo wá pàṣẹ mo pàṣẹ àṣẹ lọjọ yọ àṣẹ lòrúràn wárìrì wọ ilẹ̀ níwájú gbogbo wa.

Hallelujah.

0: 92.9.
1: Ẹkú ìyálẹ̀ta. Ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́ yín láti ilé iṣẹ́ Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. Àjọ elétò ìdìbò INEC ní ọjọ́ Sátidé ti ṣe ìfilède orúkọ àti àwọn ohun ìdánimọ̀ ti àwọn òǹdíje gómìnà àti igbákejì wọn káàkiri orílẹ̀-èdè. Àtẹ̀sódé yìí wà nínú fọ́ọ̀mù EC9 tí wọ́n fi sí ojú pátákó ní olú ilé-iṣẹ́ INEC káàkiri ìpínlẹ̀. Wọ́n ṣe eléyìí láti fi dènà ìkùnsínú lórí àwọn òǹdíje tó lè fẹ́ wáyé nínú àwọn ẹgbẹ́ nílẹ̀ Nàìjíríà. Wọ́n sọ di mímọ̀ pé pẹ̀lú àtẹ̀sódé yìí ni wọ́n ṣe ìpele ètò tuntun fún ìdìbò ọdún 2027. Wọ́n á bẹ̀rẹ̀ ìpolongo ìbò sí ipò gómìnà àti ti aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin nínú oṣù kẹsàn-án ọdún 2026 tí wọ́n á sì parí ẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2027. Gẹ́gẹ́ bí ètò àjọ elétò ìdìbò INEC, ìdìbò sí ipò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin ọdún 2027 máa wáyé ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027. Ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ wíwó àwọn ilé onígi àti àwọn ibùsọ̀ tajà míì tó wà lábẹ́ wáyà iná ìyẹn high tension ní agbègbè Ìkọlá ní ìjọba ìbílẹ̀ Àgbàdo Òkè Odò látàrí ìkọlù tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí ènìyàn mẹ́rin fi gba ìkúrujẹ lọ́wọ́ ẹbọra. Iṣẹ́ yìí ni àwọn ẹ̀ṣọ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pẹ̀lú àjọṣepọ̀ ẹkùn ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó àti àwọn ẹ̀ṣọ́ kògbérégbè jọ ṣe. Wọ́n ṣe eléyìí láti mú àdínkù bá ewu tó rọ̀ mọ́ gbígbé àbí títa ọjà lábẹ́ wáyà high voltage tension. Àjọ làsẹ́mà nínú ìròyìn tí wọ́n tari síta lọ́jọ́ Sátidé láti ọwọ́ akọ̀wé àgbà dókítà Olúwafẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sán-Ìtólú ó ní ìkọlù tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí láàrin ẹgbẹ́ Haúsá àti agbègbè Yorùbá ló mú ìtẹ́wọ́gbà ọ̀tún wá lórí ìdojúkọ ààbò tí wọ́n ní ní agbègbè náà. Ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ. Ẹ tún darapọ̀ mọ́ akẹgbẹ́ wa tó bá di aago 12 ọ̀sán. Ọpẹ́ lọ́wọ́ Tèmítọ́pẹ́ Ajayi tó kó ìròyìn náà jọ. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. A kú ìsinmi òní, ọ̀pọ̀ ẹ̀ láṣe lókè ìpè.
2: Ìyẹ̀wà fákùkọ o.
3: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹwà fákùkọ.
2: Ọba òkè ló di rí ẹwà.

Baba lo.

0: dúpẹ́ ní fún Ọlọ́run ọba tó ń fún wa ṣe nílé iṣẹ́ Bond FM 92.9 àtúnkè ẹ̀yìn ara ilé ipẹ́ káàárọ̀ gbogbo tí ẹ ti ń gbọ́ ilé iṣẹ́ wa apú ìsinmi òní ìsinmi aláyọ̀ ìsinmi ológun náà ni òní yóò jẹ́ fún wa o àtúnkè ń kààbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ètò ọ̀rọ̀ ṣùnùkùn ètò ń dé sétí ìgbọ́yín láti ilé iṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti rédíò Nàìjíríà tá a fikalẹ̀ sí ilé ìkẹjà lẹ́kọ̀ọ́ àròmì sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ bilikis ayọ́pọ̀lá ibrahim lorúkọ tèmi ọ̀rọ̀ ṣùnùkùn lẹ́tọ̀ ètò ní ọ̀rọ̀ ṣùnùkùn níbi tí a ti máa náà bẹ́ẹ̀ àwọn tí àfi ayẹka tún fojú wò lórí ètò láàárọ̀ yìí tí a jọ fi ojú ṣùnùkùn wò ẹ bàbá àbò èmi nìkan kọ́ ni mo wà lórí ètò.
1: ẹ káàárọ̀ níbi kíbi tí a ti ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run tó tún ṣọ wa láti ìjẹjọ tó fún wa láǹfààní tí ká pàdé lórí ètò yín ètò wa ọ̀rọ̀ ṣùnùkùn rẹ iléeṣẹ́ Bond FM gbé kalẹ̀ láti jẹ́ ká máa fojú ṣùnùkùn wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn nǹkan tí a jẹ́ kí ìdàgbàsókè àti ìlọsíwájú kó dé bá wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn nǹkan tó jẹ́ pé a jẹ́ kí àwọn olú ìjọba kó mọ ojúṣe wọn sí aráàlú ohun tó máa jẹ́ kí aráàlú mọ ojúṣe sí ìjọba orúkọ tèmi ni Tawhid Abdullahi.
0: So ní orí ètò wa lónìí ibi tá à ń lọ kò jìn ibi tá a fẹ́ yà ló pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà bá ti máa ń gbọ́ ẹ ti máa gbọ́ nínú àwọn ìròyìn tí à ń kà sí wa létí látòrí rédíò wa ni tẹ́lẹ̀ ni wípé àìsàn kọ́lẹ́rà ó má ṣe mí ọ́nà káwọ́ mi sókè kí kọ́lẹ́rà kó má ṣe mí wọ́n ní ó tútù gbalẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ni wọ́n ti ń fi ojú winá àìsàn yìí tí ó sì ti ń gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun lára ni pé kí a fojú wò ní orí ètò ní àárọ̀ tòní pé báwo la ṣe fẹ́ ṣe tó jẹ́ wípé a ó dènà àìsàn yìí gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìlera bí wọ́n ṣe gbé síta wọ́n ń dárúkọ àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé àìsàn náà ti forí mulẹ̀ sí jùlọ tí ẹ pé ìpínlẹ̀ èkó náà jẹ́ ọ̀kan lára rẹ̀ bó ti ẹ̀kọ́ ni pé ìpínlẹ̀ gbọ̀nú òun náà ni ó ti kó ìdá tó pọ̀ jù nínú àìsàn náà ṣùgbọ́n wọ́n wá tún wá dárúkọ oríṣiríṣi ohun tó fà á bó tilẹ̀ jẹ́ pé gbogbo náà la mọ̀ wípé nígbà tí òjò rọ̀ ní lọ́lọ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ni wọ́n fojú winá ẹ̀kún omi wọ́n ní ẹ̀kún omi yìí láwọn agbègbè kan wọn ti dàpọ̀ mọ́ omi èyí tí àwọn èèyàn mu wọ́n ló jẹ́ nǹkan tí ó ṣe àkóbá fẹ́lẹ̀ wọ́n ní lára ẹ̀ náà ti ní wípé àìnímọ̀tótó àyíká ipé tí àyíká wa bá dọ̀tí wọ́n ní òun náà ó ṣe àkóbá fún eléyìí bákan náà ni wípé wọ́n ní tí èrò bá ti pọ̀ lápọ̀jù láwọn agbègbè wọ́n ní pé ó lè ṣe àkóbá fún ohun tí àìsàn kọ́lẹ́rà yìí kí wá ni a fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbà tó jẹ́ pé àìsàn yìí kò ní tàn kálẹ̀ ju bó ṣe wà lọ tó jẹ́ pé yóò sì dẹ́kun àti dá ẹ̀mí àwọn èèyàn ní ègbodò oríṣiríṣi ilé ìwòsàn wa náà ni àwọn èèyàn tún mẹ́nuba tí wọ́n ní pé àwọn náà tún ní àkíyèsí tí wọ́n fẹ́ pe ìjọba ìjọba ṣàkíyèsí ẹ̀ka pé ara wa náà ṣàkíyèsí lórí ètò ẹnìkejì mi.
1: ọ̀rọ̀ ṣùnùkùn mọ̀ pé ó ka lára ju èmi lọ nítorí pé tí nǹkan bá tí wọ́n ti ilẹ̀ wọn bá ṣẹlẹ̀ ní agbolé ó máa ń kẹ́gùn sẹ́ni kan jẹ nìkan lọ tó bá rí i pé obìnrin bá ti ń sọ̀rọ̀ tìfẹ́tìfẹ́ á jẹ́ pé ó nífẹ̀ẹ́ á sí àwọn ọmọ ẹ tó bá dẹ́ sọ̀rọ̀ nípa àrùn yóò dàbí pé òun náà ń pè ní onígbá méjì tó yẹ pé ọmọ máa ṣe burú lọ́tún ṣe burú tó yẹ pé
0: ìgbẹ́ gbu
1: ebi lọ́tún gbogbo ẹ̀ tó yẹ pé a máa ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ báyìí ara wọn mú máa gbẹ tára wọn bá dẹ̀ ti ń gbẹ ká tó mọ̀ ká tó ṣe kí náà burúkú ẹ̀ ó ti gbẹ̀mí lára wọn nǹkan tá máa gbà ládùúrà náà ni pé ọlọ́run ní jẹ́ kí ó ṣe ṣùgbọ́n kó tó di pé ó máa ṣẹlẹ̀ torí àwọn nǹkan tí àwa ń fojú rí ní ìpínlẹ̀ kó tó di pé ó máa ṣẹlẹ̀ kí ni ipa tí ó yẹ kí a ṣe kí ni ipa tó yẹ kí aráàlú ṣe kí ni ipa tó yẹ kí ìjọba ṣe ojúṣe wo ni iṣẹ́ tó yẹ kí àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìlera kí wọ́n ṣe láti jẹ́ ká rí pé a dẹ́kun nǹkan báyìí kó má ṣe láwùjọ wa torí tó bá ṣẹlẹ̀ ó máa ń fún ibi tó bá ṣẹlẹ̀ ní orúkọ tí ò yẹ àwọn òpè pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe lajú tó nípínlẹ̀ èkó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lajú tó nípínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lajú tó nípínlẹ̀ ogun erigbẹ gburu ló tún dà yín láàmú àwọn nǹkan yẹn máa ń jẹ́ nǹkan tó yẹ pé nǹkan bí ìtìjú kí la lè ṣe ọ̀rọ̀ ṣùnùkùn rẹ bá fojú ṣùnùkùn kí la lè ṣe láti jẹ́ ká rí i pé irú nǹkan yóò di àfìsẹ́yìn tegun alárin fi rẹ ṣọ ní ìpínlẹ̀ èkó tó ta bá wo èkó bàbá nípa fúnra wa lókun ilẹ̀ òkìtìlẹ̀ ó pọ̀ káàkiri o a dẹ̀ ní àwọn nǹkan tí a lè fi dènà ẹ̀ òun ni kí agbègbè wa kó mọ́ ki omi to wa mu ko mo gbo nkan ta nje ko je ko mo ba ta ba lo ra eso loja je afo ko de pa je ije ba lo ra ewe be lo fi loja ije afo dada ko de pa je awon kan ta le se la je ki abi denu eru kan yi ki o ma sele ni yen
0: do won na ni e tin gbo leten ni keji mi yo nawo la fe gbegba bawo la se fe se ki la moran yin fun ijoba ki la moran yin fun awara ilu to fi je pe aisan yi ko ni tan kale ju bo se lu ya lo ka awon to ti de aisan na ti gbe mu mo le gbedo ki ni ko yon ba kun ma cha ja kare lu e mo
1: oun
0: na la ntoro sugbon won ni
1: o nbo awon la awon la dede
0: be ni oju de ya mu to laye isin bi ase yan mo sin to
1: e le pass re number 0706316 0706316 epe wa je ka fi oju fojinu ko wo ki la le se tori nkan to nwa ile yi ki lo la fe gbegba ona la fe gbegba e ba joba soro e ba ra lu soro e ba won lo sele ana soro igba to ba de eho general hospital ni ipile eko la ko meji ori gbogbo e dudu ho se won pe oro wa ni orilede wa Nigeria o n fi adura gidigidi gan ti o sino ko sino ko si sola ko si ke sawa je pa wa ti wa de be to ye pe ile ijoba ile iwosan ijoba o wa je ki ijoba ipile eko o ye ke foju wo gbogbo general hospital yin dada o iyan je nkan ti o bojumu 0706316 1916 ni
0: tabi ke tun le pe 0706854106 0706854106 ti e ba ri gba wole lati fi so ilo ti lori n ti a le se nipa pe ki aisan cholera ki a le de inu e o ma tutan ju bo se lo bo je pe awon onimo won so wi pe aisan na o ti gbemi opolopo ni awon ipinle kan ni ipinle to je pe o po ju ni odun ta wa yi to je pe aisan na ba won fira
1: hello pe number e ke je ka gbo on to se ma je e ma flash wa 0706316 1916 oyin number yen pe in to ta bi so bayi na ni pe a le pe ko kan wa ko lo kan to kan ko wa je ke a ri ru e lagbe la le se te ba ra won akiyesi kan lagbegbe yin to je pe o kun die ka to je pe o le fa ero awon ja ajakale yi lati je ka ti kare kare ka kegbe si joba ba ki gbe si joba ki joba le te ba wa moju to hello
2: hello hello ma
1: e ka ro oruko yin mo je di pe wa sa o ọ̀rọ̀ ṣùnùkù rẹ̀ o
2: ọ̀rọ̀ ṣùnùkù rẹ̀ ní ẹjọ́ o tẹ́lẹ̀ ó kọ́kọ́ bẹ̀ ìjọba ẹ̀ tó sí ṣe pé àwọn òkìtì ilẹ̀ wọ̀nyí ìjọba ká jọ ọmọ bá ti máa bá a ṣe sí àná rí òkìtì ilẹ̀
1: káàkiri ṣé òkìtì ilẹ̀ wà ládùúgbò tí yín
2: náà kò sí ládùúgbò tí wà náà
1: gbogbo wa wà
2: gbogbo irú orí títí express ni
0: ẹ má bínú ṣàṣẹ ọ wọn kó tàdúgbò yín ọ yẹ kàlù wọlé gẹrun ìwọ kọ bọ sí títí márosẹ kọkọ akó síbẹ náà o da e se
2: e ba wa ni pe gugu awa ta wa ja ra ju na ka jo ka se mo to so pe lo je ta le o me ta mo gugu ta se ka se mo to so pe ju le pa lo ni je ti ko da ra to mo to mo
1: ami o
2: ya ku bo la ti lo ko la ti
1: ke e se gan
0: sa
1: hello
2: hello sa
1: e ka ro do ko mo la ji pe wa o ji mo ni e ma ku je meta sa
0: ẹ ṣe ṣe ẹ ra ṣa
2: ẹ ní ìlú àwọn olùdíjà
1: Hello.
2: Hello.
1: I can't remember that you was out. Okay, all right, you know,
0: oh, yeah, I'm going to. Kilo shele la won kile ake ti
1: ko ti ta shele la won esenta
0: ni esenta to wa nbe
1: ta ku ojo abi
0: awon na
1: awon she 24 hours no she droga won kan wa to je pe won se nti awon okay.
0: Eshe gosa.
1: Hello. Ah, ko ya.
0: Na alaikum salam. E ka ro mo. Aya, an gbo yin ma. Ni pati ilera Eko eto kan wa to je ti eto awon ilere eko ti a ma nse ni ojo aje eyan ola lori bond fm lago ni kete leyin iroyin ya leta ago mewa aro si ago mewa abo gbogbo ohun ti e ba fi ni lati so fun won 30 seconds yen berebere lowo won wa so be se ma rin joba jebo odake won gbianju lori yen pe ki gbogbo ara ilu ka le ni anfani si eto ilera olowo poku ohun na se gbe yen kale igbe le ta gbe yewo gangan ni pe loto arun cholera bawo la se ni bawo la se owo ra fe gbade nu e mun ti a fe je ka omoju to lori eto oro sunukun laaro igangan niyan bawo la se ni a ti soro wi pe a ise po lowo ijoba nipa se pe obisibiti ile to wa lawon adugbo ile na fo cholera wa lara nkan ti awon onimo nipa eto ilera ta won na so yi pe o nsokun fa aisan cholera yi won ni bi ti ido ile ba si mo toto ti ido ti ba po a tun soro nipa pe kota adugbo wa oni ijoba o wa ku ti ijoba o ba wa ku ogbon wo ayi bi kini mo so ogbon wo la na pe da ni so ti e to wa ni main road bi awon to wa waju ile wa se ijoba lo tun ma ko ti waju ile wa ọpọlọpọ na ọpọlọpọ n so pe awon ko sita gege bi igbele mo
1: ta so ba dadugo wa ba dadugo wa nisin lati inu tunu awe lo shodi won e ti wa ni je ta ton wa ton wa ton wa won ni won se ko street ko bayi won ni gbogbo kini awon ti kun won la won bo jo keje jo ke won bo di si won ti de se ori kini yen ara n se gbale ngbata boya gomina opile ko boya wa pe awon ijoba bile ni awon ijoba bile ko ti je pe fura won ni won ba won to je psp operator yi soro ti won lo kaake ti won ko ti joba joba bile gan ma siwaju la je ko lo ko pe kini awon cdc di soro adugbo joba bile ma fo pe te ba ti won ba ti ridot tin be o ma wa ti adugbo yin ni pe ti adugbo yin we do gbogbo kan lo ma ja da maski won de pe psp operator pe kilo to fi wa si bi wa ko ile e ko sowo ni shaba doya mo ti fo le fun ya lo ko nkan ti joba bile wa fun ni yen na la je ko ran wa lowo la je ko sha le fun wa la je ka ma re ewo lati e gbo so lati nu leya leya ti ba kan se oni je je ta ni se o ti kojo osu meta na o
0: eran to pa nu leya gan
1: gbogbo sori lado to ye mo to to won ko awon idoti ko to ba lado to won ko gbo won gogo wa mo pe awon idoti yen ti wa be o ti koja osu mejo ko ye ba to di pe gba ti gbogbo adugbo ba di pe ba ti ko ti di kina ko ru e de ni ka ma gbe ile fun awon aboki ko ba gbe ile fun awon ni olomolanke ba ti le ba kura adugbo to won ba ri bi to be se gbo be gbe si ti won be ko ma ko ma fun ma fa odun simu ni
0: to zaid ta ba wo tu dudun e fo ahora de egun eyan ara le un ta ma so lori eto oro sunukun laro eto ni ati pake si e to je ti ijoba ohun na le le ta yan na yi ki ijoba dide ki won se ojuse won nipa ki ko idoti yi to wa lawon agbegbe wa kon ko bakan na gege bi awon onimo ilera tun se so won ni ekun mi eyi ti o nfi gbogbo igba to joba ti ro to fi nfa awon adugbo
1: to se lati lekun lati bi osu kokoja nisin arojo lekun
0: awon to ri ekun mi won ni gbagbe akojo lo eyin te ro ekun mi le ma gbagbe akojo
1: a ma be olohun kolohun ko jo to ro olohun
0: baba
1: ati ati wa dry season
0: iwo ba tegun yen na olohun yo je ko bo ara ara mu so ani ni na o sakoba fun sugbon ju gbogbo e lo e je ka wo nkan ta nje won soro nipa nkan ta nje na won ni un ta nje nje an fo dada awon eso yi ta so pa mara loja ngba ta dele mo tu awon ni mo se yin si tun so nkan kan won ni e ba pe ora ora bi apple si o wa so ko gbo se nu tap salation won ni o ti san
1: awa ti o je ko ti mo la to pa ma de mo la a ma je wa nkan
0: ni na e po nbe ani on e ti je awon ke je ka sakese awon mo wa tu je pe won sere pa ibi to tin sere pa su do ra ipapanu owo to ti fi kon la won to fi sere pa yi ohun na na tu fi gun ipapanu yi si enu gbogbo eleyi na ebe ni aisan aifojuri to epo ti ma sawa be kan na gbogbo e na ni yen pe ka kun fun ka ka kan fun ara wa ka ni mo to to nipa nkan ti a nje awon ewe be wa e je ki a ma fo daada olorun ba ko ni je ka ri aisan cholera gbogbo awon to de ti wa ri Olorun ba lo bo oluwosan ko ba wa wo gugun osan ko fun won ni wosan to peye ojule lapo fi nsori o
1: je ka gbe kokan sa bi meji sin 0706316916
0: ti olotu ba ti yo gidani
1: ero yi kamlara gan ni because ko to sele hello
2: hello sir
1: e karo
2: e jo ya ko ba la se ti lo pe pada
0: an gbo yin sir
2: te ri lori ti awon eso jije yen
0: Ìjọba tún ní iṣẹ́ ṣe.
1: Wọ́n sì làgbọ̀nà má Jésù. Ìjọba òní ṣẹ́ṣe àwa fúnra wa tó bá ti rà ní ká ṣiṣẹ́ ara wa lórí rẹ̀.
0: Àwa tá à ń tà ká bẹ̀rù Ọlọ́run. Ìyẹn náà nǹkan ló wá kù
2: tán.
1: Nǹkan tí èmi kàn máa sọ ni pé gbogbo ìjọba ni wọ́n máa sọ pé ìjọba ni ìjọba ni àwa náà jẹ́ ká ṣe tó bá jẹ́ ojúṣe tí àwa tá à ń tajà tá lọ rajà dúdú tá a fẹ́ tàjọ́ kejì tó dìde púpọ̀ gbogbo tá a ṣe kò bá àlàáfíà mu. Nǹkan tá a máa tí èmi kàn máa sọ ni pé ìgbà tá a bá ní arẹ́ nìkan tó yẹ parí nǹkan tó jẹ́ bíi kọ́lẹ́rà lára ẹ̀ ta sáré gbé dìgbàdìgbà tó di ilé ìwòsàn àwọn olóyìnbó máa ní primary health care center ní kákọ́ lọ àtàrí primary health center wọ́n ti tilẹ̀kùn ilẹ̀ tíṣú wọ́n ti tilẹ̀kùn àwọn tí ò ṣe 24 hours ni orí general hospital dìgbàdìgbàdìgbà àti general hospital kò sí ná kò sí doctor wọ́n doctor wà ní tíátà nurse tó wẹ́rà tẹ́yìn olóhùn ò lè ṣe kankan láì rí doctor ó yá ẹ̀ máa lọ lásùtù ṣé bí gbogbo yẹn nǹkan tó yẹ pé kíjọba gbìyànjú ni wọn ò gbìyànjú tó wọ́n gbìyànjú nípa ti ètò ìlera òótọ́ lẹ́yìn ṣe lè rẹ èkó bẹ́ẹ̀ ṣe lè rẹ èkó tó ẹjẹ́ kí a máa rí àwọn ìyàtọ̀ lára àwọn ilé ìwòsàn wa àwọn tó bá dé lóyìnbó tá à ń sọ yìí ìgbà tó bá dé ilé ìwòsàn tó ti rírin gidi ara ẹ gan máa yá ìgbà tó bá dé tó ti rí gbogbo ẹ bó ṣe nígbà tó bá tó dé ilé ìwòsàn tá lára ẹ ò yá tí gbogbo ẹ dúdú ọhọ tí ò sí ná tí ò sí kankan ẹ jọ pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ èkó a pè é ṣàkíyèsí lórí Gbẹ̀kálà General Hospital ẹ bá wa wá nǹkan ṣe síbẹ̀ bí bẹ́ẹ̀ ṣe rí kò bójúmu ara mo lè sọ èmi gangan ní 15 tí mo lọ síbẹ̀ fúnra mi mo wá ara mi kúrò nílé pé nǹkan tó ṣe mí kò yé mi mo dé general hospital pàtí mo débẹ̀ bílíkì mi tiẹ̀ tó tọ́ mo ní kò sẹ́ni tí ó wà tẹ́ni sí mi kó wà ní tíátà nọ́ọ̀sì láwọn olè fún mi nìkan ẹgbà tí máa kúrò níbẹ̀ ilé yìí ò ń ṣe nǹkan tí ó da ara àtọ̀ tó bá yẹ pé nǹkan tó bá yẹ kó máa lẹ̀ mí lọ náà nìyẹn mo sì máa pé olódì tàrídì olódì family tàrídì ó ti ṣe kí ni ìyẹn ò ń ṣe nǹkan tó da ara àtọ̀ mo lè sọ anywhere mo dẹ̀dẹ̀ dó ti torí mo ní àwọn proof tèmi náà ó ṣe rí nìyẹn torí kò yẹ pé àpárọ̀ mọ́ dúdú ọ̀họ́ ni àṣẹ ọlọ́run jí bàbá ni bá aṣẹ hàn ní bàbá tó bá wá sí géètì láti mọ̀ yẹn pé ààbò ni wọ́n ń ṣe ṣùgbọ́n ìgbà tó bá dé ibẹ̀ tá a fẹ́ gba àwòsàn kó wọ́n lè fún wa ní ìwòsàn tí ò sí nǹkan tí àbátan ní dókítà kan tó wà láàrin wà ní tíátà kò lè àtẹ́ni kò ṣe gbáko ṣàwọn bá sọ ìyẹn kúrò ní nǹkan tí kí ẹ wọ́n tó bá sọ a ní ẹ fún wa ní fara lọ síbì kan ẹni kan sáà máa lọ ká máa lọ sí lásù tí a bá ní lásù ṣe nǹkan kọ́lá fún ọlọ́run ni bó ṣe rí ni ọlọ́run akọ àmọ̀ṣe ọlọ́run adé fún wa ṣe nàìjíríà ọ̀dẹ̀ ní bàjẹ́ orúkọ tèmi ni tawhid abdullahi.
0: Ní kí ìsáyẹ́pọ̀ lábùráyìn lórúkọ tèmi ọpẹ́ lọ́wọ́ olóòtú wa olúfunkẹ́ àdìsá ọjọ́ mẹ́jọ ni kẹ́ẹ́ka tún pàdé lórí àkọ́tún ètò ẹ̀ṣẹ̀ wọn.

Eto ẹkú ìsinmi ní iléeṣẹ́ rédíò Bond FM 92.9.

0: alaikum. Ijọ Dairatu Jafariyatu Fitoriyatu Tijaniya Islamic Organization of Nigeria labẹ Khalifa Sheikh Isa Aruhullahi Badmus Raja Allahu Ta'ala Hanihu ti Mushin branch ti won wa ni number 3053 Oduduwa Street Mushin won kede eto 3-in-1 program odun 2026 won eto akoko ni adura pataki fun Sheikh Abdulaziz Adeleke Alarape Busawi Raja Allahu Ta'ala Hanihu fun iranti ogbon odun ti won ti papoda ninu ijo Dairatu Jafariya Mushin branch eto keji ohun ni award presentation yin ami eye fun awon eniyan eto eleketa ni ajodun ojo ibi anabi Muhammad sallallahu alaihi wasallam aludanileko ojo na na ni Sheikh Ridwanan Lai Akorede Tijani chairman of the day awon na ni Alhaj Muhammad Kazim Olawale nigbati en ti o fi orin yin anabi lojo na awon na ni Alaja Saida Fatima bintu Rasul asi awon Jafariyatu Islam singer ojo ti o waye ojo Sunday 13 September 2026 ago mokanla ni gbogbo eto jo bere olugbalejo Sheikh Muhammad Adi Abdusalam Adeleke Adamu Allahu Ayatahu olukede okan lara awon mo Allahwood awon mo baba rere ni ilu Ejigbo Masala
1: ope olore ọpẹ olórí àdáǹdá tọ́ni comrade adeni tí wọ́n jẹ́ chairman branch bí nǹkan ro ikọ̀ tún tó ọ̀nà nurtw ọ̀pọ̀ pàtàkì nínú ọmọ ìyá wa rasidatu ọ̀ṣun kọ́ládé ìyá ọ̀ṣun ìlú ìjẹgun lábẹ́ ọba anúrẹ́ni akínrẹ̀mí oníjẹgun tìlú ìjẹgun wọn kí màmá wọn kú àṣekágbá ọdún ìṣẹ̀ṣẹ̀ tó máa ń wáyé lọ́dọọdún tí èdè àṣetì àná tó wáyé lánàá òde yìí ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ wọ́n wá kí àwọn afẹnifẹre látòrí àwọn branch chairman àwọn executive pátá láti twine láì gbàgbé gbogbo ọmọ ọ̀ṣun pátápátá lábẹ́ ìyá wa àtàwọn ti abẹ́gi àánú àti gbogbo ìyàwó wọn pátá wọ́n wá ṣe ládùúrà wípé iṣẹ́ ṣe àgbẹ̀wá o ọ̀ṣun á sì dá wa sí lágbára Elédùmarè èyí ò ní jáṣe mọ tí ẹ bá ń gbọ́ gbogbo àpapọ̀ ọmọ ìyá wa ọ̀ṣun kọ́ládé látòrí alàgbà ọlámilé kan tí gbogbo èèyàn mọ̀ ní Àtíkù comrade Adeni àti gbogbo àwọn ọmọ yòókù pátá ni wọn sọ wípé tọdún tí ń bọ màmá yóò ṣojú wa.
2: Ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí Lagos Island Ọ̀jẹ̀ Task Force fi àsìkò yìí kìlọ̀ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àti àwọn adàlúrú láti takété sí àjọ̀dún àbọ̀dé oko egungun eléyìí tó ń lọ lọ́wọ́ ní Lagos Island tó ń tẹ̀ síwájú ní èmi ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ ọdún 2026 gbogbo ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń dá wàhálà sílẹ̀ ló máa fojú iná òfin kí oníkálukú kìlọ̀ fún ọmọ ẹ̀ kí wọ́n má ṣe dá wàhálà sílẹ̀ tàbí dá rúgúdù sílẹ̀ bí àjọ̀dún ọ̀hún ṣe ń lọ lọ́wọ́ olùkéde alága Lagos Island Ọ̀jẹ̀ Task Force ọ̀nàrẹ́bù ọ̀kan làwọn làwà fún gbogbo Lagos Island Ọ̀jẹ̀ Task Force.
3: Ẹ ṣe ká lọ sọ́dọ̀ àwọn Road Transport Employers Association of Nigeria àwọn olódò náà kíwa àwọn náà kíwa lábẹ́ state chairman Alhaji Ajala Samsidin Adepejoke Kausara àtẹ̀jíṣẹ́ ti ń wọlé lágbo Maruf Fábò Alé Wàbí Sóbò Alé Maruf láti ìlú ẹ̀gbá kò sí wàhálà customer dáadáa ni
1: customer
3: dáadáa ni ẹ̀rọ transport customer dáadáa ni àtìrí wọn kíwa
1: happy birthday long life and prosperity
3: bàbá
1: yìí president gbogbo ẹgbẹ́ àpè
3: èèyàn wa ni
1: wọ́n lè ẹ́gùn lẹ́mí
3: àmì kò ní bàjẹ́
1: ẹ́gùn láì lálàáfíà
3: àmì
1: àwọn ẹ̀kí wọn
3: àánà kí wọn Road Transport Employers Association of Nigeria gbogbo rẹ tẹ̀ ń ṣe fún àwa
1: àwọn gbàgbé
3: lábẹ́ Kausara àwọn gbàgbé ọ̀nà bá jọ sùlẹ̀ mọ́nà ají ṣákin
1: àwọn gbàgbé
3: àdínláwọn Alhaji Karim Babatunde Aroshi Biri
1: àwọn gbàgbé
3: bẹ́tí àdín àwọn ní operation àwọn lọ́pẹ́ṣọ̀n Alhaji Lasisi Ahmed Taiwo
1: bóun
3: sókè ọkùnrin yìí deputy logistic and planning AKT rẹ̀
1: ni
3: Alhaji Sufi Din Adebayo state secretary Ẹ̀ṣamẹ́.
1: Adúgbò
3: Alaji Tofik Omotayo kola aja isoko
1: se se se amore ja ole gbagbe
3: omo egundare olusola
1: adufe ja ole gbagbe
3: omo abayo mi affinity ohun ina ni ma fi ki gbogun patapata ma lo sori awon toda iyen ti try iyen try
1: eyin toda chama
3: Alaji Yusuf Olatunde Oladunjo Yoyin ni Adoni
1: ole gbagbe
3: ohun tele abo si Abubakari Abori Ajidagba Jesu Agbeja Doctor Operation Alaji Fatatiku Ọpẹlu wa nibe si
1: ale
3: gbagbe ya Deputy Logistic and Planning Alaju Fana Liu Ọjọfin Logbo Elegba Pagbo Osoke Okunrin
1: ale gbagbe
3: Secretary wa Alaji Nuruddin Abdulsalam Alubarika
1: Baya ale gbagbe
3: State Treasurer Oremi Isai Sara Moni Lekeleke Lekeleke Korodu State Financial Secretary Alaji Mosuru Mufta Eke Ogbolo
1: Ogbolo ale gbagbe
3: Diaro Komre Isa Olade Kan Ibaye
1: Alami Lekan Aole
3: Bi mo se ki won ni mo nki na mora lapapo olokada
1: Eyin na mora lapapo
3: Aole gbagbe Alaji Taslim Zain Adesina kan omo
1: gbagbe ni akalamo odi
3: a Komre Olami Lekan eyo Alaji Ayinde Akim Deputy
1: Ayinde Aole gbagbe
3: Aole gbagbe Komre Olami Lekan Obisoya Deputy Operation
1: Alami Lekan Aole gbagbe
3: Alaji Nuruddin Abu Deputy Logistic Aole Ariwa Gbeni Comrade Yunana Yakub JP State Secretary Alaji Ufan Abiu Kanua
1: Kanua
3: Alaji Abiodun Makinde Ona tuni bale kembe ilo Ema bani kila wi dada o
1: La wi la pa
3: Ema baba mame yage Kupo yiso na chairman Team Lagos Team Lagos Badabi Badabi gbogbo e won wa ni ka so fun pe ikede ti campaign ti bere gbogbo awon oloselo gbogbo eto ti jobe epo se fa won epo awon na gbodo so pada state chairman ni ka so fun gbogbo eyin egbe written patapata gbogbo so ni pe ka dimu ke de soju se daada oba mi edumare a wa pelu gbogbo
1: ire
3: ko ni paje ke si ja sora loju popo state chairman na lo ni ka ma se kilo fun gbogbo eyin road transport ateyin toda ati namura patapata e se oba mi edumare oni je ka fira asawati a oni sura wa o lagbara olohun ajosepo wa ajo ma se pe ni mo se nkile kan ti awon ti mi o ran ti daruko unique omo ayetoro ke
1: omo
3: ayetoro ka ti gbogbo awon isogbe won awon mo mi na mo ki won
1: o
3: omo alaja mi o le fo alaja sere baba won laleri agbe le kan si modupe pe okun o bẹ́ẹ̀kan náà mo kí Alhaji Daud Adewoye Adeyemi Minasaroko Alaja mo kí Alaja Fatima Fatis Omolara Alake Lọ́ṣọ́dì mo fi ètò tèní mo fi sọ́rí bàbá tó bí mi àti ìyá tó bí mi tí mo papọ̀ sí ọjọ́ bí mi lónìí wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbé ìyá àti bàbá ẹ ó ṣe kíni ó ti gbàgbé nǹkan a ò ní gbàgbé àwọn ẹni wa bàbá wa india gbọ̀ngbọ̀n akéwì oòdua lẹ́ẹ̀kan sí ìṣe fádà tó di kọ.
1: Amo na ba da lo sorun lore
3: ko ke kulodo
1: kulodo ma to ku to je won ma ta ye soro
3: gogo
1: kala ma pada le mo gogo to fi saye lo ba da lo sorun lore ba do kun ko ma ma je ko lo
3: a ti fun ka agba kan lowo yin le ni to ra ri agba kan lowo yin agba
1: wana
3: o ma ja so jade
1: si o e ma ja
3: je ma ma ma ma
1: ami o de ni mo pe ko
3: si e be pe baba yi si e le pe
1: 091 29 07 71 53
3: awa ta shodun lagbara olohun orun mi la ba agbon mi re go toro nkan popo o n bo ba shodun yi ko n se mi bo n ba shodun yi ko n se o lo igba ateyo kan mo gba ladua fogbe to n bo mi e so po odun laye o la yara are musba la
1: diba ta yo soju wa o temi yo soju wa
3: adu
1: adu yi soju wa temi yo soju
3: thank you.

Bad Tribal Medical Healing in Koja Fenway. You know, Kafi, we are to Bushi Tonguara. I want to want to say, Yai Jemu, Tomo, Ilera, Daji Pepe, Eri, Nutonfa, Ijua Tieda, Fawatongo Jurua, Okajaba, Ela, Tonshi Segisigi, Tabitiko Tia, Wamot Domi Bagbe, Wa, Kiwano, Kumamoto Yulua Lugu, Iba Jato Siebe, Tabito Sugar, Kiaketa Tok, Mudu, Boyloguise, Nitorio, Bai, Totin Nawa, Ogoro Kutoro Niadoito, Seboko Baji, Ilaki. Iko bẹ̀rẹ̀ sí pè wá sórí 080-362-03932 080-362-03932 bọ́ọ̀ lẹ́ẹ̀kan sí 080-362-03932 ọ̀ṣẹ́ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a máa ṣẹ́gun nǹkan tó ń rìn sọ kúlúkúlú nínú ara yàtọ̀ sí ọṣẹ́ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a tún ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi egbòogi ní ìtòmúnádókò tó ń gbógun ti oríṣiríṣi àárẹ̀ ara ẹni tó wà àwọn àgbà bá wà lára ẹ̀ tí wọ́n ń dà láàmú ẹ̀fọ́rí gbogbo ìgbà àìrórun sùn déédé òun wá ìgbéga lẹ́nu iṣẹ́ ìwọ ṣáà ti má bonu nípa ohun tó ń bá ọ fẹ́ra lágọ̀ ara ni ewé àtegbò pọ́ńbélé iléeṣẹ́ Ola Tribal Medical Healing òun kì í ṣe ìtọ́jú gbogbo ẹni tó bá kàn sí wọn ìwọ ni kó o má tún gbora rẹ pamọ́ tètè pè wá sórí 080-362-03932 bẹ́ẹ̀kan sí 080-36-20-39-32 tàbí kàn sí wa ní nọmba 8 alájà ní mọ́tà ìdẹ́ra street off ìsàlẹ̀ àríyá galemo bus stop sango ogun state kàn sí iléeṣẹ́ olad tribal medical healing home lónìí fún èyíkéyìí àìlera ara rẹ kó o lè rí ìmọ̀ dájú pé ewé àtegbò ó ṣì ń jẹ́ síbẹ̀síbẹ̀.

0: gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 ètò pàtàkì kan tá pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yànnàná gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa bó jẹ́ tìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálé ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ní ètò lágbègbè wa máa ń na ọwọ́ ọjà irindé atọ́kùn ètò ni Morufdin Oluyege
1: pẹ̀lú Wasiu Salaudin ọmọ tó mọ kọ́nà Lekki Badru láìgbàgbé Mutiu Abdullahi
0: olóòtú ètò ọ̀hún ni
2: Abiodun Elu Gbajú
0: gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹ̀ka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa ojú òpó yìí yóò ṣe yín láǹfààní
2: 08034093731
0: tàbí 08034057141 tàbí 08030428183 lágbègbè wa ètò tó ń ṣàmójútó agbègbè wa ẹ má mí sí ẹ.

náà àtàwọn tí ọlọ́kùn gbọ̀ngbọ̀n láti mú ẹ̀rí wọn wá ó sì fi dá àwọn olùgbé ìkirikiri ẹbí olóògbé àtàwọn tó faragbá níbi ìṣẹ̀lẹ̀ náà lójú pé pẹ̀lú ará ìlú lójú pé òun á ṣe ìwádìí dáadáa láì dáwọ́ bo ìwà ìbàjẹ́ lójúmọ́lẹ̀ ó wá ní ẹni tí ọ̀rọ̀ náà bá so mọ́ lórí oní yóò fojú ba iná yóò fojú wu náà òfin àjọ elétò ìdìbò ilẹ̀ yìí the independent national electoral commission inec ní àná sátidé ló tẹ orúkọ àwọn tó ń gbèrò àti díje du ipò gómìnà àti ẹgbẹ́ òṣèlú tí ẹnìkọ̀ọ̀kan wọn tó ti fẹ́ jáde jákèjádò orílẹ̀-èdè síta àtẹ̀sọ́dọ̀ ìròyìn ọ̀hún ó lọ báyìí pé nínú fọ́ọ̀mù ọ̀hún láti rí ec9 tí wọ́n taari lọ sí olú iléeṣẹ́ àjọ inec tó wà káàkiri ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti tètè ṣàtúnṣe sí àwọn kùdìẹ̀kudiẹ tó bá jẹyọ nínú orúkọ àti ẹgbẹ́ òṣèlú wọn fún ìdí èyí àjọ inec ó ti wá ṣe abala tuntun kọ́ kalẹ̀ tó ní ṣe pẹ̀lú ìlànà ètò ìdìbò ọdún 2027 sílẹ̀ pẹ̀lú ètò ìpolongo sí ipò gómìnà àti ti àwọn tó fẹ́ jáde du ipò ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tó yẹ kó bẹ̀rẹ̀ ń pẹrẹwu nínú oṣù kẹsàn-án tí ó sì wá sópin lọ́jọ́ kẹrin ọdún 2027 gẹ́gẹ́ bí àlàálẹ̀ ìlànà ètò ìdìbò èyí tí àjọ inec gbé jáde àjọ yìí sọ pé ètò ìdìbò sí ipò gómìnà àti ti ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò wáyé ní ọjọ́ kẹfà ọdún 2027 àjọ tó ń túṣu de ìsàlẹ̀ ìkòkò lórí bíjọba bó ṣe ná owó ìlú sí ta mọ̀ sí serap pẹ̀lú àjọ ẹgbẹ́ àwọn olóòtú ìròyìn ilẹ̀ yìí the nigerian guild of editors nge wọ́n ti rọ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nẹ́tọ̀ godswill akpabio pẹ̀lú abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin aṣojúṣòfin náà tajudeen abbas kó tètè fẹ̀yìnkùnlé ọwọ́ dànù bí omi ìṣọwọ́ kó sì yọwọ́ kúrò lórí bíìlì kan tó sọ nípa àwọn ọmọ ṣíṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ ilẹ̀ òkèrè ìyẹn foreign aid tó ní ṣe pẹ̀lú òfin ọdún 2026 tó jẹ́ sb 1034 tó mú àdínkù bá jíjà fún ẹ̀tọ́ ará ìlú ẹ̀tọ́ àwọn oníròyìn àti kíkápá àdínkù bá jíjà fún ẹ̀tọ́ ará ìlú ẹ̀tọ́ àwọn oníròyìn àti kíkópa nínú ìjọba àwarawa tí kò sì pọn dandan mọ́ nínú lẹ́tà àpilẹ̀kọ tí igbákejì ọ̀gá àgbà àjọ serap kọ tó buwọ́ lù ìyá ọ̀gbẹ́ni kọ́láwọlé olúwadáre pẹ̀lú ọ̀gbẹ́ni onua uke tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ nge ni wọ́n buwọ́ lù ni wọ́n ti ní ìwé àbádòfin ọ̀hún ni wọ́n dọ́gbọ́n fi ṣe bójúbójú láti lè bá jẹ́ kíjọba kó lágbára lórí ẹgbẹ́ tó ń jà fitafita fún ará ìlú tí wọn ò fi ní máa ṣètò ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ilẹ̀ òkèrè mọ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àbádòfin ọ̀hún ni sẹ́nẹ́tọ̀ ibrahim dankwabo tó wá láti àríwá gombe nínú ẹgbẹ́ òṣèlú pdp tó ń ṣagbátẹrù fún òun náà ló sì pọn dandan ẹ̀ fún èyíkéyìí ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ará ìlú láti lọ forúkọ lẹ̀ tó sì pè fún mílíọ̀nù ogún náírà owó ìtàn fún ẹgbẹ́ tó bọ́tàpá sí òfin ọ̀hún tí wọ́n tún gba ìwé àṣẹ tó fi ń tukọ̀ ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ tàbí kí wọ́n dá a lọ́wọ́ kọ́ná fún ìgbà díẹ̀ níbàyìí àjọ serap àti ẹgbẹ́ nge wọ́n wá ní lẹ́yìn ìkìlọ̀ yìí tí ilé ìgbìmọ̀ aṣòfin tó bá padà buwọ́ lu àbádòfin ọ̀hún àjọ wípé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ lábẹ́ òfin ni àwọn á fi gbé lẹ́yìn láti lè bá àdáàbò bo títẹ ẹ̀tọ́ ará ìlú lójúmọ́lẹ̀ ẹ̀tọ́ tó fẹ́ kápá iléeṣẹ́ ìròyìn ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tí kò fi ní sí pé ìjọba ń tì wọ́n gbọ̀ngbọ̀n mọ́ ìròyìn láti ilẹ̀ òkèrè wá ohun tá a gbọ́ ni pé ìjọba ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ amẹ́ríkà lábẹ́ ààrẹ donald trump ó ti bẹ̀rẹ̀ sí ní lé ogunlọ́gọ̀ àwọn arìnrìnàjò tó wá ṣe àtìpónú orílẹ̀-èdè wọn kúrò ní pàtàkì jùlọ àwọn tó wá láti àárín gbùngbùn ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí central african republic àti àwọn ọkùnrin láti orílẹ̀-èdè afghanistan táwọn ẹbí wọn ń ṣe tí wọ́n ń ṣe tí àwọn ẹbí wọn tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọmọ ogun ilẹ̀ amẹ́ríkà ṣùgbọ́n àwọn tí ọjọ́ orí wọn wà lábẹ́ ogún ọdún nìkan ni wọ́n mórí bọ́ lábẹ́ adájọ́ àgbà ilẹ̀ amẹ́ríkà tó pa àṣẹ náà pé látara ìbẹ̀rùbojo
odo se se

0: kí ní káàbọ̀ sórí ètò àlejò bọ́ndé ṣe bọ́ndé fm 92.9 tá a ti ń gbà lálejò látẹ̀kọ̀ wọn náà ni igr shield láti ìkòròdú àwọn ni à ń gbà lálejò lórí ètò àlejò bọ́ndé lẹ́yìn tá a ti lọ fi ẹsẹ̀ rajó mámá wa bí àwọn ètò wa ṣe wá pọ̀ lè ṣe bọ́ndé fm tẹ̀sẹ̀ pé máa ń gbádùn àdàdó máa ní àwọn ibìkan tá a kù sí èrò kí rìn kórè mami àwọn kan ò lẹ rò pé a lè fi kún àwọn ètò wa.
1: Ẹ ń gbìyànjú náà ní tilẹ̀ ń tọ́lọ́run torí tábá ní ká wo èrò ti pọ̀ ẹ ní èrò olórí èrò ní kódà ń gbà tá wá sí 35 years yẹn mo ní Monday FM ẹ ti lọ ọlọ́dẹ níjẹ́ lọ sẹ́yìn lágbára lọ iwájú lẹ máa lọ so àwọn nǹkan tẹ́kọ̀ máa fi kún láfikún náà ni pé kò ń ṣe nǹkan tó pọ̀ ìgbà míì àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ẹ máa ń rọpọ̀ nígbà míì ẹ kí lè sáré kà mo mọ̀ pé àsìkò yìí kì ń gbà yín tó tó bá yẹ pé lẹ́yìn ètò bíyá tó máa ń bíyẹ lè create bíyá bíi 5 or 10 minutes bíyà àwọn nǹkan tí agbéyẹ̀wò lẹ́nu o àwọn tó tún sọ̀rọ̀ tó tún sọ̀rọ̀ tó tún tẹ àtẹ̀jíṣẹ́ leléyìí o kó máa fi yẹ torí orí èèyàn àtúbọ̀ máa wú láti máa tẹ̀ torí pé kò rọrùn
0: kó tó wọlé ẹ̀kọ́ pé lọ́nì kẹta àtẹ̀jíṣẹ́
1: kò ní wọlé
0: ẹ ṣeun màmá wa. Ẹ jọ àwa nílò àdúrà yín lè ṣe bọ́ndé fm mo fẹ́ kẹ́ fi ẹni àṣọ yín kẹ́ fi gbàdúrà fún wa lè ṣe bọ́ndé fm ká má tẹ̀síwájú ní ti dàgbà.
1: Bọ́ndé fm àwọn ló ní ìròyìn àwọn ló láṣà àwọn ló ní gbogbo ìṣe ọlọ́run ti wà pẹ̀lú yín ọlọ́run ò ní fi yín sílẹ̀ àánú ọlọ́run tó ti ń bá yín gbé tó fi gbé yín dúró kò ní padà lẹ́yìn yín mo wá fi àsìkò yìí gbàdúrà fún gíwá iléeṣẹ́ yín adénìkẹ́ adégòkè my golden rule àbẹ̀ṣe máa ń pè é so ọlọ́run àtúbọ̀ máa fún wọn ní okun àtagbára wọn ò ní ṣílẹ̀tẹ̀ wọn á dẹ̀ kó yín jẹ̀pẹ̀ abẹ́ amọ̀ ni wọn ọlọ́run ò ní jẹ́ ká rí àbúrú lórí kankan nínú yín ẹ máa gòkè bọ́ndé fm 92.9 fẹsọwapọ
0: bẹẹni kárí ayé adúpẹlẹwọ àlejò wa lọsànán nìyẹn àjẹ àrò shidat láti ìkòròdú àwọn láti ń fọrọ wá lẹnu wò láti ẹkọ wa mo lérò pé tẹ bá gbádùn wa lọsẹ yìí a tún mú àlejò tuntun wá fún yín lọsẹ tó ń bọ lágbára ọlọrun ọba ṣé lólùfẹ wa lẹyìn náà lè ṣe bọ́ndé fm ẹ má bá wa dá sètò àwa tí kàn sí yín ẹ pé nọmba yìí 070 87 49 2118 070 87 49 2118 èmi ni màá gbé mi tí mi pè é tẹ bá ti pè mí mọ̀mí àwa fọ̀rọ̀ wá yín lẹ́nu pé àwọn olólùfẹ́ wa lẹ́nu yìí ó ẹ jẹ́ kí a lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu ká tún gbọ́ àmọ̀ràn látọ̀dọ̀ yín kí lè ṣe wa kó lè máa tẹ̀ síwájú kì í ṣùgbọ́n àlejò wa kẹ́ tó máa lọ ṣé tá bá tún pè yín nígbà mi.
1: Pẹ̀lú ògọlọ́dọ̀ ọlọ́run màá wá kò sí nǹkan tí mo ń ṣe mo wà.
0: Ẹ ṣeun gani àtọmọ bẹ́ẹ̀ láyé àṣì lórúkọ tèmi ayọ àtàlàáfíà láti fi pàdé lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.

0: 92.9
1: Bond FM.
2: I need nobody.

0: 92.9 Bond FM Igirigindo.
1: Hapo yana 92.9 Bond FM.

Oh,

Gana kura na zongi, zare jadu buamsu, garamba.

Bazanga.

Ganga aikin su maroka an ci uwa iga.

Ina kamo shi nan ya zo shi da, in kamo shi nan ya

します。

0: ẹkú ilé ẹkú rọ̀lẹ́. Àkú ìsinmi Sunday tèní. Àti lọ jọ́sìn mọ́ṣáláṣí àti lọ chọ́ọ̀chì àbí. Gbogbo ẹ̀ náà orí àdúrà ni. Àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ̀sìn ìfàjà. Ọlọ́nkan náà gbogbo wá ń sìn ọlọ́nkan náà ni. Bẹ̀sẹ̀ ń torí ọlọ́run rí. Ẹkú ilé làkáralé. Ẹrì wà lákẹ́rú ọ̀nà. Kábíyèsí làkọba o. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Ẹ̀ka ìdí ọmọlúàbí rèé láti lè ṣe tí wọ́n ń bí Bọ̀ǹdẹ̀ fẹ́ń náà títí rọ̀dá. Mọ́mí mi girama lúmìdé láti fẹ́sta tán. Wọ́n ti pè mí Olúmọ ayé ti báwo ní o.
1: Alágbára ni Jésù ni a. Mo bá ti sọ̀rọ̀
0: bẹ́ẹ̀. Lẹ́yìn tí a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa Hausa wá. Usman. Ọ̀gá ní ẹ̀ka Hausa. Láti ìsinlọ tó fi di aago mẹ́jọ alẹ́ àtẹ̀mí àtẹ̀yìn náà ni. Gbogbo ohun tẹ́ ẹ bá ti gbọ́ látẹnu ọ̀pẹ̀lẹ̀ ni mọ̀ pé àtòdì ọ̀run ló ti wá. Ohun tí Ọlọ́run bọ́dẹ̀ ti lọ́wọ́ sí kẹwàá pé ẹ̀gbà ọ̀run ti tẹ́wọ́ gbà á. Ẹkú ilé o. Sunday tèní òní jẹ́ àrímọ gbogbo wa òun náà ló gbẹ̀yìn oṣù kẹjọ ọdún 2026. Alágbára lọ́lọ́run. Lẹ́yìn Ọlọ́run àfọlọ́run. Mo bá kọ̀ bó olóhùn lè sin Ọlọ́run òrìṣà tí òótọ́ Ọlọ́run wa máa sìn. Òrìṣà tí ò lójú tí ò lè fi rí. Tí ò lẹ́nu tí ò lè fi sọ̀rọ̀. Tí ò ní mú tí ò lè fi gbọ́ orun. Tí ò létí tí ò lè gbọ́ nǹkan kan. Inú wa máa tẹríba fún. Ẹkú ilé lẹ́ẹ̀kan sí. Ẹkú ìjà Ọlọ́run mi. Ọmọ yìí rí ọmọ wọn nílùú ìṣẹ́milé. Èmi lọ máa tẹ́ tá òbínú. Èmi lọ máa kó gí àlàpà. Ọmọ òbínú bínú forí sọ gbá òwú ọmọ òbínú wọ odò lẹ́rùn gangan. Pátálé olóko ti wádà sí. Olúmìdé Ọlálérè lorúkọ tèmi bẹ́ sì pè mí ní Olúmọayé ti omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni o. Mo wà ń kàlẹ̀ gẹ́gẹ́ bí akéde àti ọlọ́wọ́ bọ́ ti fún ti sáà yìí di aago mẹ́jọ alẹ́. Àwòdírè bára atẹ́gùn táǹdì. Ní bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ò kí ń pẹ́ṣẹ́ ẹnu iṣẹ́ tiwa rèé. Àlùbáríkà mo tọrọ Ọlọ́run bàjọ́ o. Àlùbáríkà ire gúúsù, ire ìwọ̀ oòrùn, ire àríwá, ire ìlà oòrùn,

0: tí kò ní fóònù china nínú ẹ ẹ mọ sọyẹ rí ìbáṣọ kó kọlà tó parí ẹyẹ lólùfẹ mi wọn fi àsìkò yìí sọ fún yín pé bond fm oní rédíò tó yẹ kẹ tẹtí sí dáadáa ibẹ lẹtì rọgbọn kọtẹ ròyìn kọ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ bond fm 92.9.
1: Bo sire to ja olulana gbogbo emeka akase to na sose lati nu odise oluwa eni ti olon pe to yan eni ti olon yan to se logo oluswaguta toluwa ni talabi oluswaguta felese ranse believers in intercessory apostolic church number 18 Sri Lanka street isale aruna ifako ijaye lagos

0: Ǹjẹ́ òun na àwọn ìrírí ìrora ọkàn kan kọjá bí?
1: Tàbí òun dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
0: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kan náà ni Bond FM 92.9
2: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15
0: lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
1: Eré aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
0: Ètò ìrora ọkàn lórí Bond FM 92.9
2: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
1: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: bẹ̀rẹ̀ kábọ̀ sí orí ètò pàtàkì tí a ń pè ní ìwòsàn ìrora ọkàn èyí tí ẹgbẹ́ bíbélì ti nàìjíríà àti àjọṣepọ̀ ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ amẹ́ríkà ń ṣe agbátẹrù ètò yìí iléeṣẹ́ tá a ti ń gbọ́ sáfẹ́fẹ́ tá a wà yìí ni bond fm 92.9 tó wà ní onígbòǹgbò kingdom gr ìkẹjà ládìpọ̀ bọ́stọ̀ orúkọ mi ni michael olúwafẹ́mi adésínà jp mr bible pẹ̀lú mi ṣiṣẹ́ lọ́jọ́ tó ní àwọn ní ìránṣẹ́ ọlọ́run àlàyé ẹ̀rọ àrùkọ yìí fáwọn ọmọ nàìjíríà o.
1: Akí gbogbo ọmọ nàìjíríà pátápátá kí wá kó àkókò àti dédé àkókò yìí mo gbàdúrà pẹ̀lú orúkọ jésù a ò ní gbígbé ayé wa nínú ìnira o. Orúkọ mi kò yí padà ìránṣẹ́ ọlọ́run àlàyé wòlé àìsáyà láti ìjọ transforming life church ní ìlú alágbàdo àti olùdarí ìjọ transforming life church àti aṣojú bible society of nigeria lórí ètò ìwòsàn ìrora ọkàn ẹ ṣe púpọ̀.
0: Ní àárọ̀ nígbàtí mò ń ṣe ètò lọ́wọ́ láàárọ̀ yìí mo sọ fún gbogbo wa wípé tó bá di ní ìrọ̀lẹ́ lágbára ọlọ́run lago márùn-ún pé kẹ pàdé mi lórí ètò ìwòsàn ìrora ọkàn ti iléeṣẹ́ bible society of nigeria bẹ́ẹ̀ ni o yorùbá máa ń sọ pé ẹja ńlá ni àwọn gbé sókè ẹ̀rá tinú odò ìránṣẹ́ ọlọ́run àlàyé wọ́n ti wà ní ìkàlẹ̀ wọ́n máa fúnra ara wọn dárúkọ wọn àti ìjọ tí wọ́n jẹ́ aṣojú ẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà gbogbo àwọn ìbéèrè àti ìpè tàbánilọ́dọ̀ tèmi tẹ̀bá ti ń pè wá wọlé kọ́kọ́rọ́ yìí ni mo máa fún yín láti fi pè wá wọlé lẹ́yìn tó bá ti dárúkọ wọn fún wa tán tí wọ́n dẹ̀ fún wọn ní àwọn ìbéèrè tó máa bá wa dáhùn àkòrí ni ìdáríjì àforíjì ìforíjì ni gbogbo ẹ̀ náà káyọ̀ ṣáà ti ṣe kí ni o kò ti ṣe ìdáríjì 080-86-999-299 ni kọ́kọ́rọ́ tẹ́ ẹ máa lò láti fi pè wá o níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa 080-86-999-299 bàbá wa ẹ dárúkọ yìí fún gbogbo àwọn ọmọ nàìjíríà.
2: Mo kí wa kú àṣálẹ́ mo sì kú àkábọ̀ sínú ètò ti àṣálẹ́ yìí orúkọ mi ni pastor Olaniyan Johnson Olaniyi olùdarí àgbà láti ìjọ Grace Baptist Pentecostal Church tó wà ní ìlú Ìsọlọ̀ òkè Afá.
0: Ẹ ṣe púpọ̀ tẹ bá ti pè wá ẹjọ́ ewo ètò yìí ni pé wọn kì í flash tó tẹ bá flash mi lè láǹfààní àti pè yín padà ẹ ní láti pè wá gangan direct sórí ètò ni bàbá wa pastor Isaiah jí o wá wà lára ní oya àwọn béèrè wo ni ẹ máa béèrè kó tó di pé a gba ìpè wọlé.
1: Akí àwọn bàbá wa káàbọ̀ sí ètò yìí gẹ́gẹ́ bí àkòrí tí àwọn owó tó ṣe pàtàkì láti wá bá wa yànnàná ẹ̀ tí à ń pè ní ìdáríjì ó dẹ̀ jẹ́ ohun tó ṣe gbòógì púpọ̀ láwùjọ tá a wà àti àkókò tá a wà nínú yìí. Ìbéèrè àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa béèrè ni pé kí ni ó ń gan tí à ń pè ní ìdáríjì kí ló ń tó túmọ̀ sí àti wípé báwo ni èèyàn lè ṣe fi tòótọ́ dáríjì ẹni tó ti ṣẹ ẹni tó ti pálára púpọ̀ púpọ̀.
2: Ẹ ṣeun. Ìdáríjì ni ìgbésẹ̀ tí ẹni tí a ṣẹ̀ tó gbé láti yọ̀ǹda ẹni tó ṣẹ̀ àti láti foríjì fún àìṣedédé rẹ̀ láìka sí lọ́rùn mọ́.
1: Ok sir. Ìkejì ni wípé tí a fi kún ni pé ọ̀nà owó gan ni ẹni tí ó dáríjì ènìyàn ṣe lè gbà láti yọ̀ǹda bó tilẹ̀ wò kí ọgbẹ́ yẹn kó pálára tó bí ọgbẹ́ yẹn tilẹ̀ wò kó rí tó.
2: Ẹ ṣeun. Ọ̀nà tí èèyàn lè gbà láti dáríjì ènìyàn pàápàá tí ọgbẹ́ yẹn bá pọ̀ tí ó fi lè tán nínú rẹ̀ òun ni ọ̀nà tí Ọlọ́run gbà dáríjì gbogbo ènìyàn. Tí a bá ṣàkíyèsí ìdáríjì bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀dá ènìyàn tí a dá nígbà tá a wọnú ẹ̀ṣẹ̀ la ṣẹ̀ sí Ọlọ́run a mú Ọlọ́run bínú a ṣe ohun tí ò tẹ Ọlọ́run lọ́rùn bí inú ṣe bí Ọlọ́run tó nígbà ayé Noah Ọlọ́run ti torí ẹ̀ fi omi pa ayé rẹ́ ṣùgbọ́n dá àwọn kan sí nínú ìrántí gbogbo wa ti jáde lónìí nígbàtí Ọlọ́run ó ṣe ètò ìdáríjì wa Ọlọ́run ṣe ètò rẹ̀ ohun tó náà jù ló fi ṣe ètò ìdáríjì wa ó dẹ̀ mú kúrò lọ́kàn rẹ̀ pé òun yọ̀ǹda ènìyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ nípa rírán ọmọ rẹ̀ wá sáyé So bi eniyan ba dariji bo ti o ki ese yen to bi to ti o ba ni okan olorun ko le se so idariji la ninu ore ofe ti eyan ri gba lowo olorun ni idariji se le pe
0: oro le ti gbo yo lati enu baba wa mo nbo sa 08086999299 gele bi won ti menu ba yen eyi te wa le na e lanfani lati dasi lati bere boya won ti ese eyin na lese to buruju te wo pe ah o dorun ka to parija amo boya won parija lorun gugu awon baba wa na won ma yo na nu e to be wa nu awon bere to ba fi sile o ya
1: o ba je bi awon baba wa ti so wi pe eni to ba ni okan olorun lo le dariji ni mo fe ka wo ipele yi pe bawo la se le mu iyato wa laarin idariji tooto aten to ndibo to ni mo awon ti daye jo ko sin okan o ti ton sugbon ni tooto ninu okan re o ndibo ni
2: e se o idariji tooto o pe fun okan tooto to ti pinu lati gbagbe ehun te ni e se fun tori bi eyin o ba le gbe ese yen ku lokan idariji o possible o se se yo nira gidi so iyato to wa laarin eni to dariji ni tooto ati eni to fi etan se ni pe eni to dariji ni tooto ko ni ka ese yen si yen lorun mo sugbon to fi etan dariji ni yo tun ma ka ese yen yo tun ma kanra ese yen so nipa be idariji yen o ni denu e idariji to olorun se fun eniyan idariji to tinu okan e wa ni won o force olorun lati se o se willingly nu okan re so ba na ba fe dariji yan ni toto bi olorun se dariji wa agbodo je ko tinu okan wa pe o tinu okan wa lati fi nkan yi sile on kon to si na mi mo gbe mo pinu lati gbegbese re
0: e se pupo
1: ibere to kan sa awon kan gbagbo wi pe idariji tumo si wi pe
0: mo bo e ma binu hello ta lo wa lori ategun hello
3: hello sa
0: e ku ole oruko ya ti ke tin pe wa o
3: a ko se ni ire o
0: awon ni e bond the first life le wa
3: ba ni e ka lo fi to ni
0: e ji ta lo fi
3: po e ko ro tu be ni sa mo ki ya baba reje ti to wa be o na wa pe ni o
0: mi
3: o lo ba ki na wo ni o
0: wọ́n dá yín ló.
3: Ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọm

0: ni wipe e ma binu sa pe be eniyan ba darijiyan ni tooto se o tumo si wipe atun de gbaru awon eniyan be lati pa wa laare lekan si se pe se tooto ni looto lati gba awon eniyan ilaye abi se abale darijiyan ka si tun fi gbendeke si pe tori on teni yi se ibi to mo re gege bi ibere ton bere yen pe eyin sin to ti wa se le to se yin sin to ba ti ko wa ba yin sin do to ti jewo pe ma binu won ni se ru e mo sugbon mi le trust e mo ya ma ka mo so won ti fi gbende kisi pe tori ohun to se yen bo se to to ni lati fi ka fi gbende kisi abi as ma gba kiro awon eniyan be ko tun mu ipalara wa ba wa le kan si
1: e se
0: so lawon loyibo ni one beating twice shy
1: o ni se pelu nkan bi meta number 1 o ni se pelu iru eni ti eniyan je boye eniyan mo olorun tabi o mo olorun eni ti o ba mo olorun ko le mo ese re lese tori eni oye olorun yi lo mo yato laarin ododo atese eni ti oye olorun ba ye to ba se o ti o da te ba so fun oni pada se mo iru eni yen oni di pe yen doubt e to ba wa sokan yin lati doubt e lati se ye meji npa e fi nkan mi dan wo to ba tun subu yi se eni te yen le fokan tan but that does not mean pe dariji now to ba se eni ti o mo olorun ni teyan ba fe ma pa okan re lara to ba ti dariji ma keep or trust e pelu e otherwise o ma ni ibanuje okan gbogbo ba ibanuje okan si ma n ba igbagbo eyan je o ma n ko ikoro okan ba yan so olorun nikan lo le ko wa ni eto idariji tori po fe o de jile jile elomi n bebe ba wo loju bayi e ro pe n tele fokan tan ni sugbon ko se fokan tan elomi n de nbe te ma wo bayi pe pe ah se le se le trust ile to de je pe n to se fokan tan ni sugbon ninu okan wa ohun to jaju ni pe ore ofe t'Olorun ba fun wa lati je ki nkan yen lo ti o ni je edun ninu okan yan mo to ba se se nigba mi ti en ba darijiyan ti n ba ran yan ise to ko fun mi to n lu mi jibiti the best thing fun mi ni ki ma ko fun mo do ayan mi pe mi dariji sugbon ko nilo ki ma para mi lara continuously so iru igbese be yen o ni se pelu iru eni ti eni yen je
0: e se pupo
2: e te wa ni oro na kon yo e ati n gba ipe e wo bere ti won bere lati le wa eyin na lanfani lati pe sori eto yi o 08086999299 an pada bo ta ba kuro ni ile se Bible Society of Nigeria a tun darapo mo wa lori eto yi live and direct
3: nípa ẹgbẹ́ bíbélì ti nàìjíríà ni láti mú gbogbo àwọn ìdíwọ́ tí kò fún àwọn ènìyàn ní àǹfààní sí ọ̀rọ̀ ọlọ́run kúrò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ bíbélì ti nàìjíríà ti ṣe ìtumọ̀ bíbélì sí àwọn èdè abínibí 27 languages nínú 550 languages tí ó wà ní orílẹ̀-èdè nàìjíríà bákan náà à ń ṣiṣẹ́ lórí ìtumọ̀ àti àtúnṣe ìtumọ̀ sí èdè mẹ́sàn-án lọ́wọ́lọ́wọ́ ó kéré tán mílíọ̀nù ní ọ̀nà gọ́fà náírà 120 million naira ni ó ná wà láti parí ìtumọ̀ bíbélì sí èdè kan bí iṣẹ́ náà bá parí ní àárín ọdún mẹ́jọ nítorí náà ẹgbẹ́ bíbélì ti nàìjíríà ń pè ọ́ láti bá ọlọ́run dòwòpọ̀ kí a lè ṣe ìtumọ̀ bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà braille bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí láti ran iṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí èyíkéyìí àwọn àkọṣeṣe wa lọ́wọ́ ẹ lè fẹ̀bọ̀ yín ránṣẹ́ sásùwọ̀n ìfowópamọ́sí yìí orúkọ the bible society of nigeria zenith bank account number 10101109 50 lẹ́ẹ̀kan sí the bible society of nigeria zenith bank 10101109 50 ẹ lè kàn sí wa lórí ìfìwéránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tabi

0: Jẹ́lis ní Adédọ̀kọ ẹ̀rí pé bí òwe bí Jésù Kristì náà ọmọládé àlàáfíà.
1: Ní
0: ìlú. Ó ṣe bá wa sọ̀rọ̀ rèé bí òwe náà ló ṣe ń bá wọn ọmọ ìyẹn sọ̀rọ̀.

Pastor Ben,

Baba Jesu Joba, Baba Momodu Losimo.

Ẹfí máa palẹ̀ mọ́dé iṣẹ́ ọ̀la pé gbogbo ọ̀dọ́ ti gbà. Máa ní ìrètí gidi fún ara yín. Máa sọ̀rọ̀ gidi fún ara yín. Máa ní èròǹgbà gidi fún ara yín. Mo nígbàgbọ́ pé ó ṣì ń bọ̀ wá dá fún mi rẹ̀. Ó lè máa lọ́ kọ́rí kó má tí ìtura wọn ń bọ̀ wá dá fún mi sẹ́ẹ̀ lọ́jọ́ kan. Gbogbo ayé ni yóò mọ̀ ọ́, gbogbo ojú ni yóò rí, ìròyìn á gbé pẹ̀lú.

0: di ago mẹ́fà àbọ̀ lóní kọ́gọ́ a lọ sórí ètò ọ̀rọ̀ òdodo dodo dòrò ìtì bàbá wa aláìlúwà real majesty aláìlúwà àbáríníwà nù àkíọlú oṣù ọlálẹ́ ọdíyèsí mi ò tó pè lórúkọ ọba àkíọlú olówó ẹ̀kọ́ bàbá
1: fúad
0: àwọn ni ó ṣe onígbàwọ́ ètò abala ọ̀rọ̀ òdodo gbájí ago méje àwọn ọ̀rọ̀ àríwá láti lọ gbọ́ ìròyìn àgbáyé lẹ́yìn àwọn ètò àbúbá ṣe lọ etí yóò ní dí sí i. Wonderful 92.9 our number one air de kule fajuye onigbongbo onu GRO ikeja leko ibe lati ndadu edo aro bi owe ipele oja ye gbe eyo omi oselu asiko oselu la wa ye gbe pelu owo oja yi wa n te fe bara ye so n te fe kini o mo ro n gba yi gbẹ̀ntẹ̀ fẹ́ tẹ mọ̀ pé àti bá sọ ti má ṣe báyìí ráàlú ànífẹ́ yín máa bọ̀m̀bọ̀ndẹ̀ fẹ́ 92.9 akara wòǹpà ló kájú ẹ̀kọ́ gírí gbẹ̀ntẹ̀ ibà ti lọ́wọ́ sí ẹ̀gbà ọ̀run títọ́ ẹ̀gbà bọ̀ndẹ̀ fẹ́ mìíràn 92.9 báwo ni ṣé ń dùn fún yín bó bá ń dùn fún yín ń dùn fún àná mi.
2: بسم الله الرحمن الرحيم
3: السلام عليكم أرو دودو أرو دودو akọ̀ṣẹ́ẹ̀tò tá a gbé kalẹ̀ iléeṣẹ́ radio bond fm 92.9 láti máa tún ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àná láti fọkùn wa mọ́ eléyìí tá ò máa gbọ́ láti inú alukur'an àti hadisa nabi muhammad ọ̀rọ̀ òdodo 30-minute program yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní gbogbo ọjọ́ sátidé aago márùn-ún òwúrọ̀ títí di aago márùn-ún ààbọ̀ òwúrọ̀ bákan náà lọ́jọ́ sunday aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ inshallah ta ló ṣe onígbọ̀wọ́ rẹ̀ bàbá wa ni àlàyé ló wà ọba rídìwá nu láì àkì olúbi fọs olówó ẹkọ bàbá fúad kọlọwọn bá àná pàdé sọ wọn ní ẹsùn olóoru kó sì jẹ kí ẹmí dínkù àti àlàáfíà kó bá ní jẹ tiwọn ẹ máa pàdé àwọn àfáà tí wọn máa bá wa sọrọ nípa ọrọ ẹsìn islam ẹkọ alukur'an àti sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam a sì dúpẹ lọwọ àwọn aláṣẹ iléeṣẹ rédíò ìjọba àpapọ iléeṣẹ rédíò bond fm 92.9 àti gbogbo àwọn alákòóso tí wọn fi àyè sílẹ fún àkọtun ètò náà fún àlàyé lẹkùnrẹrẹ.

0: ما تتلك مع السلام.
1: الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. Adupe fun Olorun Oba Allah Subhanahu wa Ta'ala to tun mi na anu e to ni ki pade wa ko tuku lori eto wa eto oro ododo abi Olorun Oba Allah ko ma shala ise ti yin ni irorun fun amutela oyedokun na ni nko mi le ni fin ki wa kabo sori akotun eto na gege bi a se mo eto je agbekale alayelewa oba ridwanullah aremu akele the first Uniku Baba Fuhad, Abiola Bala, Kutubo Mabawa Kuma Lawa. Palumi yani yara bin si afefe. Uwani shekwa fadila to shekya kub Abu Abdullah Abiola Bala Kutubo Jeki Ari Wape. Shek Eba Salamu Siani.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. I want to have a few okay and bawalo. That thing can be us being say, we need to inshallah if we are. Like, we are going to be in a legion. To get the woman while I be boji all over. No, just to get the police boji can. I have a boji all over. Law. Let me. One more to see what you. The new in a year. A leg. J. To my journey. To gain. Nínú àwọn èèyàn tí a ní lè sọ sọ́la tí wọ́n rí ìfún wa pé wọ́n wà lábẹ́ ìbòjì ọlọ́run ọba lẹ́jọ́ tó pé kò ní sí ìbòjì kan àyàfi ìbòjì ọlọ́run ọba wà. Ẹ jẹ́ ká wà nǹkan fìdílé tàbí kí a fi ìdílé nǹkan ká tó fi gbádùn àwọn olùmọ́ra ní dédé àkókò yìí. Fẹ́lẹ̀ àtàfàdàl mọ̀ṣkúrà yà ṣẹ́k.
2: Alhamdulilahi, sọ̀mọ̀ sọ́láàtù wàsálàmù aláàrọ̀ sólíláhi wà aláàlìhí wà sàbàtì yìí ajmaim. Dúpẹ́ fún Ọlọ́run ọba.
1: Alhamdulillah.
2: Ṣé ṣọlá ti fún Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam. Wọ́n tà ń bábọ̀ òun náà ni àwọn méjèèjì tí Ànábì sallallahu alayhi wa
1: sallam
2: ṣe wá lójú kòkòrò pé ká gbin ojú ká wà nínú wọn. A sọ fún ẹ pé ó ṣe é ṣe kí èèyàn wà nínú ẹyọ kan pé níbẹ̀ kó sì wà lábẹ́ òjijì. Ó sì ṣe é ṣe kí àwọn ni méjì kó sì wà ní abẹ́ òjijì. Ọlọ́run ọba ni wọ́n mọ̀ yàmọ̀ lè kọ́ la zẹ́rẹ̀ tí tó bá ṣe ṣe sí nínú wa ṣe bá ẹni kò ní gbà ló bọ́sà. Kuwa kaila so ti anu ba so fun pe de ba se bayi seri bayi de ba se bayi wa ri bayi ka se na ni won se ni ka se ko le ba ri bi se ma ri fun wa lada to wa nbe ni pe yazlihumullah olorun ba fi iwe ni be sabe ojiji ya malazil oja ti oni si ojiji kankan ko ni se boji
1: malazil
2: lo o sama mbo wale a ma mu ri gbogbo to wa ni opola ma sokolo kunu ni àwọn ya máa làágùn ogun abo wọn dẹrùn ni àwọn wà ní àwọn méjì kan
1: sọlọ
2: wọn ní jìyà náà lọjọ náà wọn lórí fìkínà náà lọjọ náà náà méje yẹn ò ní ẹni kejì tó parí ẹ tí àwọn sọlọ sọsọ pé wọn jùlọ zakar allahu khaliyan ìwọ tí ọlọrun ọba lànà bí fẹ sọ fún wa bíbẹ kí ẹ mọ pé tó o bá lówó láti ná tó yẹ pé o sì ẹrọ bí nǹkan tó pè é pé kó wá ṣe tó sọ pé rárá ni ò ṣe bẹ́ẹ̀ sì ni tọ́kọ ẹ̀wọ̀n sábà famọ́ṣẹ́ láṣí dáadáa bẹ́ẹ̀ sì ni tó o dáǹfààní pé ẹnìkan wà tẹ́ni nífẹ̀ẹ́ ara yín dáadáa tẹ́ pé láyé tó di tọ́lọ́wọ́ bá àwọn tó ní gbogbo àwọn ọ̀rẹ́ náà bọ́ọ̀lù ló pa yín pọ̀ ìdí bọ́ọ̀lù pa yín pọ̀ ọ̀rọ̀ iṣẹ́ ló pa yín pọ̀ ìtòkò sí tọ́lọ́wọ́ ó wá rántí ọlọ́ọ̀bá yìí ní ìpàṣòfò ó wá ń dàmí jù ó rántí ọlọ́ọ̀bá ní ìpàṣòfò ó wá ń dàmí jù
1: ó nìkan
2: ó ṣe ó kàn rántí ni ìlú tí àwọn fáwọn wá fọ láyé ayẹ pẹtẹ ká tó wọ́n bí àlàyé yẹn ìlú tí ọlọ́ọ̀bá gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ nàpẹ́ yẹn ni pé bóyá ó rántí tó ṣe tó gbẹdà sákìsì àbí bóyá ó rántí tí ò tí ì ṣe tó yẹ kó ti ṣe ní ti iṣẹ́ olóore àbí bóyá wọ́n rán létí nkankan tó jẹ́ pé téèyàn bá ṣe kí nira ẹ̀ ó mọ̀ máa rí wà lóko ṣọlọ́run ọba lè jẹ́ kí nira ṣe kí nìkan tó kú láyé tí nira ṣe tó wà ń dánijú àbí kò ní ṣọlọ́run ọba ìpè ìkó yìí bó ṣe tó iná yìí ọlọ́run ọba náà ni nàìjíríà ọlọ́run ọba nìkan náà ni gbogbo áfíríkà ọlọ́run ọba nìkan náà ni gbogbo àgbáláyé ọlọ́run ọba nìkan náà ni tọ́ba tó ká àgbáláyé àwọn àlejò ọlọ́run ọba nìkan náà ni tọ́ba lọ sí gbogbo tọ́lọ́run bá dá òun ni òṣùpá ni ugbeni samani
1: ni holki samawati wal hard wa tilafi layl wa nahar la wa fulani wili lal bab
2: atusu leni ari osan ari oru ari owo no ni a lo ba ma to bi o
1: allah akbar allah
2: wa be se ma sikini ba damiu ji lo ba to bi o lo ba to ba damiu ji
1: na
2: nkan to fi lana nfani e anam sala sa zo pe e kan lo ri seri ni besi aye e kan lo seri e kan ye anfani kan wa fe lana
1: to mo da lojo to ri ta won ti olorun ba
2: abi mo ti ese to se olorun ba ah mu se bayi arabi ni
1: sallallahu alaihi wasallam
2: ahabba inda allah olorun ba se no meji na lopolopo meji
1: na
2: le ko ti meji ni oju atoni ara ti seje
1: na
2: meje jo le jade loju ah olorun ba ni fere lopolopo
1: mmm
2: yen pe eyan da meju tori to olorun ba o se adura ni tori to olorun ba o mo ti olorun ba ni tori to olorun ba na ni
1: na
2: abi o lo sibi to olorun ba o wa gba eje re
1: mmm
2: abi o lo soje na olorun ba eje ba jare lare
1: olorun
2: o ma je kare adanwo ni
1: mmm
2: abi to ba se be ka fun mi ro pe ti de o ti de n to olorun ba
1: na
2: o ti di seyidi o lo mo kan ni o lo ni adan bo ni all accident nko wa se bayi e fun yu ka o ma duwa o pe ko gba jide ni o o ma duwa ko ti se aji bayi ni amo bi eni be o ti kuku se idi
1: allah
2: won ni bere ke ko lowo e la ti amo ya to se pe won wa labe ojiji tun niyan o
1: naam
2: o ti jo na ba leleyi o o ma wa nbe won ni bere nkan lo ojal ke amo
1: allah
2: amo wa suku to to ba ni kuku se la buru ko ko kan je ba nja ho na ba sha ni wo ba abun to ko lo won ba ni lo ba wu o ba wu ni o me ku lo ba wa mo tori tani tori to lon ba subhanahu wa ta'ala arobi ni re ni be on ma ka kan fun pe lojal qiyam o ti sori bai wo ma no sa e mo bi ka ma mu awon eyan o ya iwo wo ma lo be yen wo ma lo be yen wa ko ma ni wo abe ojije lon ba iwo ma lo be nti
1: mo
2: wa gbadun bi ayan onu
1: sala
2: sala nka be ya ma gbadun be tori pe kini nto mi se yen o se tori to lon ba to lon ba ni e ba ri gbogbo nkan ta so yen pe tori to lon ba ni gbogbo e
1: na
2: te ba wa se be wa ni atadaburu ima sokan ni yola tori to lon ba se pe ilo yele do ki ma sunkun yato si pe ko sunkun wa sunkun ayo ku kini kan o ti ni ara yin lara ni pe kini ye ti wa gbe lo be ni kin se pe o ko sunu emi abi o se pe o sa si abi kini kan abi o je je kuja wo mu ku mu
1: abanja nu wa re
2: abanja nu wa re o wa di pe sunkun lara tori to lon ba na ni ki se pe sun latale anu ni amo kan ti pa ba lekun latale anu ba ti sunkun o je won mu o aba kile pe lo pa ile kun ki se tori ke al-islam bana al-ghulu wa taqsituni
1: na
2: but ata iseto arin lo ba olorun ba ni wajalna kun ummatan wasata ase ni jo arin ni a ki se nkan ju so atun sukun lo gbo gba to ba se ato ba to se ato re kun na nkan ta so boyi gbo to ba ti dawa nkan re kun na ni gbo gba nkan so ko ni e o a se nigba to lo ba ni ki emi yen wa si walara
1: na
2: ifi won ti olorun ba khaliyan len to pasofo
1: mhm
2: ti ko tori awon yan wa gbono ku fun wa ni ah my mo like e gbo gbo ba ti sha ni to fun olo
1: bo la re
2: ola re gbo iye tun ti din
1: ya
2: so kon ni ya o ni ko na ki o so wa ni be ke wa si asuko ele len to ran ti olorun oba olorun ba wo ni tasakur fi azimatihi tuma se ironi sibi ti to bi olorun oba wa baka min khushu'i o tun wa damage o banu je nsuku bibi paye olohun oba ifarajun olohun oba
1: all
2: by okan e o role fun olohun oba
1: ko
2: khafihi ati paye to ni fun olohun oba olohun ba leru o won ti ko olohun ba so ko ni la se dido le cob olohun ba ah roba ni ya lowo to ma fin jeyan le fi ya ye jeyan o le fi ya run jeyan
1: allah
2: asa asa bi olohun oba ma ba wa ki ni gbogbo ti se to ku fun ojo lowa ko lon ko ba pare fun won
1: ko
2: ko ba pare fun won e bu gba ta la fiya ko lon ko ba se fun won ko lon ko ba se fun won iti won ti ri se ni dada ko lon ko je ki won ri se
1: e
2: won ti dagba won ti dogbo ko tun gboju bayi lo nuna emi gugu ati la afiya ati idunu ko lon ko ba se fun won
1: ko
2: lon ko je ki inu mejeje ta kai
1: ko
2: lon fi won sibe nibe ni
1: lo
2: ma shola
1: wa da ku wa ta illa billah
2: ni mejeje bi o se je ni
1: allah a'lam jazakallahu khairan ena bele keje yen ta ban soro iranti olorun oba a ti ri pe opo gba leni awon ti so iranti olorun oba de nkan yi e fe ora menu ba na nipa boya ko se pe en ti eni gbe se o se se ki musulumi iranti olorun oba ko wa iranti ebi bi pe eni fi gbe
3: wan jere mo le abi se awon se se kan
2: bo ni fe ka yin lo pe ti o se se emi le gbe mu so emi mi le gbe wa abi e ko bo gbe wa ta wa mo ni afori boje aye atorun mo ni ba conscious emi o gbe mu so ni be abi mi ma gbe yan depi ti we pe ibi to wa gan mo kan to wa le gbe mo o to lohun ba lo wa o duju ko lohun ba ni alladina yazkuruna la qiyaman wa qu'udan wa ala junubin emi ti o ti su si bi tom aso alegbe o tegbe o ti mo ko to ti sa ba ti e lo ni ko to pele ni islam ni e abi mi gbe yan wa jore mole emi gbe yan wa pariwo wa se won ran ka ki adugo won ni ki lo se na mi lo gbe awon gbe mi tere ka kiri awon shadu awon gbe gbo awon ran
3: ya se
2: gbe se won ya se ko si ni islam
3: na
2: ko si ni islam amo ko se ko mi gbe yan ni pe ki o ji sinu ibada
3: na
2: nto se oji sibe en so legbe kan wa se tan alhamdulillah wa zonia ki la salata kan ba le zonia ta iso la ta mo kan ta so ni mi mo kan ten so to ko ti ji emi e sun to lo oba
3: bo
2: se ka se ibada ni lo so fun wa ni suratu almu'minun qad aflaha almu'minun
3: na
2: ni won ti so ri da won le gbagbo awon oni alladina aw to se pe fi salatihim khashi'un wa yakhshu'un ni lo ron wa fa se ta alkhushu'u شرط من شروط صحه الصلاه كان يخشو ين ما جامو كون ما جامو تنجا كي وباني او كان يقولوا وان كيرو مكان تو نكون لوتو نسي كي يبو بو ين كيرو وان واتو وان وسي وان كان كان دو دو تي سيتو جي جي جي كاكي تني او فارا بالي كيرو ني
3: نا
2: فشو تامي لي غبي ني بي كيرو ني او وني اون يي اما كي سي بي كو بو واجو كو غبي مو كو بو با كو بو كو لا سو دي بي تو داكو غرانغان اون واجي وان ني امي تي غبي بابا امي كي غبي يان بي الله تعالى اعلم
3: جزاك الله خيرا gbọ́nà ní lábẹ́ ìrántí ọlọ́wọ́ báyìí ìjẹ́ ó tọ́ kó jẹ́ pé mùsùlùmí pé ara àwọn kan wọ́n kó àwọn ìjọ wọn náà fẹ́ rántí ọlọ́run wọ́n wá gbé microphone wọ́n wá jẹ́ káwọn aráàlú lè sùn wájú láàyílá 1000 láṣẹ lẹ́nu láàyílá láàyílá láàyílá láàyílá láàyílá láàyílá láàyílá nínú microphone nígbà táwọn èèyàn sùn lọ́wọ́
2: sára islam
3: náà
2: Adabi sallallahu alayhi wa
3: sallam.
2: Adabi sa fa nla da ti re nu iranti lohun wa lopolopo. Adabi ni misal alladhi yadhkuru la walladhi lam yadhkur ga mathal hayy wal mayit.
3: Naam.
2: Ya to wa laarin oku atalaye. Onu ni ke so pe en to na so lohun ba ti en ti ko ranti lohun. So ti si ba ran ti lohun ba ta ba so kan niwe. Awon awon ni omo ranti lohun ba ni je kan ba so be. Ta ba mo na kali kan wa si iron ne.
3: Naam.
2: Iranti lohun ba ku ba inira. Bẹ́ẹ̀ni kò gba wàhálà ohun tó gba ìnira tó gba wàhálà ọlọ́run bá ti ní kánábì ṣe fún wa
3: ìrún
2: wákàtí mára àrùn ni ó gba wàhálà wàá ṣe wà fisẹ́lẹ̀ wà á rìn lọ wà lọ ṣe wà ṣàlùwàlá wà á lọ sókè wà lọ sókè ẹ̀ẹ́mẹ́jì láàárọ̀ ẹ̀mẹ́rin ẹ̀mẹ́rin ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ṣáì iṣẹ́ yẹn ni wàá ṣe ni sàfàmọ́rí wa náà wàá lọ náà ni wàá bọ̀ náà ni tó kọ́dà kó rẹ̀ kó lè rìn wàá gbé sórí kẹ̀kẹ́ wàá lọ wàá bọ̀ náà ni gbogbo tó àmọ́ tó bá ti kàn tán ìbáradà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé alladhina àwọn tó ṣe pé yadhkuruna allaha wọn rántí ọlọ́ọ̀bá qiyaman lórí ìdúró tó bá wà lórí ìdúró náà láti rántí ọlọ́ọ̀bá a n sọ pé wọ́n yẹ jẹ́ ká jòkó báyìí ká rántí ọlọ́ọ̀bá ẹ̀yẹ ká sùn gbára jẹ́ ká rántí ọlọ́ọ̀bá kì í ṣàrò ìsìn wa bẹ́ẹ̀ ni a wà lórí jòkó wa ní ẹjẹ́ àdìdé ká ṣàdúrà mùsùlùmí òdìdé bẹ́ẹ̀ ó jòkó ta wa ní láti rántí ọlọ́ọ̀bá
3: kò ṣe ìgbà tá a bá dìde
2: ká bá di àwa tó gbà a bá wà nínú mímìnì alábẹ tent àwọn fọlọ gbọkú àwọn wa ní ẹwù ẹjẹ gbọkú yẹn dídẹ dídẹ dídẹ ká ṣàṣàlá tó yẹ ká yìí lọmọ orí tó ń gbọrọ gbọkú yẹn kò sá burúkú wá ṣe ọrọ tó
3: wà
2: wá kò sí màṣẹ débi tó pé kí ni ọlọrun bá ti wá wọnú wa pé wọn látẹjẹ rẹ bí sọ láti kà wọn látú káfíìt bí ọ tàgò báyìí náà dálẹ ká láàrin àpariwo àtàṣe díẹ díẹ náà ni azikiri wa gbogbo azikiri tá a máa pariwo síta ọlọrun bá nínú ìwọ látẹjẹ rẹ bí sọ láti kà máa pariwo síta ìpariwo tá a máa pariwo ànábì ti sọ fún wa
3: sọlọmọlẹsọ
2: akọbaru lọọ akọbaru
3: náà
2: máa ń rìnjúmọ kéré jù àti.
3: Asalatu
2: ati asalatu khadmun ati
3: lai
2: taba pe nton ati qoma lai yen gbe to ku ka se jeje nu mashallah ki daju a mashallah wa kwa se me la li mana amida la gbo ara dugo ati mo pe ma lojimo yen 20 minutes o ki lo ni mo tu akitan ya ki ni wa allah akbar ya ki ni ka bu ba won won ro yen je ka yo
3: baba yo ka ji ni wo yi
2: eh eh to ba de ti mo wa ni ki na antara mo le ba ki na gbo won won won la pe to di pe ki ni ana so sa je ka
3: mo pe
2: in amila amlan misali amruna fa waraddu gbo te ban se ti ba ti ka wa la ni ke se ana bi ni an da lu
3: sallallahu alaihi wasallam
2: so wa sha salatu la ilaha illallah ra se e wa se lata ro ti dale wa ti do ru e tun awon ara dugo wa sun e si ko le n se o won won le se
3: en fa ra ni awon ara dugo yi
2: la doro ra wala di ro
3: na
2: ana bi ni e ma ni yan lara es ma je ka ni yin lara
3: na
2: wa ta gu bai na zalika la ani mejeji na ma wa
3: na
2: iwo la fi mic le ka pon abi a se wa si o la so pa se asiki awon pari e ga ko si bi arabi wo sala sala
3: sallallahu alaihi
2: wasallam a ko pari be arabi fun pari be a o le se yi arabi ti olorun ba be mi ka ma eni company ka ma se leyin ile mo te ile eni pari te ma tin se
3: allah
2: ba o le ni ka ma se arabi wa ni ke ju eni ti olorun ba a mo kere ju ka won yin ete ko ma mi
3: na
2: ki se ke ko da ke gbon Jumanu ko ale o so to wa ni kilo se olorun olorun olorun ba mo wa ni e mi mi ni bi to wa ni o what a journey le jo fa
3: naam
2: ina ti olorun ba ti muslim ma ran ti olorun ba ni ko joku abi ko duro abi ko rogbo ku
3: naam
2: o ma ran ti olorun ba a ma ran ti olorun ba lo si pe a n pariwo asikiri kakiri adugbo wa lo street kini street keji street keta mo ba adugbo wa se pe amun kan to se le o amun si o je agbadun mo o mi ki se sile se yen
3: are
2: bi ki se be itana mo ma se
3: sallallahu alaihi wasallam
2: ta ba ni oint an lo street amashallahu akbar allah akbar amashi lo be bes mo yin ka ma se na ki se ka se ni je gija kidija kidija kidija kan jeje ni
3: na
2: jeje ni
3: ta bu ka da ka se gbe mic se mo ka
2: pa ni ka ru pa so pe ta ba se se lo be ka yin mo pa ti
3: lo ka ma se ti
2: ta ba tin bo na ko ni ka lu ma se ti e na ki se ka ma se ka ma fi paru ka kiri adugo allah taala a'lam
3: jazakallahu khairan awon mi be te pe n ba ton ba to se ran ti olorun ba kaka ko je pe ba ni bi so sala nti so pe owo to ran ti olorun ba ti omi je wa nda loju re awon wa ni yan ti olorun ta fe se yo elerin ni ni ya fati ayin na tin ta fe ke na tin olorun ni ni fati elerin ni ni so yo na wa ni ni isna
2: alhamdulillah salatu wassalamu ala rasulillah
3: bi ta ba fe se
2: olorun ba ni anabi nte yun ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana bi ba fe se apere ara anabi ni ke ti wa lo
3: allah akbar
2: olorun ba ti so ni sura mi pe anabi te ri yen o wa ma atakum rasul fa khudhuhu to ba ti mu wa fun oni ke tele wa ma nahakum anhu fantau o to ba ti ko fun ke jina si anabi o se yen o ti
3: so wa mo ani o se le
2: ba ni ke se se o ko wa yato si bo lo ba se fe ko se abi ko wa ni kan lara abi ko wa je to ye pe sise kini yen bo se wa la ma se abi ka se koja aso fa re ko lo ba da wa ni jo o mo tan wa sato na ni lawa a ki se ji aki sha ise eto
3: na
2: so pe awon le lenu won rara o awon le alase ju ni won rara o musulmo laarin mejeji a ma balance ni ibalance ye la je ka se ko ma je ito o ba lo olohun o ba subhanahu wa ta'ala
3: naam jazakallahu khairan o tun se be gba awon oni na tele olohun ni na tele ki
2: usulmo islamu
3: se itana bi fo si a fe ke ba wa rara salaye awon eyan mejeje láàrin ọwọ́ àsìkò péréte kó tó ní pé ètò tẹ̀lé àwọn sí òpin fún àǹfààní àwọn tó ṣe ń gba nígbà àkọ́kọ́ náà lè mọ àwọn èèyàn méjèèje tánírí sọ sọ́la mọ́ọ̀nù wípé ọmọ wà lábẹ́ ìbòjú ọlọ́ba lọ́jọ́ tí kò ní sí ìbòjú kankan àyàfi ìbòjú
2: ọlọ́ba. Yíyan gbèsè ayé tí ẹ o déédéé ló ń ṣe. A sọ fún mi kì í ṣe mọ́ṣáláṣí nìkan ni mọ́ mi wọ̀. Ṣùgbọ́n tẹnu mọ́ kìíní yẹn. Báyọ̀ wá pé ìmọ̀ọ́mọ̀ ṣe déédéé ọ̀ ṣe déédéé wà rà gbogbo tó bá ń jó lórí. Olùkú ṣe déédéé. Ka ṣe déédéé láàrin ìyàwó. Ka ṣe déédéé láàrin àwọn ọmọ wa. Ka ṣe déédéé láàrin mọ̀lẹ́bí láàrin òbí. Ẹni tí ìyá àti bàbá wà fún kò ṣe déédéé. Déédéé wá ni bóníkálukú bá ṣe nídìí nǹkan sí. Kì í ṣe déédéé ni pé o fi 100,000 sọ́dọ̀ ìyá o fi 100,000 sọ́dọ̀ bàbá o sì mọ̀ pé bàbá sì ní àwọn bùkátà mi yàtọ̀ sí ìyá ti ẹ̀ o ti ṣe déédéé mẹ́yẹn o bí ìyá ṣe nídìí kí bàbá ṣe nídìí nídìí oníkálukú ní pè ní déédéé bẹ́ẹ̀ ni tó níyàwó méjì náà kà ṣe déédéé láàrin wọn kó má bàjẹ́ ìbálẹ́jọ́ abúrúfọ̀ yẹn ní ọjọ́ àlùkìyàmọ̀ ẹlẹ́kejì ọ̀dọ́ wa ká lo dáadáa ibì kan ànábì sọ́lá
3: sọ́sọ́
2: ìkàmánu kan kí márùn tó dé wá báyìí
3: náà
2: inú ẹ ó ní ọdọ kí ogbó tó dé ọlọ́bìnrin tí ọdọ bá jí odò sínú ẹsìn dáadáa lọ́jọ́ kìyàmù ó máa láǹfààní lati wa labe ijiji
3: na
2: labe ijiji iboji labe abo olorun oba to yato si ti awon to ko ma wa ti ma ni igbadun nibe ati depo nibe so kan lu odo wa daada gba ta bi mu na e ka encourage awon mo wa ki won lu asiko won daada awon yan lo phone ni sin ta ba ka ni won there be 24 hours leyin pe fi wakati meje mejo sun to ba ni ko lu wakati to le lori phone
3: Mm.
2: Wọ́n dára tààrọ̀ ní oúnjẹ fóònù tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ní wọ́n wá ìlérí táìmù ẹ̀ ní ń lọ àsìkò nílòkulò ní wọ́n rásùwẹ̀ láàrin nìyẹn àsìkò nílò nìyẹn àsìkò nílò ọjọ́ máa ń lọ
3: ọjọ́ gbogbo
2: dé ọjọ́ tí ń lọ gbogbo dé ìwẹ̀ níbẹ̀ gbọ́dọ̀ gbìyànjú kó lu àsìkò dáadáa pápá ọ̀dọ́ tí ẹ bá lu àsìkò ọdọ́ rẹ̀ dáadáa kọ́ra kó bá dàgbà tí ẹ bá padà wá strong láti lè lágbára láti ṣe dáadáa ní ìwọ̀n bá díẹ̀ díẹ̀ tó bá ṣe ọlọ́run bá fi ọdún yẹn á fi sáyẹ̀nsì kó wọ abẹ́ òpùjì ẹ̀ wọ́n jà kì í àmọ́ bẹ́ẹ̀ ni ọkùnrin kọlùbà ó ilẹ̀ kọkọ ẹlẹ́kẹta ọkùnrin tó yẹ pé ọkùnrin kọlùbà ó fàríbàdà tí fi kọlùbà ó fi mọ́síkìtì tí ọkùnrin rẹ̀ tó jìn sí mọ́ṣáláṣí dáadáa nǹkan mọ́ṣáláṣí káyọ̀ mọ́ṣáláṣí láàyò tó bá fẹ́ gbà lé tó bá ṣe lọ wọlé tó fẹ́ gbà bẹ́ẹ̀ pé ìbọn ni mọ́ṣáláṣí wà ká má jìnà sí mọ́ṣáláṣí torí pé òun ọkùnrin ọ̀nà yẹn ní mọ́ṣáláṣí àmọ́ obìnrin o gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe mọ́ṣáláṣí tó bá ti ń ṣe nílé dáadáa ládàá tọkùnrin ṣe ní tó bá gba mọ́ṣáláṣí ló náà bá gba
3: nílé
2: ẹ kì í ṣe kó pé bàtọ́ ní ká máa lọ mọ́ṣáláṣí ibi náà wá sọ pé èmi náà lọ mọ́ṣkì èmi náà rárá irun ọkùnrin ọ̀rọ̀ yẹn ní mọ́ṣáláṣí irun obìnrin ó ní ládàá nílé ju mọ́ṣáláṣí lọ ọlọ́ kì í ṣe àná wa ẹlẹ́kẹrin ọkùnrin tí obìnrin pè obìnrin tá a sì ló pè yìí o ó jẹ́ obìnrin tó jẹ́ pé ó ní nǹkan lọ́wọ́ dáadáa
3: nah
2: olówó olóyì olẹwà wọn ni wọn bá mi ṣe wọn ni a ní àkàfọlọ àròbàlà àlàbí ẹni ìṣẹra
3: lọ
2: sọ sọ fún ẹ pé ó lè jẹ pé bíi ọmọ tó kéré sí wa bóyá ó kàn wá ràn lọwọ kan wá sí ọfíìsì yìí ni ẹlẹkàn máa bá wọn ṣe ṣì náà torí pé ẹyin lẹ ní ibiṣẹ torí pé ẹyin lẹ jọgá torí pé ẹyin lẹ lè gbà wọn sí ibiṣẹ yẹn ẹ má bá wọn ṣe ránu mọ ẹ parí ọlọrun ọba torí ẹlòmíì ọmọ gan fún ara ẹ ló máa lọ bá ọ̀gá ẹgbẹ́nijáde àwọn kékeré òmù kankan
3: ọ̀gá
2: ẹgbẹ́nijáde ọ̀gá ara sọ pé ẹ mo ní kí agbẹ́ lọ́ra ẹni wúwo ẹni kẹgbẹ́ òun lọ òun náà gbé ọmọlọmọ lọ ọlọ́run máa ṣe ìranù pẹ̀lú ọmọlọmọ tí omi bá fi lọ́wọ́ bẹ̀rẹ̀ kọ́ ọ̀gá ẹgbẹ́nijáde wọ́n sọ fún pé ní gbégbé kúbi jáde ọ̀ sí ìyàwó mi ò kí ń sọ ọmọ mi ò ń sí ìyá mi báyìí kì í gbé e lọ má wọrí tó bá délé gbogbo yìí sọ pé kí dádì ẹ̀ kan gbé ẹ̀ṣẹ̀rẹ̀ lọ tó bá fi lè ṣe bẹ́ẹ̀ iṣẹ́ olóró tó ṣe yẹn ládàá méjì ni wàá gbà ládàá sọ́dá kọ̀ wàá gbà ládàá dánù alákẹ́rẹ́ kàfà ìlìyí ládàá pé òtún tọ́ bàbá rẹ̀ sí pé kó máa ṣe dá torí àwọn ọkùnrin ní akàlà àwọn obìnrin ni àtọ́jú wọn àjẹ́ kí wọ́n mọ bí ìdùnnú ṣe wà díta wọ́n wà ní ọkùnrin ìmọ́lẹ̀ náà ni ọjọ́ tọkùnrin kan wá gbé wọn jáde lẹ́ẹ̀kan pé báyìí ojú ẹ̀ wá náà ká àyẹ̀wò pé gbádùn wà mí báyìí kí òbí náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́kan kan ọmọ ń jáde wọn lọ ṣe àwọn gbádùn kọ̀ọ̀kan kan lọ ṣe eré díẹ̀ lẹ́kọ̀ọ́ sábà ńlẹ̀ kì í ṣe ní kí wọ́n lọ bábì ṣe kó máa lọ wọ aṣọ bí kíní àbí aṣọ wọn náà wọ́n kì í kan máa lọ fún òfìrí wọn but àpò nǹkan ṣe fàájì lọ kán gba tẹ́gùn lọ ẹ máa wá dé nírọ̀lẹ́ sí ìranù bẹ́ẹ̀ ni ojúṣe dáadáa ni ọ̀rẹ́ méjì tó pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn tọ́lọ́wọ́n ọba ẹni fara tó ní tọ́lọ́wọ́n ọba kò sí bí ó ti lè gbà wáyé ẹlẹ́gbà kọkùnrin kọkùnrin nífẹ̀ẹ́ ọkùnrin tó ń jọ pàdé níbi iṣẹ́ àbí kóbìnrin kó nífẹ̀ẹ́ obìnrin tó ń jọ pàdé níbi iṣẹ́ ó lè ṣe jẹ́ àdúgbò náà wọ́n fẹ̀ṣẹ̀ kó jẹ́ àdúgbò náà ni ìwà tó máa ti jòkó ọ̀rọ̀ náà bá náà sọ wọ́n pe ara wọn láàárọ̀ wọ́n pe ara wọn lọ́sàn-án àwọn ọ̀sẹ̀ pé ọ̀rẹ́ kò rí kò sí yíma tó máa ṣe torí tọ́lọ́wọ́n ọba ni o tọ́lọ́wọ́n ọba ni torí pé ànábì wọ́n ni wa o ọlọ́wọ́n ọba ló kọ́kọ́ sọ ipe kí ni yẹ́yọ́ lẹ́dí náà mọ̀ ìtẹ́kù láhàrá kú wàlábi wa ni alimọdun aladé mọkànlélẹ ìfẹlẹ yanfuru ahadukun manjokale ọmọ ènìyàn máa wá pẹlú ẹsìn ọrẹ rẹ ni ẹmẹntẹ máa múnú rẹ o ẹmẹntẹ máa múnú rẹ o torí pé ọjọ tó rẹ bá fi lè sọ ẹ di amúgbó ẹ pàdé lẹwọn o wọn bá sọ pé ọrẹ mi wọn lè ó wà ní lẹwọn ní kéréke pé tí wọn bá fi lè jáde ní báyìí kódà mi ò fẹ́ rí ẹ mọ tí láyé àfi parẹ torí pé wọn lè kó níbi tó kó mi ọrẹ mi ò kà mọ ọrẹ dáadáa tí wọn bá ní sara yín torí tọ́lọ́wọ́n ọba lọ́jọ́ kìámọ̀ èmi jẹ́ tún pàdé lábẹ́jù ọlọ́run ọba tẹ́ ẹ máa gbádùn ẹ̀yìn ẹlẹ́kẹ̀ẹ́fà òní máa náwó fi ṣẹ́bílì ńlá ọwọ́ tún ló mọ̀ ọwọ́ aláwọ̀ àlàáfíà kò mọ nǹkan tó ná ẹni ká máa náwó lẹ́ni tó ń tọ́jú ẹ̀ pamọ́ kó má jẹ́ ìná kari mi kasi mo ma soro soko so senta ba soko na sha
3: ma sha se
2: ho e ka ba sha se ho ka de ma se a se tani lara
3: na
2: e ta se fun ta do a de le jo je te gbe fun
3: ma se re jo le o le ta ti se
2: gbo re gun te se wa run ti e wa ba ni je ah ni nkan ta ma se a je be ni ki la da ma ba ba je
3: ama
2: ta ba se ta toju pa mo laarin atem te se si mo so fe ni kan pe mo se o ko so fe ni kan mo be aran solo mejo ki a mo ba wa la be uchi ti olorun ba ma fi e na si en elekeji na ni ran ti olorun ba ka kun fun ran ti olorun ba do lopo lopo ba pa ni koko ni koro ti lo duwo ni kan ni kun fun kun solo ba lenu ni fun kun solo ba bo nbe lo ba ni o bo ni olorun ba ni o bo ndupe tolorun ba se fun ni o bo mo ti be ri ji ya ise
3: ye sha sha de loju re
2: pe ni olorun ba o jal kiamat asai wa rabe ji olorun ba oni asai kuju eni be abela ba subhanahu wa ta'ala atori baba wa alahi luwa wa ridwanullah are mu akin ati gbogbo ana olorun ba ko ka wa ma wo ero e tun ma fi sinu adejije lal kiyama da si tun wa al jannatu al firdaus wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbatihi ajma'in
3: am jazakallahu khairan adupe fun olorun ba ala to tun se ni won fun lati tun je ki wa je oje ni abe olorun ba ala ko tubo je ki a ri pe abona oba ala ko tubo je ki mo na ko ma tubo gbemi si barakallahu fi anfios ko dupe lowo anailuwa oba ridonu la awemu akeli the first oba of lagos fun agbekale to lori ikani fesowapo kare aye bond fm 92.9 abona oba ala ko tubo mo ba ku lowo ati eyin ati awon ìṣọmọ gbé àwọn olóyè tẹjọ ń darí ìlú èkó yìí abẹlẹ ọba àlá kó túbọ máa bá wa kọ yín lọwọ èkó ń dára ó ń dùn ọlọ́run ló ń fi àìdára mọ ọlọ́run ní fi ṣe àdánwò ní ìgbà tí ẹsùn tí ẹ máa ń bí irinṣẹ ọlọ́run ọba lọ́ba ìkọlù ló fi dùn ní ọlọ́run àti ní ọjọ́ ìgbìyànjú àlàkàyàmà bẹ́ẹ̀ náà ni àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí abẹlẹ ọba àlá kó túbọ máa tẹ̀yìn síwájú ní ti dáadáa oko ba adoba ni shayile se ile ise wa ina olorun bo ni jojo na o atubo ma dara si o be na ni awon ile itutu ati olorun botin ati awon amoju oro gbogbo apata oni ni aki adolo oba ala ko je ki gbogbo a ka se de bi ire oba na ti na fi bi ni senata wa fil akhirat senata wa qina dabana titi di ba na ta tuma pade wa ile ma mu te ola Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: na ti alaafia yo fi pada wa joba o si se ase loju ire na lasiko iside lori eto idanlako fa won akopa atawon odanlako ile ise lopa ni ile eko ni nipa ise lopa e to wa ni nd hill ni ipinle nasarawa ibe ni ogolopa igp to ti ni ile ise lopa fun ara ni akose idanlako to yara oto pelu ogbon atinida lati fi gboro ogun pelu awon afemisofo ati se okoku koda o se atenimo pe are wa gan bola tinubu o ti palase fun oga logun lati sa gbogbo agbara to wa lawo to e lona ti alaafia yo fi para joba jakijade orilede nigeria o wa ro awon akose mo se lopa lati pada saye ibi to ni kaluku ti wa ni ipinle re ki won si pe se ose to ko eko gboye lona ti eto abo yo fi fese mule dada ni bayi ewe ogolapa igp olatunji disu wa fi dawa leju pe isakoso ohun awon lopa yo tubo mu eto danlako ni babara pelu itoju to peye fun awon lopa idi ere to fi kesi won lati gbajumo ojuse won lati le ba ni asiyori to ni kimi ajo to ngbe gidina lori eyikeye egboji oloro nile yi boya ni mimu ni o fifa ni o ati fifin ta mo ti ndla ti rowo to eruko to ku fofofo fun egboji oloro ti won di monu ose ti won gbe lo si capital gogo ti gbogbo eyan mo ti egboji oloro kan to nje capital gogo ti gbogbo eyan mo si jihad drug bakan na won tun pe fi ogun onikoro opioid ti iye owo e le ni bilioni mefa o le meji naira ninu ibudoko oko ofurufu muritala mohammed to wa ni ikeja lekoo gege bi atesode naa to jade latowo ogbeni femi mafemi to je agbeni so fun ajo ndla to se eji mimo to so ri mimo oun naa lo je mo wipe owo iko ajo yi lo ba ogbontarigi omo odun mokundinlaadota to n se owo daruko egboogi olowo lẹnu alabode ilẹ yìí sọdá sí odi ìlú ìmí orúkọ afurasí ọhún ni wọn pè ní akíbilé kazeem aikims tó ṣe ẹgúnlẹ láti ìlú accra ti ṣe orílẹ̀-èdè ghana láti inú ọkọ̀ òfurufú african world látara ìgbésẹ̀ akin yìí ajagun fẹ̀yìntì bọ́márúwá tó jẹ́ ọ̀gá àgbà yẹ́yẹ́ fún àjọ ndla ó ti wá paláṣẹ fún ikọ̀ òṣìṣẹ́ ẹ̀ láti gbéra ogun pẹ̀lú àwọn tó ń ṣe daruko egboogi olóró tó ń fojoojúmọ́ pọ̀ sí pẹ̀lú ọ̀nà oríṣiríṣi tí wọ́n ń gbà ṣiṣẹ́ ó sì sún kìlọ̀ fún wọn lẹ́ẹ̀kan sí láti yé máa gbé oògùn olóró sínú oúnjẹ jíjẹ tó wà fún ojoojúmọ́ mọ́ ọ̀gbẹ́ni Rọ́lákẹ́fẹ́mi ó wá ké sí gbogbo iṣẹ́ ikọ̀ ndla láti máa ṣọ́ra ṣe kí wọ́n sì máa wà dojú lọ lákọ̀ fi ń ṣọ́rí lọ́pọ̀ ìgbà tí wọ́n bá jáde lọ ṣe iṣẹ́ akin iṣẹ́ ìrìjú jákèjádò nàìjíríà ìròyìn láti ilẹ̀ òkèèrè wá ohun tá a gbọ́ ni pé ìgbésẹ̀ kan tí olùkọ́ àgbà gbé láti tètè kó àwọn akẹ́kọ̀ọ́ tí iye wọn ń lọ bí 500 kúrò nínú ọ̀gbọ̀nrá òjò tó lòun ò nílé wó ní ojúnà tó pàlà sẹ́nu alábòde nepal àti tibet rajendra dawadi ló ṣàlàyé fún àwọn oníròyìn pé òun ni òun dọ́gbọ́n ti àwọn akẹ́kọ̀ọ́ náà yàbàrà kúrò níbi tí ọ̀gbọ̀nrá òjò náà ti ń dàbọ̀ ṣọ̀rọ̀ṣọ̀ lọ sí ibi tó ga jù kódà èyí kan lára akẹ́kọ̀ọ́ náà ni orí tún kó yọ nígbà tí omi tó ti kàn lára tán láàrin ìṣẹ́jú àyá gẹ̀bà ṣùgbọ́n àti bí ìròyìn bó ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa ó ti ń lọ bí 182 èèyàn tí ọ̀gbọ̀nrá òjò náà tó ti pa tí wọ́n sì ń wá 200,000 àbọ̀ nílùú nepal àmọ́ tibet iye èèyàn tó ti gbọ́ mímì ń bẹ̀ ó ti tó 16 nígbà tí wọ́n sì ń wá èèyàn 500,000 tó ó tọ́ lẹ́nu ṣùgbọ́n kòǹkù kí n dúdà ń dúró ẹni farabalẹ̀ gbọ́ kókó ìròyìn yìí lẹ́ẹ̀kan sí ààrẹ bọ́lá tinubu ti bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta o nílẹ̀ europe òjíṣẹ́ olúwa kan ti pè fún ìdájọ́ tó fẹsẹ̀ rinlẹ̀ àlàáfíà tó péye àti ṣíṣe ojú àánú lọ́nà tó léèdè yìí yóò fi gòkè àgbà sí i ọ̀gá ọlọ́pàá yẹ́yẹ́ ńlẹ̀ yìí igp olatunji disu ti jẹ́ kọ́ mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbáradì láti lọ kojú àwọn ikọ̀ agbésùnmọ̀mí àtàwọn iṣẹ́ òkọ́kú bákan náà amúhá fún yín pé 500 akẹ́kọ̀ọ́ ni orí kó yọ lọ́wọ́ ikú òjijì ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ àgbà tó sáré fa wọn padà nílùú nínú ọ̀gbọ̀nrá òjò to sese nilo Nepal ope lowo temi tope ajayi ati chidima opara osekwe to je olootu ri agbaya loni emi tin toto olumide olalere lo so fun yin pe o diwo bi ojoro
1: re lo diri ewa fakuko o
2: idimare lo diri ewa fakuko
1: oba oke lo diri ewa

0: jẹ́ àkí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà gbogbo apáta náà lákí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ kàn yín wọ́n ń bẹ̀ ọ̀bá níjẹ́ obìnrin kì í jẹ́ okúmọ́lú bẹ́ẹ̀ ó sì jẹ́ pé gbogbo ọba ti ń bọ̀ wá náà iṣẹ́ tẹ̀ ń ṣe àmìkẹ́ ẹ̀yọ wọ́n ń bẹ̀ àkànníkẹ́ ẹ máa fi ti gbéyàwó ọ̀rọ̀ wọ́n ní ajá tí ó sọ ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ìwọ ọlọ́dẹ ọ̀hún náà rèé tí ń kẹta tantan bá ìpínlẹ̀ ọ̀hún bá kọjá ẹkẹ ẹgbẹ́ ọkẹ ti ṣàmúlò rẹ̀ èmi nìkan kọ́ ọmọ orí ètò lẹ́ni mo wá pẹ̀lú ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Khalifa Aba Therapy iléeṣẹ́ kan gbòógì ẹlẹ́ tí ń lo egbòogi ewé igi àti èso tó múdòdó àti gbogbo nǹkan tọ́jú mọ́ ọ̀gáníìkì ti fi tọ́jú gbogbo àìsàn tàbárùn ti bá ń bẹ ní rọ̀rọ̀rọ̀ gbogbo ọmọ ẹ̀dá adarí wọn pátá porogodo òun náà ni mo gbọ́ sórí ètò lẹ́nu pé wọ́n ní ní ó bá mojú ògùn òun náà nípa bèmí rẹ̀ bí n bá ní tọwọ́ bọ kínní ọ̀hún ó ṣeé ṣe kí n má máa ń fà ní láì tọwọ́ bọ̀rọ̀ ọ̀hún dáadáa lọ́jọ́ ń gbọ́n wá sórí ètò lẹ́ni alójú omi wọ́n máa fi gbà ta wà nílé tí wọ́n sì máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tá a bọ́ lórí ètò rẹ̀ tí mo ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tí ń tawọ́ tasẹ̀ nínú mi eléyìí tí àwọn olólùfẹ́ tí wọ́n ní ká bẹ̀rẹ̀ lọ́wọ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Khalifa Aba Therapy ṣùgbọ́n mo rò pé wọ́n tọ́ ọ bọ kiri ọ̀hún pé àkókò sí tó nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ kàlejò mi kí wọ́n kí gbogbo ara lé
1: akin gbogbo etí tó ń gbọ́ wa pé a kó déédé àsìkò yìí àsìkò bí ojú ọjọ́ ló ṣe rí láti iléeṣẹ́ Khalifa Aba Therapy èyí tó já sí pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún gẹ́gẹ́ bí atọ́kùnrin mi ti sọ òun pé gbogbo ẹni tó bá ní ìṣòro kan tàbí méjì tó ní í ṣe pẹ̀lú àlàáfíà ara yálà àìsàn tó ti pẹ́ tàbí èyí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yálà àìsàn ìfúnpá àìsàn kí ẹ̀ máa tọ̀ ọ̀tọ̀ àtọ̀jù tàbí kí ṣúgà kó wà nínú ẹ̀jẹ̀ tàbí kó já sí wípé èèyàn ti ní àwọn àìsàn kan tí ó lè dènà àrùn ojú ọlọ́run yálà ọkùnrin ni tàbí obìnrin ni tàbí ẹni tó já sí pé ẹni tó súnmọ́ àti ẹni tó jìnà sí kò láǹfààní láti rí dáadáa tàbí ẹni tó já sí pé nípèníjà kan kò láǹfààní láti lè rìn tí òpó náà kan sí òpó náà kejì tàbí ó já sí pé àìsàn náà ti wà tipẹ́tipẹ́ a lọ a tún padà wá tàbí ẹni tó já sí wípé kó tí ẹ fẹ́ dùbúlẹ̀ àìsàn òun lè ṣe Khalifa Aba Therapy tá à ń ṣe ní ọ̀dọ̀ wa láti lè gbọ́ ìgbádùn olóògbógi bílẹ̀ èyí tá a jogún lọ́dọ̀ àwọn baba ńlá wa ní ọ̀dọ̀ wa kò sí mẹ́wọ́ wa o kò sí mágùtà wa bẹ́ẹ̀ ni kò sì sí mú àgbò wa ewé àti egbò pọ́nbélé gẹ́gẹ́ bí àṣìṣọ́ síwájú òun ńlá fi ń ṣe ìtọ́jú ní ilé iṣẹ́ wa nínú àǹfààní tó tún wà níléeṣẹ́ Khalifa Aba Therapy ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbógi ìbílẹ̀ tó jáde ní ilé iṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti wà ní capsule láti rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ láti lò torí pé nínú ìpèníjà tí egbògi ìbílẹ̀ ní láyé àtijọ́ òun náà ni pé gbogbo ilé àmàrùn amákorò olóòdiwọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí iléeṣẹ́ Khalifa Aba Therapy ti gbìyànjú láti lè wá ọ̀nà àbáyọ sí gbogbo àwọn ìpèníjà wọ̀nyí gẹ́gẹ́ bíi pé egbògi ìbílẹ̀ wa kò sí àyè tí a ti lè lò kò sí àsìkò tí a ti lè lò ó sì ní òdiwọ̀n láti lè ṣe déédé pẹ̀lú tí a bá fẹ́ tọ́jú iléeṣẹ́ Khalifa Aba Therapy egbògi ìbílẹ̀ tí a ní ó kàgà tí ara tó fi já sí pé àìsàn kan tàbí méjì ò ní ògùn rárá àá ní ògùn bíi mẹ́rin márùn fún torí pé nta bá lò fún àgbàlagbà ó ṣeṣe kó má bá ọmọdé mu nta bá lò fún ọkùnrin ó ṣeṣe kó má bá àgbàlagbà mu tó fi já sí pé iléeṣẹ́ Khalifa Aba Therapy àti lálẹ́ wò sí nọmba 6A ẹ̀ ti ń gbọ́ wa nọmba 6A ní Babsladipo street ní Àgbẹ̀ road ní abúlé ẹ̀gbà gbogbo bíkíbi tí ẹ bá ti ń bọ̀ tí ẹ bá ti láǹfààní láti dé Àgbẹ̀ road ẹ dúró ní rab oil nílé epo rab tí ẹ bá ti débẹ̀ ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí a mú e tàbí a ṣe àlàyé bí ẹ sì dé iléeṣẹ́ wa 080-60-90-95-16 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 080-60-90-95-16 6A Babsladipo Street Àgbẹ̀ road abúlé ẹ̀gbà ẹbílẹ̀ ẹ̀gbà níbẹ̀ ní iléeṣẹ́ Khalifa Aba Therapy tá a lálẹ́ wò sí.
0: Àwọn ọ̀bẹ̀rẹ̀ tí mo ti ọ̀wọ́ kó mo fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá yẹ̀ wò dáadáa ẹ rí i pé gbogbo ọ̀nà àwọn ti kó papọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní a máa bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ bí gangan. Ohun tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mò ń gbọ́ pẹ̀lú Khalifa Aba Therapy àti sọ lóòótọ́ o ṣùgbọ́n mo tún fẹ́ kẹ́ ẹ tún yan díẹ̀ kí ni tá a ń ṣe gangan ní 6A Babsladi pọ̀ wọn gangan kí là ń ṣe ń bẹ̀ gan ní pàtó ṣé síbẹ̀dì ń bẹ̀ ń bẹ̀ àbí báwo ti ní kí ni ti ṣẹlẹ̀ lẹ̀.
1: Ẹ ṣeun mo ti sọ mọ́rọ̀ ìpèlẹ́ṣẹ́ Khalifa Aba Therapy ń tàn ṣe ni pé egbòogi ìbílẹ̀ ní ọ̀nà ti ìgbàlódé àáfíà ṣe ìtọ́jú fún àwọn èèyàn ẹ jẹ́ kí n rẹ̀ lẹ́bẹ̀ẹ́ kò sẹ́sẹ̀n tí ẹ gbé wá sọ́dọ̀ wa tí ò ní ọ̀nà àbáyọ àyàfi àwọn ẹ̀sẹ̀ bíi méjì mẹ́ta kan torí àsìkò lọ́jọ́ kí n máa gbé pépèpé ẹni tí ò ríran mọ́ àkítọ́jú ẹ̀ lọ́dọ̀ wa but ẹni tó bá já sí pé kò rí nǹkan tó súnmọ́ orí kan tó jìnà sí ó máa ń gún ó máa ń yún ó máa ń wó ó máa ń pupa o ma n fuwa omi ati ni awon igbogi bile lo ni ran bakan na awon esan kan be ti ma n fa isan ni gege bi apere eni to ba ni arunju arunju ye o niye o ni stage ti de ninu agora ka to dawole tori pe ni ile ise khalifa ba therapy ti e ba gbe ise kan di odo wa ba ba le mu kuro awa o fi kun o a ki fi kun so a ki sa ba toju aisan be amo n to le fa amo n toju e ati n to le fa soro mi ninu to le fa ni awon ibalopo ti okun ma ko latara obin gele ni o lo ninu agora ti e ba yeju wa ile ise khalifa aba therapy n to tun le fa ohun la won ti won ba woju Olorun seri la riyan nigba mi ti okunrin atobirin ba woju Olorun a ma nda ebe lu obirin be won le ni soro tabi be won le ma je obirin o le je pokunrin gan papa ohun ni isoro bi gbogbo eni ti e ba ba sasepo laye aisan ti o dite eyan ti ni o dite e le bi jase pe ta ba fe setoju awon to woju Olorun yale ti bi kan tabi e ti bi ra a mo setoju e papo tori a ni awon ero igbalode lati le fi sayewo ninu agbo ara atobo bi ta dojuko lara awon ti a ba fe toju ni kukuru igbaye gbadu rorun awon eyan oye egbogi ibele ohun la se ni ile ise wa
2: ese fun alaye lekan rele ite ti se mo gbo ni bi polo ta oko polo pe atuti te si waju si ewo ose ilera le ta n se ile ise wa to wa ni 68 Babla Depot Street labule ogba won ni amo ki didi ribe kini ohun to fa gan te fi te si waju si
1: jeri ma na se mo pe ilu eko yato si ilu mi ose ilera ti a ma n se ose kan ni ami ita se ni ilu eko losu to koja ose meji ni amo ipo po latara awon ti won wa si bi ose ilera yen ateni to fe wa ti o ti lanfani wa igba ta wa forikori ta fi kunukun la wa ri pe bo ka koko fi osu september yii ka fi kun osu yi ti o fi kole ni ose ilera yoo continue o ti wa ko loso ilera o ti di osun alaafia tabi osun ilera ninu osun kasan gbogbo ibikibi ti e ba ti n gbo mi ti e ba ti nipenija kan tabi meji tabi eloro pe nikan ni awon ipenija kan to nise pelu alaafia ara won ninu osun ta wa edo ti ba gbogbo egbogi ibile to n jade ni ile ise wa bakan naa ba se se koja lo bee na la se ma se ninu osun yi ebi ni pe bowo la se se egberun marun oun lakoko mu dani atokun egberun marun yi nkan orisi merin oun lo ko sinu alakoko nbe a ma gba consultation card ti mo pe consultation card seri consultation card yi ko si bi ta lo ta ni gba consultation card yi ko si ile iwosan ta lo ta ni gba consultation card yi iye ta gba oun lo yato amo ninu egberun marun consultation card yi wa be bakan naa marathon flusher capsule seri marathon flusher capsule yi o da de bi pe o ye keyan ma lo lekan losun tabi lekan losun meji meji idi tori pe won a ma fo idoti inu ara ti idoti ba si wa ninu agbo ara ko so ogun ta le lo ti o sise ninu agbo ara afi ki idoti yen o kuro nbe gege bi apere igba ta ba ko le nisin awa fe ko sibe nje a ni gba a to ko aga sibe a to ko be sibe pe yen o ba fo idoti inu aisan mi ta fe toju o tun le buwo ju ti tele lo ninu egberun marun ni marathon flusher capsule yi wa capsule ni nkan to wo to lo woro to si dun ohun la fi lo laarin iseju marun si mewa yo ma ko ido ti yen jade ninu agbo ara bakan naa marathon extra bitter a pada soro nipa re seri marathon extra bitter si o da pupo debi pe o ye keyen ni nile lati le ma fi deni awon arun o to di pe arun yoo di ohun ti yoo ma gbe yen kaakiri ile iwosan kan bo si ile iwosan keji ohun ni egbogi ibile to jasi pe a fe fi ropo n tawon iya wa ma n ni nile laye atijo ti nkan ba ti se yen traditional first aid e sare fun ni oogun yen mu bi oogun le tutu ni bi apo ojebo ni ohun la fe fi ropo e tori pe opolopo ohun ta n je o wa lara ohun to ba wa ni ode oni marathon extra bitazi o wa ninu egbogi ibile leyi ti eyan gba ninu egberun marun marathon extra bitazi bakan naa n ta ba lo pelu e ohun ni o determine ti o sise fun ninu ago ara baba fun yin si yo ma se fawon to ba ni eje ruru tabi won ori orun sun dada baba fi yo si yo ma se fawon to ba ni iba baba fi yo ati oro nbo si ozo wo yo ma se fawon to ba ni iba typhoid ta ba fi ozo wo si ta fi yo si yo ma se fawon to ba ni ato si tabi arun ibalopo tabi eni to ja si pe ti ela re ba fe wa ara le keje a ma mo omi asi ma dudu omi asi ma run ati be en ta ba lo pelu marathon extra bitter ni o determine ise ti o se ninu ago ara wa bakan naa ta ba gba tan a tun wa lanfani lati ri awon akose mose wa
3: ti won mu se ayewo fun yan ninu agbarun marun na ni o ti won se ayewo fun yan to ba wa se ayewo yi fun yan tan ohun ni o de tan ni ogun ti ara ile se wa ti won ba wa ni kara ogun yi o ba ni kara e je ka gbonju lati ra bi pe bi o se bi eto osu ilera yi se nlo lowo be na ni 25% discount o wa ni
4: ida kan na da
3: merin o wa nbe eyan ra ogun yen ni ida ida meta instead you at fi ida kan sile ki se pe boya eh iba se se yi oluwa lara tabi yo je di ondigun a fe ka won eyan mo egbogi ibile ile ise wa ni ohun ni a fi se be aso agba ladura pe bi on to nbo mi ma le ro pe ati raro gbogbo eni ti adua re o ba gba awon ni won mo na odo wa awa ni number 6A egbele kan e na tun so number 6A babs ladipo street abo road ni abule egba gbogbo bi kibi ta ba tin bo sagba lati nbo ni abati ola tin bo ni anbo lati fo ni anbo lati osodiri ta ba ti de abo road ta bere rap oil ile epo rap awa toro bani soro 080 6090 9516 egbele kan si 080 6090 9516 won ti lero pon to nse be ko ni lo mo olotu ni o lo o tori awon gbogi ibile wa awon nje mi nbe to ja si pe ohun ni o sise fe lo mi lati le mu esan ara re kuro nibe elomi o lanfani ati je onje yi gbogbo ibile wa lati fi awon nje kan sinu e ti o ma ja si wi pe bi e ba tin lo ogun e yo ma lo onje yen na mo lati ja si pe e ti be belago ara re yo kuro ni ibe gbogbo aladura pe e to gbogun ninu esan ati ti o gbogun ara temi ti oni fi se edugbe e o bi ba se pe ojo akoko wa o to nka e baba ni a fun won la odidi wakati kan ma bi sara yi lo e o to do ju be so be je ki sara do joja e ka lo won ti won ni fun wa nbe baba de a tu te waju ninu alaye oro eleyi ti won ti fun wa

Sunday, office, 6A, Street, and the road, 0060-90-9516.

èròyàwá wo bẹ́ẹ̀ ni irú ohun èwo là á tún kọ sí gbẹ̀dọ̀ nínú èròyàwá wo èròyà náà bọ̀ ẹwà wòre èròyà náà bọ̀ ẹwà wadò èròyà náà bọ̀ ẹwà gba ìwà ìnípẹ̀kọ́ lọ́dọ̀ tiwa rsk the rock bẹ́ẹ̀ ni rsk the rock venture ní nọmba 9 ajésà fair close kánsù power line road ìdílé lagos ibẹ̀ láti rí dábí ọdún táwà ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbọ́ ìtẹ̀ ìjọba làwa fi ń ṣòro aráyé lóore ìfitọ́ kádúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí ń sọ tegbétegbè ìbílẹ̀ dì tẹ́wọ́gbà egbògbò aráyé rsk the rock ẹ̀mí dọ́lárì ní láyéláyé pẹ̀lú iwájú iwájú báyìí lọ́pá ìbìtì wó sí ibi tí wọ́n rí ládé yìí o ibi tó jáde ti kúrò lórí nǹkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ méje ẹgbẹ́ pátá ọ̀rọ̀ ló wà níbẹ̀ ló fi tán fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tá a gbọ́ ìtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣe é gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bíi ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ àwòdòrókú ẹgbẹ́ ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kanṣu lọ. Ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àrùn ojú tó lè sọnù di ta ń wọlé gbogbo ẹni bá dárin lójú àáfin gbárí èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ rsk the rock venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08 02 94 8 16 64 22 07 04 8 86 64 22 07 04 8 86 64 22 tójẹ́ kò ṣe é nínú fún gbogbo ọkùnrin pátá mo pè ní àtẹ̀kanlẹ̀ gbogbo bẹ́ẹ̀ni ẹ ti gbé mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbogbo gbọ́n ní fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé èdè òní ti yàtọ̀ síta yé ẹjọ́ sí láyé àwọn baba ńlá wa àwọn kì í jẹ̀jẹ́ kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í ní mo kú mo oúnjẹ òòjọ́ mi tiwọn ewébẹ̀ òòjọ́ mi ẹ̀rìn ìgbọ́ tó sásẹ́nu ẹ̀bìtì tàbí tí gbórógbó kódà títí bí orí omi odò tàbí tí ìgbìlẹ̀ ohun gbogbo tẹ̀gbọ́niláyé àwọn baba ńlá wa. Yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgbọ̀nrin tí wọ́n láti gbàdégbà ọ̀tọ̀ la gbọ́ ìdájí ọ̀tọ̀ la gbọ́ ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá èyí ló mú wọn náà bù lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi ta ló dorí kodòdó lọ́jọ́ òní ọdún ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbàgbàgbàn kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọ ní dákúrẹ́ tẹ̀nígbà kankan torí pé ilé àti gbòògbé ọ̀pọ̀ ọdún lónìí ó sì lóòdì o ó ní nílò tẹ́lẹ̀ kì í fi ń lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tírí rárá ilé àti gbòògbé ọdún lónìí gbogbo òjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá àbejì gbogbo òmùkúmù àkókò yìí ló lè ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àtẹ̀gbò ìbílẹ̀ ṣe nílẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn bàbá ńlá wa. Ó wà lórí igbá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbogbo kò sígbà tá a lè mú
nígbàkúgbà tí wọ́n bá dérí orí pápá ká lè fa kọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú àbò kò sì rí rárá owó rẹ̀ ò fani lápòyà pọ̀ọ́pọ̀ ni owó ẹ̀mí àtàkèrè ìyọ́dù ni ẹni ìfà òtọ́ sí ní ìpínlẹ̀ àràánú ẹni tí ọ̀bá wọn débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ àtẹ̀kánlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ bó bá di tọ ọ̀pọ̀ ènìyàn ó gbè gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ni wá ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún kíkó oògùn ẹ̀jẹ̀ wo làpálàpá ẹ gbìyànjú ẹ̀ wò lónìí tẹ̀ ẹ̀ lè jalè ńlọ torí pé òpùrọ̀ ènìyàn ní pẹ́lẹ́rìí òru wà ní jìnnàjìnnà ṣé ẹ rántí pé kókó leegun ní ṣé ẹ gbàgbé pé ṣòkò leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni ìyẹ̀ ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní rsk the rock venture egbògi kejì ni wọ́n pè ní terminate prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti ìbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn fi ń wo ṣùgbọ́n tó bá dàgbà tán bó ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé nǹkan wa ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni nídó lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán ń wú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé wọ́n ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀méje láàrin ìlú kílọ̀ ohun tó mú àkíyèsí ìlera ṣe pàtàkì bí tó bá ń dú ènìyàn níbi kọjá bó ṣe yọ débi pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó dé léètọ̀ àkíyèsí ṣe pàtàkì bí tó ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwọn fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ̀mọ ìmánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é bá wí kò ṣe é wòsàn ẹ ṣàmọ́ kìnnìlẹ̀ ẹ̀mọ kìnnìlẹ̀ títí dọjọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹbọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàkà yìí pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀ gbogbo àlàyé nínú rẹ̀ ó ti wà ní ipá ní ẹ̀ egbògi ìsítọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà àlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtàn ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jóni fàìfàì bí ata kò bójú mu kéèyàn ó tàn tán kí tàn tó máa rí sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kí tàn ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata kò bójú mu kí tàn ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtàn ò gbọdọ̀ ní jáde ṣeréṣeré kọ́mọ ẹ̀dáwọ́ dúró ó gbọ́dọ̀ ní ẹ̀dá ìyá ni ìtàn ò gbọdọ̀ ní kílọ̀ ọkọ̀ tìbí omi tàbí ọlọ́rìn gbòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọdọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọ̀sán àti funfun mímu ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ẹ ń bọ̀ lókè ẹ ń bọ̀ lódò àwọn làádẹ́ẹ́dẹ́ ẹ tètè yẹn terminate prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ ṣẹ́ẹ̀wò kẹ ẹ̀mí jamu nírọ́ ẹ ní gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ náà wà ní jìnnàjìnnàjìnnà rsk the rock venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 àjẹsà fẹ́ close council power line road ìdírò lagos ẹ ọ̀ bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ ní pè mí sí ni 0802-948-1838 bẹ́ẹ̀ kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 egbògi kẹta tí ń jáde ilé iṣẹ́ ara yìí ni kata glanco èyí wà fún àbójú ọwọ́ gbogbo kọ̀nùkọ̀nù tó lè sọ ní di ta ń wọlé
tàbí kó gbogbo ọ̀sán lọ́wọ́ ẹni àwọn ìdákùnrin sọ wá sóòkun ayé ẹkúkú mọ̀ pé ojú lọ ba ara ojú lẹ̀ṣọ́ ara gbogbo bá rí léde ní fáàrí pé èyí ló fi jẹ́ pé ẹ ń bọ̀ lókè ẹ ń bọ̀ lódò àfi ká tètè dé àrùn dé àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́ ojú ọ̀gbọ́dọ̀ mú bímọ pèpèpè nígbà kankan wọ́n bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ mú ṣomi yàrá yòlò ní gbogbo ìgbà tí wọ́n bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ mú ronú gbórógbó tó bá wọnú tàbí awo oòrùn tó bá ń rí bẹ́ẹ̀ àbójútó ṣe pàtàkì o ojú ọ̀gbọ́dọ̀ mú ṣe pé ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ àbójútó ojú tó ṣàdédé lẹ̀pọ̀ bá a bá jí lójú oorun àbójútó ló ń béèrè ìlànà nílò kataglanco náà wà nínú páálí rẹ̀ bá a bá ti sàá gẹ́gẹ́ bí olú oògùn dandan ìkóso dídùn fún un onígbàgbé kataglanco àbójútó wà fún lọ́wọ́ àwọn ìbàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí ń gbòjú lọ́wọ́ ẹni àlàyé onílò rẹ̀ wà nínú páálí rẹ̀ kò sì yọ nìkan kan sílẹ̀ tọmọdé tàgbà tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtòmọdán ló wà fún ẹnu ọ̀run ti pé ọ̀pọ̀lọpọ̀ wà láńwò tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awọ ojú ẹlòmíì olùbànilójújọ́ kò tọ̀nà láti sún tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé ní irú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí a ní ipa búburú ipa òdì lórí ojú wa èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ kataglanco ẹ̀mí gbàgbé òpòrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ ní orílẹ̀ ní gbogbo ọjà wíwà lórí àtẹ ẹsìn láǹfààní àti ràwọn tààrà tàjáde nínú iṣẹ́ wọn rsk the rock venture ní nọmba 9 ajíṣàfẹ́ close council power line road ìdínú lagos alákọ̀ọ́kọ́ ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bí nǹkan agbára ọmọkùnrin bá kẹ́rẹ́ ju ọjọ́ orí ẹ̀ lọ kò sí wàhálà bó ṣe dá sí bó ṣe dá kọ́lẹ̀ ojú ra ni arábìnrin kú àbíṣe ẹ̀kan sùn lọ ẹ lọ fọkàn balẹ̀ èkejì ní terminate prostate àpọ̀jù ìtọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹjọ láàrin ìlú ìkọ̀ ìta ní ìdíbí omi ata ó ń ṣe ni mọ́ọ̀tọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkàn balẹ̀ ìkẹta ní kataglanco aláàbò ojú ìlú tí ń ṣòjòjò tó fẹ́ reléde ní ẹ̀rọ mọ́kàn balẹ̀ láǹfààní àti pé iléeṣẹ́ rsk the rock venture sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 08029481838 08029481838 tàbí 0704886 6422 0704886 6422 pẹ̀lú alágbàtà lákèjádò ilẹ̀ nàìjíríà bẹ́ ẹ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08029481838 tàbí 0704886 6422 ẹ̀yin yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ò ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ rsk the rock ló ń kí ń kún àlàáfíà ara bí.

0: àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yàn mọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní ajá ìwòyí lómeoro ìwòyí lé látàjábálá inú ajá ni mọ̀ gbéjẹra sí inú gbígbé ajá ní májá wọ̀gbẹ́ ẹ̀dọ̀ òfùfù ajá ní májá wọ̀gbẹ́ tájábátọ̀ bálẹ̀ èdè ẹ̀ fún inú ajá lẹ́yọ̀ tán kòrògòdò inú bíbí ò ní bí wa.
1: ẹ̀ka alẹ́ mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà mo kí wa tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí wa tológun tológun omi tún mi ṣe ń lè tò ètò ni omi tún mi ṣe adúpẹ́ o adúpẹ́ o mo kí wa lórúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá nílé iṣẹ́ rédíò yìí bond 92.9 FM tọ́kalẹ̀ sí number 1 Adékúnlé Fájì Road Ìkẹjà GRA nílùú Èkó ń bí. Mo ń kí wa lórúkọ gbogbo ikọ̀ ètò omi tún mi ṣe bẹ̀rẹ̀ látòrí Mayowa Adédèmbò Ghana Boy lórúkọ Títílayọ̀ Elúdiní ẹni ìtàn Adédoyin àbíkẹ́ Akéwì àbíkẹ́ Oníbàtá lórúkọ Abọ́lánlé Ọlámìkan ìyá gómìnà àjọǹbẹ̀lẹ̀ agbára lálẹ́ yìí ọ̀tún bá bá a sọ̀rọ̀ bẹ́wàjì Adékúnlé lórúkọ tèmi onígbọ̀wọ́ ló lètò ètò ló lonígbọ̀wọ́ ìyá wa yèyí ọ̀sun àsùnkẹ́ fágbèmí ti fàṣẹ tí gbogbo ayé mọ̀ sí yèyí omi tún mi ṣe àwọn ọlọ́run ọba Elédùmarè gbé kalẹ̀ sí orí bólà ògbólóńtó níkòròdú orí bólà ẹgbọ́ o ìyá ọ̀sun póríṣiríṣi o àwọn kan lè máa ṣẹ́wọ́ sí yín ní ògbólóńtó pé kí lẹ ń wá kí lẹ fẹ ẹ sọ fún wa pé ọ̀dọ̀ yèyí ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe tó wà lórí bólà lẹ ń lọ ẹ má jẹ wọn tàn yín jẹ o ẹrọ ìbánisọ̀rọ̀ tẹ lè fi bá ìyá ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe sọ̀rọ̀ ẹ mú bá rọ àtiwé ká ẹ kọ́ 08037149130 ẹ gbọ́ dáadáa 08037149130 èyí ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe tọkùnrin bá gbé ẹfọkànyín balẹ̀ mánéjà àwọn ni ẹ pè wọ́n wọ́n dà yín lóhùn tó bá ti jẹ́ ti ọ̀nà ìṣẹ̀ṣe.

tó wọn ní ìdáǹda bíríbírí ìdáǹda bíríbírí òkúta bíríbírí awo inú omi ìràwé mìnì jọ̀jọ̀ awo wọn lálẹ́ odò ẹ̀ka alẹ́ akíwa tẹ̀ṣọ́ akíwa tológun tológun ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì ti ń fẹ́ dé àkànṣe ètò omi tún mi ṣe mo tún ti láǹfààní láti gbé ìyá wa yèyé ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tún mi ṣe wá sórí afẹ́fẹ́ ìyá wa nlé agbára lálẹ́ yìí ọdún 2026 ọ̀n tán lọ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe wà nlé agbára nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ bèèrè kí wọ́n dá kọ wọn kẹ́ lè mọ̀ pé wọ́n ràn yàn wá a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ogun ti ń jà wá lórílẹ̀-èdè lọ́wọ́ yìí àdojúkọ tá ń dojúkọ níta àti nílé lójúkorojú àti nínú ẹ̀mí ṣé oníkálukú mọ orírun rẹ̀ tó ti wá ìyá èèyàn lè wá fọ́kọ lẹ́kọ̀ọ́ níbo lórírun ìyá rẹ̀ bàbá èèyàn lè wá látọ̀nà tó jìn níbo níbẹ̀ tó o délùú yín rí sọ ọmọ tí wọ́n ń bọ̀ ńbẹ̀ orírun á sọ̀rọ̀ pa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé níbo lo dé dúró ọdún 2026 níbo lo dé dúró kí ni tó o ti ṣe

0: ni tokan ni gogangan ni sport location bi to wa bayi nkan meje ta so niyan o sugbon enu ni kan ni won tin gbo pon enu lo fa ni won tin gbo mota eyo osun asunke omo fagbe ni ifase won wa nle agbara lale mama kawon yan le mo pe yin le wa nle agbara ke ran yan wa e ba nda po yin lekun rere keke omo Nigeria
1: oruko mi ni yeye osun omi tun mi se ti fase omo fasipo mo tun je ifagbe mi
0: awon aye ti ri won ti gbo won mo ohun yen o tuntun leti won ti ngbo ke so odun mewa odun me gogun seyin mama kini te ni fa omo Nigeria e ja be lati bi orirun orirun bi toni kaluku ti se wa
1: patati ta mo ni fa omo Nigeria ni pe eje ka mo rirun ta ti se wa o pe eyin oni ja wa
0: ase wa
1: elomi o nji ya baba re elomi o nji ya ya re
0: lai moye iran
1: sugbon ta ba bere kini won bond ile yan ni won ibon kankan di ile awon kesi megejo to de nkankan ni won bond ile kaluko eja gba ka gbe yewo idamu iforo koni wonu igbesi aye wa
0: ase ilumare
1: emi o ba obo esin kankan o gbogbo esin mejeji tin be laye esin to da ni esin tura ni sugbon wo orirun re bi to ti bere o si gbe igbese ko wo orirun re pataki jo leyin orirun ko wo nti oleda re ba gba ko mo fun lore kore
0: lori nto nla koja
1: lori nto nla koja ko le ba saseye ai lowo lowo ah te ba jori re lodo enikan
0: o gba pero
1: ori buruku ni lodo elomi ai ri se papa ti mo fe so ni ale ni pe elomi lati oko to fe ni soro ti deba
0: toro siyan
1: sori ko siyan elomi latara yawo to fe
0: ni soro ti deba bere ko bere
1: wo o bere won la mo bere ona ka to to ni opolopo bere ori sirisi olosun wa laye mi take ni kankan tore mi ni mo kere ju laarin gbogbo olosun sugbon to ba dodo mi to ba ni adamu fun oni kankan ko ri bo se ye ko ri ma se tun wa gbe fa kale ma tun wa bere ki lori run re gangan
0: bolo tin bo
1: ni bolo tin bo
0: boni baba aya re tin bo
1: ni boni baba aya re tin bo ni boni ya re gangan tin bo wa ma gbe lo mi ti o lo tun wa lo gbe foko lati be won o ti tira lori ti gbogbo soro ma de iko si soro ti o si solution ko si soro ti o si
0: ona abayo
1: ona abayo eje ka wo ona abayo si gbese aye wo e ma ja ma ba aye odun itun tin pari lo e ma je ka ma ba yi lo be
0: ko si mo so pe na lai na lai
1: ko ma so pe na lai na true wa o ododo wa to ba wa le kan to ba ti ri yi pada mo fe ko tun pada wa tori pe kan ki ogun jo o eka kogun wonu aye eyan ke si se posu kan logun mo wonu aye eyan eje ka duro gbengbengbe pe ibi to ba de pe ogun isi ma kuro
0: eyan o si yera re wo
1: ko si yera re wo egun ni an bo le re ni mo yi pe tori pe mo ti de lesin kan mi o le bo egun se won ni ko ru egun lo ja ni abi ko obokoro lo le ba ko le ba lojutu
0: o so fun ni to fe
1: ko fori re ni to fe elomi le pe ejo aran lo hun fe to je pe adun ni kan ati oyin lori re ma gba tọ́nà sì là fún tí ọmọ rí bá ti ṣe tí ọmọ rọ́nà gbégbà
0: tí ò ní tọrọ jẹ
1: tí ò sì ní tọrọ jẹ àìríṣẹ kèé se nǹkan gidi o ẹ jẹ́ ká jáde ká wo tọ́lẹ̀dá wa bá gbà ẹ jẹ́ ká jáde ká wo orírun wa ẹ jẹ́ ká jáde ká mọrú ọmọ táwa gangan bá jẹ ẹ jẹ́ ká jáde ká mọrú ìyàwó tá a gbé sílé ẹ jẹ́ ká jáde ká mọrú ọkọ tá ń bẹ nínú ilé rẹ.
0: Ẹ jẹ́ ń bèrè báyìí ìyá wa fanfani ta ni lati ri yin ba soro lale e je ma bere ni soki iya wa elegbe be yan ba fe yawo ti won ba ni omo elegbe ni se ka ko ni
1: e le ko yawo to ba je omo elegbe tori awon kan so lori kini inu opolopo dun won ni ko so omo elegbe wa to ba fo omo elegbe omo bi won se tu ni obo egbe re fun omo bi won se tu
0: ko le ri ti e se lara re
1: ko le ri ti e se elomi to je pe ai ọlọrun ko wo mo rara to ba fọ mo elegbe to ntu mo elegbe yen o mo bi o se ma sadura fun laaro
0: ti o mo rowo mu
1: ti o fi mo rowo mu opolopo okunrin to gbon a mo wa yi pe mi a mo wa sodo temi pe mi le mu yawo mi wa sugbon ọlọrun elegbe ni a si ba tu a ba be gbogbo ona re o si si a mo so fe lomi pe o ya ro gede lo le ìyàwó ò rí ọjẹ tó bá ti gbà lọ́rọ̀ tó bá ti jẹ́ àsìrí ọmọ ẹlẹ́gbẹ́ ni mo tún yẹn tó sì yẹ kí.
0: ìyá wa ẹjẹ́ tún bèrè báyìí lọ́wọ́ yín pé nípa orí bíbọ ẹlòmíì rò pé tóun bá ti dàgbà kọjá 40-50 òun ò nílò láti bọ̀rí mọ́ ṣé orí bíbọ lọ́jọ́ orí nínú.
1: orí bíbọ lọ́jọ́ orí nínú o ti wà ní 18-20 máa bọ́rí ẹ kò lè bà rí nǹkan rí mú wọn fẹ́ gbàwé ìlú òyìnbó ni wọ́n ní kò sọ́nà bọ́rí ẹ wọ́n á fi lé ọ lọ́wọ́ ó sì ti wà ń bẹ̀ ni ìwọ̀nrán rẹ ni o fọ́n níwèé ìwọ jẹ́ àgbọ̀ bórí bíbọ ló bá tọ́ sí
0: o ti pẹ́ǹlú òyìnbó
1: bẹ́ẹ̀ ni èyí ọmọ pé orí èèyàn bọ ẹni tó bá ní èèyàn epo orí bọ irọ́ ni ọ̀rọ̀ fọ́wọ́ ẹnu òsì ń bẹ̀ á gborúkọ ọ̀yà á gborúkọ bàbá á sì perí rẹ̀ bọ́lá gokun òru ní gbogbo ọ̀nà ọ̀rọ̀ sì ti
0: ibi kọ̀bá wà ń kánádà
1: kọ̀bá wà ń bi kíbi
0: ẹ lè bá bọ́ nílẹ̀
1: yìí a lè bá bọ́ tọ́rọ̀ rẹ̀ bá jẹ mótùtù èmi a máa báyàn bọ tí tó máa ṣe fídíò ọyá máa ṣàdúrà
0: ìyá wa
1: bọ́ bá jẹ mótùtù á tún bá gbé.
0: àwọn ìrìn àjò kan wà tẹ́ rìn nínú ọdún yìí tẹ́ lọ sáwọn ìlú òyìnbó kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tẹ́ lọ bọrí fáwọn èèyàn pẹ̀lú tẹ́ sọ yìí ẹjẹ́ ń bèrè lọ́wọ́ yín báyìí ẹlòmí ti wà ní kánádà ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún tí ò ríwèé ìgbélú gbà tí wọ́n wá ní pé orí bíbọ ní dáadúró tí ó sì bọrí tí green tí ìwé yẹn sì jáde ìyá àṣírí wo lọ́wọ́ à ń bẹ́ẹ̀ ṣé orírun náà ni
1: tí
0: wọ́n tún tẹ̀lé dé kánádà ni.
1: kò síbi wọn ò lè báyàn lọ.
0: ah
1: kò síbi tí wọn ò lè báyàn lọ.
0: láì ra tíkẹ́ẹ̀tì wọ́n tún tẹ̀lé yẹn wọ pléènì.
1: àwọn ò ní ìdí owó tíkẹ́ẹ̀tì gbogbo olùtẹ́ni mo lọ yẹn mo lè mọ̀ pariwo a lọ bọ̀ rí bẹ̀ a lọ sin nǹkan oríṣiríṣi bẹ̀ tọ́jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ti rí ìgbà ọ̀nà ti là fọ́kálukú wọ́n wá jókòó sínú ilé ọ̀dà sọ́bọ̀ orí oníkò sí nǹkan kan àmẹ́wàá ń bẹ.
0: ìyá wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bí yín bá sọ̀rọ̀ ẹ bá ń pè.
1: nọ́mbà mi ni 08037149130.
0: ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí
1: 08038
0: 371 ẹ wá wo ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ní ìsìn báyìí ẹ rọrùn láti rí pàápàá jùlọ lọ́jọ́ ajé ọjọ́ Monday ẹ kì í dálejò lóhùn rárá ṣùgbọ́n gbogbo ọjọ́ tó kù lẹ fi mọ́ ń dálejò lóhùn ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ owó ẹ̀sẹ̀ ọjọ́ àánú lẹ mọ́ ń ṣọ̀ṣẹ̀ rẹ̀ látàgò mọ́kànlá táwọn èèyàn máa ń wá sí orí ebola lọ́gbọ̀lọ́ńtò lọ́dọ̀ yẹ̀yẹ́ ọ̀sùn àsùnkẹ́ omi tún mi ṣe bí mo ti ń sọ yìí bẹ́ẹ̀ lórí torí pé ọjọ́ Monday yẹn ẹ fi faralélẹ̀ láti fi jìra túnra mú ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun Tuesday títí di ọjọ́ Sunday lẹ fi ń dálejò lóhùn ọjọ́ Wednesday yẹn ṣé tọ́pọ̀lọ́ táwọn èèyàn bá rí yín tọ́pọ̀lọpọ̀ bá wá pẹ̀lú àwọn tí ọ̀rá ààyè àwọn olóṣèlú ńláńlá yẹn ṣé wọn ò láǹfààní àti rí yín.
1: a máa ń dá wọn lóhùn gbogbo ẹni tó bá wá wọn èzì kó tètè wà láàárọ torí èrò máa ń pọ a máa dá wọn lóhùn gbogbo wọn tó bá sì mọ pé ọmọ omi ní ọlẹgbẹ ni ọ dídé kọ ọmọ bọjọ ọwọ èzè kájọ gbọsẹ ká bọ gbogbo àwọn òrìṣà ó rí pé gbogbo òde ara rẹ wọn máa tù.
0: ẹ tá a bá wá ní ká wò ó àwọn kan wà náà o tó jẹ pé wọn máa ń gẹgùn tí wọn sọ pé kí wọn lọ kọsẹ ọsùn kí wọn lọ kọsẹ ìjókòó ṣe é láǹfààní àti kó àwọn èèyàn sẹyìn.
1: èrò tiẹ̀ ti pọ̀ rẹpẹtẹ àǹfààní wà láti kọ́ yẹn.
0: tí wọn bá fẹ́ kọ tí wọn fẹ́ mọ̀ npa rẹ̀.
1: tí wọn fẹ́ mọ̀ npa rẹ̀ máa kọ́ wọn látòkèdè lẹ̀ tí wọ́n ti mọ̀.
0: ẹ já ṣe báyìí tí wọ́n bá ń bọ̀ kí ni kí wọ́n mú lọ́wọ́.
1: ọ̀rọ̀ ti ṣe kíkọ́ ìgbà tí wọ́n bá dé la máa mọ̀.
0: ẹ̀yin ò bẹ́ẹ̀ bá fẹ́ yàyẹ̀wò tó fẹ́ jọ́sìn.
1: tó bá fẹ́ jọ́sìn mú àmúsìnàpù kan dání.
0: bẹ́ẹ̀ bá wá ń bọ̀ tó fẹ́ padà sílùú òyìnbó tó sì fẹ́ gbàwé ìgbélú àbọ̀ fẹ́ wọ́nà àbáyọ àti rọmọ bí àti rí bísà gbà kí ni kọ́ máa wá mú bọ̀ lọ́dọ̀ yín. àwọn téèyàn lè ṣe téèyàn lè wẹ̀ kó tó kù lọ́dọ̀ yín ṣé gbogbo ẹ̀ náà lọ́wà.
1: gbogbo ẹ̀ lọ́wà tó bá bọ̀ mọ́mọ́wọ́ lásán dání. kẹ́tì ọmọ bàbá àwọn tí ń pè ọwọ́ wọn ò dákẹ́ ṣùgbọ́n mi tó bá fowó díẹ̀ sí pé dìpọ́sìtì àwọn ń béèrè ibi àwọn nǹkan wọn bá wà ní ṣúra ibi ìṣúra wọn bá wà lọ́kàn wa máa ń wà tó bá ti dìpọ́sìtì wò ní sọ pé kọ́ ọmọ wà mọ́ ìyẹn la fi mọ́ ń gba dìpọ́sìtì compulsory ni lọ́dọ̀ wa kò dìpọ́sìtì.
0: ó mú nǹkan kan lọ́wọ́
1: bó
0: ti mọ ní ọmọ ìyá wa bó o lẹ ṣe ń mẹ́ńtẹ́ẹ̀nì mójútó orúkọ yìí láti ọdún ọgbọ̀n ọdún tí ò bàjẹ́ bó o lẹ ṣe ń mójútó orúkọ yìí ẹ jẹ́ ká mọ̀ díẹ̀ bẹ́ẹ̀ àṣírí wo lọ́wọ́ à ń bẹ́ẹ̀.
1: àṣírí tó wà ní pé gbangba lèmi tí máa ń dàyàn lóhùn èmi ò sì ní nǹkan kan ju pé kí n kó fún mi lówó kí n fún ọ níṣẹ kó o lọ wẹ. bó o bá wá dọ̀ mi wà kọ́kọ́ gba káàdì o wà á gba káàdì 2000 wà á wo sẹ́ni 2000 ká tó mọ
0: bẹ́ẹ̀ ṣé pé 2000 ni
1: bẹẹni ko
2: ju 5000 egberun marun ni
1: 2000
2: ni won fi gba card
1: bẹẹni
2: card yen wa fun pe won ko won ko bi ti won ti wa ati phone number won ko le sori card yen se pe 2000 egberun meji ni
1: gbogbo ebi lo si le lo
2: o ko yen ti to bi po ju 2000 lo oda iya wa e ba pe number yen lekan si
1: ah lekeji kin to pe number omi tin tu awon yen sile lomi ra mewa elomi ra marun elomi ra dosin nikan
2: iyen omi tu sile
1: yen omi tu sile yen
2: se o si wa ni o wa ni omi tun mi se tefu
1: o wa be omi to ti laju eyan
2: ah iya e je ka ma je ma tu gbogbo e baun tori awon ti won gbo wa pe kan ma la n soro awon la fefe omi tu sile yen ti sise to po repete e si wa ta lowo to po se ti won ba de na ni won mo ra
1: be ni
2: oda e pe number ti won le fi riyin ba soro
1: number mi ni 080 371 4 9 1 3 0
2: eya mi lekan
1: number ni 080 371 4 9 1 3 0
2: number keji manager e ba pe number
1: se ba pe mi tokunrin ba gbe
2: yo manager won ni o e ma so pe ja sibo mi o ke so do fo wa na e o manager won ni o gbe o te ba pe so ti ye bayi omo won ni o awon na ni manager won e ba pe number keji
3: 090 72
2: and you
3: 84
2: and you
3: 34
2: and you
3: 84
2: eya mi lekan si
3: 090 72 34 84 34
2: eyan mo Nigeria ti ro ba lo logun odun ojo kan soso bayi lo to ba e tin gbo polowo e tin gbo radio lati daji lati gba le ti mo e si ti gbo orisirisi to nkaruko ti so nbe sugbon o en to ba loruko re ko ni foriki ti oda ko fi baje o loro yeye osun asunke ti fase ifagbemi omi tun mi se ibikibi te ba nba bo koda ko je lati kutonu e ma bo ni korodu e bere pe ogolo nto le nlo e bi won eni odo yeye omi tun mi se lori ibola nle nlo ti an ba tin mu yin ya wole gan leyin na o ti mo ra won eyan ti an lo ketiketi ti won lo sibe e kan si won 080 371 4 9 1 3 0 080 371 4 9 1 3 0 awon kan lo isirisi la le ma so tan lori afefe tin da opolopo laamu awon ro pa ro se romo la pa romo lese in sagbalagba in somo kekere to le bo npe ni stroke e bo awon kan mi wa ti ki se pe aye fi se eyan o to je pe egbogi agbo lo nilo ewe atebo lo nilo e kan si yosun asunke omi tun mi se e je ki ma fe leyi ka ma fi se lo fun ta leyi otun ba be wa ji adekunle loruko temi loruko gba won ta jo se to ta leyi mo fin ki wa pe e ku kale ore lasun

وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وأصحابه وعلى كل مدى بدعوته وسند سنته واهتدى بهدي إلى يوم الدين ما بعد أقف ولا باب الله ọba ti ọpẹ to ọba ti ọpẹ yẹ ọba olùsẹdọ ọba aláàánú ọba alágbára ọba alákòóso mímọ fún ọlọrun ọba náà púpọ ní púpọ ọlọrun ọba náà ọlọba tó ní sánmà àtìlẹ mẹgbónú sánmà àtìlẹ táwọn èèyàn náà jẹ kan náà ẹdá ọlọrun àwa tó ń fi àsìkò yìí tọrọ ìkẹ ike fún anábì wa muhammad sallallahu alaihi wasallam a ní gbogbo àwọn anábì ọlọrun tí wọ́n jí sọ́lọ́sọ́ ọjọ́ ànábì gbogbo àwọn sàábé tí wọ́n bá ànábì lù gbọ́ ọlọ́mbà ní ìyọnu súnmọ́ látòrí wọn ìyọnu ọlọ́njọ́ kó dórí àwọn akọ́dọ́ àwọn ọ̀rọ̀mọdọ́mọ wa a tó ń fi àsìkò yìí kí táǹkìrà wa pé akáàbọ̀ sí di ètò yẹn ètò wa physical to nurse production of the soul ìsẹ́ àfọ̀mọ́ ẹ̀mí tó máa ń wáyé ní àyọjọ́ ọjọ́ òní ilé dé àsìkò yìí ní ààyè yìí ọlọ́ọ̀bá tó ní a máa bẹ́lẹ́bẹ́lẹ́ àìlé ní ó fa ti a fẹ́ sọ láǹfààní kàbáyé sọ̀rọ̀ ó bẹ́ẹ̀ náà tẹ fẹ́ gbọ́ láǹfààní kí ẹ gbọ́rọ̀ wa ládàá kí a sọ̀rọ̀ ọlọ́run ládàá kí a gbọ́rọ̀ ọlọ́run àtàwà tá à ń sọ ẹ̀ńtẹ́ ń gbọ́ ọlọ́run nídùn àládàá náà ọlọ́ọ̀bá ọlọ́à ló wá fa láǹfààní tèní kọ́dọ̀ kó gbà ní ìjọsìn wa kó bá ní físíwò sún wọn ṣe rí wa abẹ ọlọ́ọ̀bá náà kọlọmásílẹ ni ó pin ọrọ tá a sọ láyé kọmásílẹ ó pin ọdẹ iná ọgbọ láyé ọlọmọsẹ síbẹ fún wa èrè sí wa mọ yìí pé bí tá a wà òun náà ni ọrọ ńlá ọrọ pàtàkì òun náà ni torí ìkùlẹ àkọrọ ọnà àdìkẹ àmọ gbogbo gbòkègbodò wá nílé ayé máa lọ máa bọ wá nílé ayé olópin òpin náà ni yóò múlùkì yàmà ọjọ́ àjíǹde ọjọ́ ìdúróṣíwájú ọlọ́run wá rojọ́ bó lè sọ lílé ayé àlè yóò múlẹ̀ áàkìrì ọjọ́ kan the last day tó kan gbogbo ọjọ́ aláhàkúbà àṣà àsìkò ńlá ni ìwà ti sọ fún anú àwọn orúkọ tí alukuraani pe ọjọ́ gbẹ̀dàlìkìámà àwọn kan ńláńlá ni ọba yìí náà ló ní àkóso ọjọ́ yìí torí díẹ̀ lọ́wọ́ sí pàtàkì kí a máa wọn nǹkan wọ̀nyí a wá rí wípé gẹ́gẹ́ bí a ti mọ̀ a ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí ajé a máa pàtàkì àlìkí àmọ̀ gangan nínú ìlànà ìròrí ti islam ajé a máa pàpàpà àlìkí àmọ̀ àti ipa rẹ̀ inú ẹ̀mí ọmọnìyàn rere ajé ká máa agbára ọlọ́run láti jí ọmọnìyàn dìde lẹ́yìn ikú ajé a máa kọ́ ọmọnìyàn kọ̀ọ̀kan bá déwájú ọlọ́run òní ọ̀dà àbọ̀ rẹ̀ jẹ́ wájú ọlọ́run òní ọ̀dà ìṣòro sí wájú ọlọ́run a ní sì fi kálukú pẹ̀lú tiẹ̀ ni lẹ́yìn náà àtijọ́ a mọ àwọn ìpele ìsẹ̀mí ọmọnìyàn láti pilẹ̀ tó bẹ́ẹ̀ lórí ìpele àìsí nígbà tọ́mọ ènìyàn tí ì sí àsìkò kan ni wíwá tó pé a ní kí ọmọnìyàn máa bẹ ní bàráàdì bàbá wa ńlá adam tá a sì gbé àdéhùn fọmọnìyàn títí ọmọ ẹ̀dẹ́yàn ọ̀padà bọ́ sínú àpò òbí ìyá tó bí ìpele kan ni ó wá tún di pé a bí ọmọ ẹ̀ sílé ayé ìpele kan ni ọmọnìyàn wá lólé ayé tán ó tún padà sọ́dọ̀ ọlọ́run àgbà ẹ̀mí tó fi ń sayé amúkú lára ìpele kan ni
ibili kan wa ni seminu sare to pe a wa nbe gbere ti a le ke a mo fi de ti pe odun ti kalu ko lo nbi ototo ni ba ba se tete ku si be la asuko ta lo lo se pe si a kan be ni sin da jo nsaye la bi ogbon odun ti a ti ku a ti lo ogbon odun inu semi yen ta ba ku le ni npe ti won ju ti wa lo ta le ka won ba de to pa tin bembe si waju ti wa be la kan ni bembe si waju ti won na be ni go ba ya na lo ta na o tu si waju awon kan ku do wa di pe isemi ali ki amagan wa de ojo wa wijo ojo wa tu gbogbo nto di laye olorun royin pe yo ma tu gbola sara ir gbogbo nkan ta fi n bo ta ro pe kọkọ ni lọjọ ma síta tí o sì gàgá kan jọ náà mà a ọlọrun ọjọ náà sí ni ọjọ ọrọ̀ fún wa o má se ni ọjọ àbámọ burúkú fún wa sí lọjọ ìdùnnú sí ọjọ ayọ sẹkẹsẹkẹ yọ ọlọrun ṣàṣìbẹ fún wa. Gbogbo eléyìí ni ọ̀rọ̀ ti lọlé lórí ṣùgbọ́n gbogbo ibi tí a fẹ́ wò lénìí ona ni igbesi aye pe ile aye wa ta nlo yi alodele awa fe yipo pada afe lugbesi aye mi ti odo sele ona ni nta npe ni alimot iku wa ma bada alimot ati tin bele yin ku ona ni nkan ti afe ye o buwana lari ona baba Allah oba deda bacho oba yi ton ko aleko yun sadu mulik la da ya la koko sele kiji oloba so yi pe tabakalladhi bi yadil muliku wa la kulli shay'in qadir nipa ni buku en to de pe gbogbo ikapa gbogbo nkan gbogbo ọlá tí ẹni ṣe wàhálà kó lè ṣe nǹkan di ọba ìkéde ọba alágbára sí gbogbo nǹkan ni àfi ń tí ọba fẹ́ sí ní oníṣe ẹlẹ́bi kọ́lọ́kàlẹ́ mọ́ tọ̀wọ̀lẹ̀ àyáàta ọba gbogbo náà lọ dá ikú ló ti dá ìsinmi ìyàbùrú wa kún ayọ́kùn asan amala kó ló bá dẹ́yìn wò ta ni sẹ́ẹ̀rẹ́ yọ dá nínú yín wọ́n lọ sí ìzọlẹ̀ gà fúurú ọ̀nà ni ọba tóbi ọba bíi ọba aláforíjì èyí tí ó sì pàtàkì láfẹ́gbà sákèsì náà ayé ayé náà ni pé ẹlẹ́bi kọ́lọ̀kàlẹ̀ mọ́ tọ́wọ́lẹ̀ àyà ọba tó dá ikú tó sì dá ìsẹ̀mí àkèsí àkọ́kọ́ ọ̀nà ni pé ánàlẹ̀ àyà àtà kọ́lẹ̀kùn ó ní pé ìsẹ̀mí ẹ̀dá ni kọ́lẹ̀kùn lọ ẹ̀dá ọlọ́run ni wánàlẹ̀ mọ́tà kọ́lẹ̀kùn ikú náà sì rẹ̀ ẹ̀dá ọlọ́run ni ọlọ́run sì dá ọmọnìyàn lọ́dá ìsẹ̀mí lọ́dá ikú lọ́dá afẹ́rẹ́ lọ́dá omi lọ́dá oòrùn lọ́dá òṣùpá lọ́dá ìràwọ̀ lọ́dá gbogbo tí ń bẹ̀ lánàá kọ́lẹ̀kùn lọ gbogbo a ní ẹ̀dá ọlọ́run wàlúlá ìlú yáde lè àyà àwọn máa ṣàkíyèsí inú ayé anan lọ́dún wàtàlá dákàlè mọ́ta kọ́bílẹ̀ hayat fi àyà tí surat al-mulk al-aya athaniya wọ́n láàrí pé nínú bọ́lá ọba ṣe tú ọ̀rọ̀ yìí bó ṣe lu ọ̀rọ̀ yìí nínú súra inú ayé yìí sọ ikú síwájú sẹ̀mí lẹ́dí kálákálẹ̀ mọ́ta wàláyà ọkọ̀ sọ̀rọ̀ ikú kó tó sọ̀rọ̀ ìsẹ̀mí torí di ilé fàyídà kó nànà àyíṣ yáàbẹ̀ dúnìyà tá a bá ń sẹ̀mí ilé ayé tá a wáyé tá a ń jẹ tá a mú tá a lọ tá a ń bọ̀ kámọ̀ yìí pé kálákò àyà ìsẹ̀mí ẹ̀dá nínú ẹ̀dá ọlọ́run fàyínà nànà àyíṣ kọ́lìkọ́lì mọ́
عندما نغادر هذه الحياة. كما يبي آت السمي بعد السمي لأيي من بابا في لأيي لي آسمي يسمي دان سمي بينام كوني سمي يكو بي يسمي لأيي سمي توجه دولون بينام بابا كونا يسمي كنان لنا ndoka ya doni kwe lilimot kwaninuhu walau alamuhu umbe fuiku ufi amu ufi tolo mbe kale fuiku ati agbaye iku be na ilutu befu yise mi amu ufi yise mi ati agbaye yise mi taba wala yida yise mi ayilo wo ula ufi usi ni agbaye nanu yob ya alami la hayat lini ambe nagbaye semi nadhahabu wanarja anlo ambo nanam wanatekit ansu anji naakulu wanashrab anje amu wanatazawaj Amfe ya u, unatawalad. Ambima, ankujo, ankoli, anramatu, anudukia, idamimbe, olu agbe, nunusibisaye wa, ama iyo, ama areni, idamimbe, olu agbe, banuje, sunubisaye wa, ama banuje, kullu haa haya, dugbesemini, uduni, ukuruni, okani, dugbepata isemini. Arijeni, arijeni, arimuni, arimuni, ilede wani, ilefuma wani, bubwe pada isemene. Isemi ayenu. Kari intafe, kamari intafe, isemi ayenu. Tasi li sinkami. Yudolo mbagbe sifu wala. Mwadoni ndielei. Wa madama til hayat, wali motu khalikani. Ni wajwa zikwe hati ise na hati kwe doloni. Wallah subhanahu wa ta'ala wahda. Olo baka susu inikana wale khaliku. Uloda bubunkana. Uloda semi loda iku. Fakulu shei yati ila hadhi la haya. Bubuntuba wasi la yeyi. Tawasa ye. Ikana kini. Ikana tubini. Huwa minallah. Odolon luti wawu. وكل شيء يذهب عن هذه الحياة بوبون كانت وايتا واري ملايت الله تفايله هو إلى الله سبحانه وتعالى أدولون لولو أدولون بلولو وانت كل شيء من عالم الحياة إلى عالم الموت كين كبكوني أكباية سميتا واي والوسيا أكباية كو هو ما ذكر الله تعالى في كوري سبحانه وتعالى الذي خلق الموت والحياة ولا يري

oko da ko ku kudu da ko isemi woni limadha limadha qaddama Allah subhanahu wa ta'ala limut ala alhayat hadhihi aya woni da ba wuda da fitimiti nara Allah subhanahu wa ta'ala qaddama alimut ala alhayat li sababain asasiyain idimeji pataki lo ba fi kosoro iku kudu soro semi ton don pe anna limuta sabaka alhaya pe ku uswaju semi yele si la ya ta ka banu suratu bakaleka wa kuntum amwatan eri iku ejoku lonko sombe na injo ne pe anna limuta yakunu qabl alhayat iku siwaju semi wana wa min huna fa huwa sabiq alhayat nibi o fere gbangba pe kusiwaju semi leyin na lekeji anu allah wa taala yuridu an yulbitana ila almaut hatta idha tadhakkarna sarana ila alkhair wal amal as-salih inu dolon vita ko kusiwaju semi inu aya idikeji oni pe olon ba le ke ola o nfe ki ku ma pe asi akesi ta ba ti ranti ku kale tete ma serere kosi ni te yan ba sora nle aye yan gbagbe ku to ba si gbagbe ku agbagbe ara wa to ba gbagbe ara wa a asagba ko laye aton bo te yan ba ranti ku ama ku nbe ama ku nbe ama ku nbe a je ki yan ma sare sisere tori pe amojo ta ku ta ba ni ope to ya tabanyo ya tope turi die lo fi tiku saju isemi kale ma ranti tawa ki jila de ma serere esiri gbogbo en ti ma ranti ku koni fi bisi aye rare koni fi bisi aye wole gbogbo se olore no ma sare e yo si ma wu ki ku ka sere ma lowo opolopo awon ti ko ka sere won lowo ko mu ga fe lo na le mo won je olugbagbe ran paku ni ti an ba je olutara mo ni paku yo tiji ma ti la sere to pe nta ni kapale lori to ba ti de ni omo ni o ni kapa kankan lori oro ku to ba ti de ko sima pe kini kan ba mo se lowo kini kan ba mo da wole mi o godo mo yen ju e ko ri be ba ti de o de ko si le lese ju kan ko le de se ju kan o lori die ara nfani e niyan tori gba ni bu ka da si nkan jo ma pe asi isemi be lati wa ngbadun lo ni ni e la wa tan ba yi lo si de adama ki asun kaji kasun kaji kaje kamu kalo kabo tori die la fori pe idini e ti olorun ba le ke ola to bi kale fa be tori je la vin bukata sin ti o ma je amara ti ku ni gbogbo gba iyen ni o je ki amuju to isere wa iyen ni o je ki ama mura le de ku to ni gba ta ba n semi la lagbara ti serere ta ba ti ku tan ko sabara kankan ma alugbise aye wa tan niyen ntoku ni esan oro esan isire o si be lati nu sare tori die ni musun godo ma tarama bi oro ku ni gbogbo gba bi oba to dawa o ti so awon aridaju kan ina awon adaju na ni pe kullu nafsin dha'iqatul maut thumma ilayna turja'un gbogbo emi kookan ni o to kuwo lẹ́yìn náà ọ̀dọ̀ wa lápadà sí ọ̀dọ̀ àwọn ọlọ́run lápadà sí ẹ̀yọ́ mọ́níyà ṣọ́ọ̀tù lankabut aya 57 káàkiri ọmọ yìí pé anàlẹ́ sábà wàlìjẹ̀zẹ́ yakúùnù bàdàlẹ̀ mọ́t ìṣirò àti ẹ̀sán yóò mọ̀ wáyé lẹ́yìn ikú wàyàkúùnù àlẹ́ àmàlẹ́ márùn-ún ìdúnìyà yóò sì máa dúró lórí iṣẹ́ tó mọ̀níyà sí láyé wala yuhasabu al insan
ala mishtara fi dunya illa an takuna hunaka shariatu min Allah tori je kaloma ipe a ni sisiru ise lori nto mo yan ba se afika gbe leri ofin Olorun gbogbo ofin Olorun oni o ma gaide laye ona pe oni ojo ma ma yahilu lahu kinna gbalaye ko si laye wa ma yahrumu ali wa ma yuhramu ali kinna si so pe ogbodo si kinna si le wa fun kinna si le do fun ma yuhalu lahu wa ma yuharam lahu kinna ni kinna lo to fun ko si kinna lo jo to ori e la gbe suwali kiyama le suwali kiyama siri siru dede ni ti yan ba wa lule aye ti o lo ni lana ofin Olorun ti o fi ofin Olorun wole ti n se nkan mi a yin baba fe se suro fun ori ofin Olorun la gbe suri lori o ba yi pe o ti fail ni e ba ti fail wa lati deba to le pe skill da me so won ta fe mi so so won fun o na ni o si ele je oro kan ni oro to se pataki ki a wa fi ku sokan kane consign siku ni gbogbo seju seju gbogbo sibati o le de o sibati o le de o awan so iku iku iku lato ni an para gbono yi o mbere wa le bere pe kini je ku ni odo awa muslimi bolo nti esi wa nlo fun iku ona ni alimot wali wafa ati bebe lo lepo ta ba nka alquran ta si nka hadis anabi sallallahu alaihi wasallam ari bi olohun si lo awon gbolo nkan fun iku inu alukwa ni kere lepe gbogba awon afesi temba ba soro lori nkan bayi won wo gbolohun wo ona ni esin lo won awon wa di gbolohun yen lo sinu ede labawa won awa die lo fiti fiti tori die gbolohun alimot bada afa bere si wadi inu awon iwe ti ma tumo ede labawa won pe ti akan ni lisan arab o gbajumo lodo awon afesi ngba ti an wo gbolohun yi won ni hasul lauzin mot fi lugat al-arab wani ituma maut inu ede larbawa ta ba wo fini fini wani tumeni asukun ki nkan piroro ika dake kusimi ta ba wani lisan arabi voluntary ojo 547 wani wa kullu ma sakana fakodi mata lati simi ti o rura nti ma rura tele ti o rura ma itume ni pe mata fatalam yakulun le ma ri ngba ma so pe mata ti nar mauta wani ina ye ti ku
لكوكو إذا برد رمادها ولم يبقى من الجمر شيء إنبات باديك إنا بادير تيو سكو بناك كما لا رارة wanna tiku nema tiku te maringa metia ya maforu yeru obaruru ni akusina be mwana tiku tuma ti bulu yen tuma si ni de la baba onani tori de bal maut ma la ruha fihi agen dan pe ni ku ni nche oba semi lara nkan tin se matele tori de fal maut wa dilul hayat ndan pe ni ku unani daki jisemi wal hayat didul maut ndan pe ni semi unani daki ji iku wan la harakata ya aslu hayat ima lo ma bo inani pile semi toni de le ware isemi oma niyan mi lo le oma niyan yo ma sele nigbati emi nba nbe lara re won ta ba wa wo alquran kerim lato kedele onari ti olorun ba allah ti on so ni papapa ndan pe ni ku ni ba tin so ipile ta ti dome deniyan ta ba nko ya dome deniyan ipile meji ni ipile kan unani atin autura abata ipe ipile kanu ome deniyan ten wo nkan meji lo gbe duro akoko lepe le fi ri ngba to lon ba nsoro nabi adam bolon sida to lon wa nbi se apejuwe ngba to lon ba se apejuwa nabi wa isa alayhi salatu wassalam bolon ba sida suratu ali imran kon shamta tole 59 olon ni inna mathala isa inda allah Olorun ni apeju yin so Maria rodo Olorun kamasali Adam o da ge bi igba ta da nabi Adam kholaka min turabin Adam la tarepe thumma qala lahu kun fayakun den Olorun so fun ipe ma jeyan si jeyan Olorun ni ki pe ma jeyan si jeyan tutu ma ti pe iru kun fayakun tabniki adam majiya inani kufa yakun kabidan bi isa na alayhi salatu wassalam ipilenu ipilele keji unani arruh emi ipe atemi ilugbo mayan duro tan ba nsoro mani wani unsuru aridi eka ipe elara oju wa ese wa apa wa iri wa idi wa aya wa abe wa unsur ardi eka ti pe ni awa ni eka keji an pe ni unsur ghayr ardi khalis ele wa ri unsur ghayr ardi huwa min amrillah asoloni uwa ruh na la npe ni emi da npe ni emi to si nje agbara olo ti olon fi gbogbo e de lo e ja wo so de so ba to lo ba ti so agbara re bo se to ta ba wo aya 85 olon ni wo yes aluna kan ru wa ma adbo ma bi anabi le nipa emi ko so fun ajan ba bere npa re arruhu min amr rabbi emi asalo ba mi ni o ma utitum nal ilmi illa qalila onu mu da fun ninu ma die ni
apprenez nos mains du dielo. Wa ma utitum min al-ilmi illa qalila gugu ma da fi safari dienu moloni. Won da fa lu na ni pe emi asoloni. Awon kan mejeji bilati wa domania. Eja o awon sura meji. Bi dolon ti soro awon kan mejeji yi. Fun apere dabo sodo hijir. Ari ni aya 28-29 oloni wa the call rabbuka lil malaika oloni anabi nati ngba tolorun ba allah ni lo ba malaika pe inni khaliqukum basharan min sulsoni min amayin masnun imifadda umaniya latinu ipe to ti gan to wa dati sun to dukikiri فَإِذَا سَوَّيْتُهُ تِمَوَا جَنَا مُو پِپِيَارَتَا تِمُو فِيَتِي تِمُدَكِتِ وَا مُو فُجُو تَيْكُجُو وَا مُو فَنُو دَكَ وَأَنُو وَا مُو فَاقْبَا مُو فَسَ مُو تُوَا مَنْدِنِيَا نِي لُوْرِ كِرِكِ بُوَا جَكَاتُ وَنَفَقْتُ فِي مِن رُوحِ مُو فَسِ نُوَيَمِي قَدِمِي sajidi e malaika te ba ti tori be e wure fun wasajidul malaikatu kulluhum ajma'un olon gbo malaika pada na ti wule fun ngbo lon dadan gbo bi ta fe wo ni pe inni khaliqum basharan min sulsalin min amahim masnun fa idha sawaitu wa nafakhtu bihi min ruhi surat al-hijr verse 28 and 29 tabakumbe ta lo si so to so a tun ri ninu aya yi aya 71 si aya 72 olon so me ba yi pe ile ko la rabbuka lil malaika ri anabi na ti nbo lo ba ran so malaika pe inni khaliqukum basharan min tin imi olon fe da omo niyan lati nu abata فَإِذَا سَوَّيْتُهُ تِمَوَا دَتَنْ وَنَفَقْتُ فِي مِنْ رُوحِي تِمَوَا فَمِي مِسْلَاتَنْ وَقَوْلَهُ سَاجِدِينَ افور بالفون وصد الملائكة كلهم أجمعون وقبوا عوام ملكة فدا نفور بالف أداما يدنيا لاتي بيهن كميجي بتاكي التين التراء أباتا يبه ويني أنكني علي جسم body wa yoron ti dan amalake arruh emi tolon fi siwalara emi tolon fi siwalara la fi ri ninu awon hadis ti anabi salaye bo ni emi se darawa ari ninu hadis Abdullah ibn Mas'ud tizi mbenu adbaina imam Nawawi Abdullah Mas'ud radi ala ta'ala unni unbo un adathana Rasulullah sallallahu alaihi wasallam unni ujisho Allah baba wasoro wasodiku al-masduq ulududuni tasman gba lududu qala sokwe in ahdakum dada je ni ko kan yan yan mani yan imi ati e ti gugu en tin jiyan yujmu khaliquhu fi badri ummihi abaina yawman nutfa unni won ku ise dare jo ninu iye leyin gba ti okunrin atobirin ba lasepo je to ko laya tan ti nkan meji wa papo ni ato unni wa wa nbe fodi di ogoji ojo okunrin lasepo pelu obirin olorun fe ki asko ye ko di omo ti nkan won ba kan ara won yo wa nbe ni ato fun 40 days thumma yakun alaka mithla dalik ulaina le ogoji ojo yo wa yipada si eje didi
nini nye de ojo yen na odi ogoji ojo meji ta ma so pe 8 days sumo ya kun modora ifara dalek olodo wa pada di ba si ena ni de ojo yen na odi ogoji ojo keta ta npe ni 120 days oni fuma yursalu ilayhi malak lẹ́yìn náà wọ́n wá rán mọ̀lẹ́kà sí fayom fi rọ̀ wọ́n wá fẹ́mi sí lára fayom yàrá kelimat wọ́n wá pàlásẹ̀ pẹ̀lú gbólùmẹ́ni kan inú agbólùmẹ́ni yẹn ọjọ́ tí ó lò láyé iṣẹ́ tí ó sì láyé àrísìkí ẹ̀ ajá àwọn ẹ̀ olórí rí ni àbò lórí burú ni nígbà bá ti wà nínú ìyá wa lọ́n ti parí ẹ̀ àwọn kan mẹ́rẹ̀ ẹ̀rin yẹn agbéwáyé ni ọjọ́ wò láàlọ́ iṣẹ́ wò láà máa ṣe kí láà máa jẹ kí láà máa mú kí láà máa lò kí láà máa ná sí olórí rẹ ló ń tọ̀nà àbólórí burúkú wọ́n sọ pé ògidì orí burú ẹ̀ ń bá sórí burú alátinú yẹ ẹ̀ lóyún ògidì orí burú kò ló máa ṣe wá bẹ́ẹ̀ ìgbésí ayé ọmọ nìyẹn nìyẹn ọjọ́ ọkú ẹ̀ ọba wa látọrun ni àwọn púrósẹ́sì yìí tá a sọ yìí ìpele ìpele ni ìyẹn lọ́ba sọ wá nù sùúrọ̀tù mùmínú adọ́bàlá ọkọ̀ sùúrọ̀tù mùmínú láti àyà ẹlẹ́ẹ̀kejìlá ti dá ẹlẹ́ẹ̀kẹrìnlá ọlọ́ni ọlọ́kọ̀dọ̀ kọlákínálẹ́ ń sáànà mi ń sùn láti mi ti lọ́jọ́ àwọn ọlọ́mọ ẹ̀dẹ́ yẹn láti inú ẹrọ̀fọ̀ abata yẹn ni bàbá wa gba ádámù ni fún mọ̀jẹ́ iná onígbàtà ń fi kọ́ra rí mọ̀kìnrin náà àwọn aṣọ ẹ̀dọ́ ọmọnìyàn ní àtọ̀ tàbí sí ààyè àyàbò tí í ṣe àpò bí obìnrin bímọbímọ fún mọ̀kọ́ lọ́kànlọ́kànlọ́kànlọ́ alákọ́ lẹ́yìn náà wá dáàtọ̀ náà aṣọ di ẹ̀jẹ̀ gbọ́lọ́gbọ́lọ́ ọkọ̀ lẹ́yìn náà lákọ̀ tó mọ́tò wá lẹ́yìn náà wá tó ẹ̀jẹ̀ gbọ́lọ́gbọ́lọ́ aṣọ di bá ṣe ẹran ọkọ̀ lẹ́yìn náà mọ́tòkàtà ìdọ́ ọmọ àwọn aṣọ bá ṣe ẹran aṣọ di egun wákà sọ wọn lè ìdọ́ ọmọ láhàmà àwọn adá ẹran bu egun náà fún màṣà náà ó kọlùkọ ní ọkọ̀ra lẹ́yìn náà wá fi dá ń ta afẹ́ fi dá ṣé ọkùnrin ni sóbìnrin ni ṣé ẹni tí ó ga ni ṣé ẹni tí ó kú ni tí ó sọ̀rọ̀ ní tí ó tẹ̀rẹ́ ni wá fi dá ìdáta afẹ́ fi dá fọ́tàbọ́lákọ̀ ọ̀lọ́hu ahsan lọ́kọ́lí kí n á púpọ̀ ní ọlá ọlọ́run ọba tó dá àjẹnugbó tí máa dá nǹkan fún mi iná kan bá dáadáa lè ka lámà yìí tú sùmọ́lẹ́yìn náà tẹ́ bá lólé ayé yín táyé padà kó fún mi iná kan yọmọlẹ́kì yàrá tí tó bọ́ àfúr tó bá di àlèkè àmà àwà gbé dìde lẹ́nu bá di àlèkè àmà àwà gbé dìde ẹ̀rì mẹ́sùlá láti mi tí ní ádámànù nùtùfà tá ń fi kọ́ránù mckin àwọ̀ èèyàn yókù mi nùtùfà lọ́wọ́ di alákọ̀ alákọ̀ lọ́wọ́ di mọ́dógọ́ mọ́dógọ́ lọ́wọ́ di ìsọ́ọ́mánù inú àbàtà lẹ́yìn ìjábàtà inú àtọ̀ lẹ́yìn àtọ̀ ẹ̀jẹ̀ dídì lẹ́yìn ẹ̀jẹ̀ dídì bá ṣe ẹran lẹ́yìn bá ṣe ẹran igun àwọ̀ àdá ẹran bo igun yẹn àwa fi dá nta fẹ́ fi dá tọ́tù nínú sọ́ọ́tù hajj náà nínú sọ́ọ́tù hajj náà ní ààyè ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́dún kò irú ẹ̀ fún wa nígbà tí ń sọ̀rọ̀ ń pa àjíǹde lẹ́yìn ikú oníyà yọ̀ náàṣù apẹ̀yẹ ọmọ ẹ̀dẹ́yà ń kún tó fi rẹ́yẹ́ bímọ lè bá tẹ́ ẹ̀ bá ń sè méjì ní pa àjíǹde lẹ́yìn ikú ẹ wòye sí ọ̀rọ̀ tá a fẹ́ bá yín sọ yìí fẹ́ẹ̀nà kọlọ́kìnà kùmí tòrọ́ bíi gbígbà lánà ládá yín láti inú èpè ìyẹn bàbá wa gbà ádàm fún mọ̀mí nọ́tìfà tí ń lẹ́yìn náà làwọn ẹ̀ńdọ́mọ nìyẹn láti inú àtọ̀ fún mọ̀mí alákọ̀ tí ń àtọ̀ náà lọ́wọ́ adí ẹ̀jẹ̀ àwọn ẹ̀ńdọ́mọ láti inú ẹ̀jẹ̀ fún mọ̀mí mọ́tòwọ́ tí ń lẹ́yìn náà ẹ̀jẹ̀ náà ló ti bá ṣe ẹran àwọn ẹ̀ńdọ́mọ láti ara bá ṣe ẹran mùkànlọ́kọ̀ tí ń wọ́ géèrè mùkànlọ́kọ̀ ìbẹnu ọmọ ẹ̀dẹ́ yẹn tá a dá pé pérépéré ìsìn bẹ ẹni tí ó ní àlébùra látara ṣẹ̀dẹ̀ ìbàjìnlẹ́lá kún
kale ba fi han yin ami awo olohun kale ba fi han yin agbara awo olohun wa nukirru bil arham ma nasha ila ajali musamma asima file sinu apo bi awon bimo bimo awon kan ta ba ki won bi omo wa nbe che di asiko ta wa lo nfe ki won bi tuma no khuruju kun tifula leina mu jade ni opo lo mo omo gbologbolo thumma tablughu ashuddakum je je ma dagba edi gende wa minkum ma yutawaffa imbenu yi gende samarina la pako la muko ninu lori laye malagba ah osiku samarinoku odoloku wa minkum imbenu yi ma yuraddu ila ardhil umuri ta tun dagbada ti o dagbada ti tun pada di omode likaila yalam min badi ilmi shay'a ogbeleyin gba yen o je ni man kankan mo o ti man kan je ko je ni man gan ba yo kan ma gbagbe ni be ni ti o man kankari olonni wadal hardaha minatan be na le pe na e ku rile ti o se pe ngba to da ba da yudi fa idan zanna le halima tabawa su me kale fun itazzat abepe worobat ahurigbi iyẹn ni pe awa wa ni ta le gbe nkan si wa n bata ti a ma wa horigbin mi n kule so je bahiji ka lo sise awon nkan igba mi n bẹ a jẹ n to dun igba mi n bẹ a jẹ n to koro igba mi n bẹ a jẹ n to dudu igba mi a jẹ n to pupa o sise ona la mu orugbin abayi. dalika bi anu nla wale haku gbogbo ile afin sọ wípé ọlọ́run ba ti n ba yin sọ̀rọ̀ bo òdodo ni wanna huyu ilimota anubo na ni ma ji oku dide wanna wala kulli shay'in qadir anubo na lalagbado gbogbo nkan wanna sa'a ati pe alikama ati yatum intum bonu la riba fiha usube jimbe wanna allah yabathu man fil kubu ati bolo bayi gbogbo ti menu sare ni ojinde eleyi ona ni ntan pe ni iku isabu ru na le badan ki e mi ku lara omaniya ina n pe ni iku tolon sonu surat al-imran wa ti fa pe kuna si n dhaiko ti le moti asurat al-anbiya aya 35 surat al-ankabi aya 57 baba wa gba ada lati inu ipe ati emi olohun awa yoku abere dida wa latinu ato ato kwin ato obin ni opapo taarifu li mot filistilahi shere ituma yiku loda wa afesi wanu wa mfuarakatu roh wala jasad wanu nani ki emi fiarale ki emi ku lara umania ila muidda laha lo si bi nta apale se femi emi ku lara omo niyan lo si bi nta apale se fun emi oku o live aromeyan iyan lo ku emi oku iyan lo ku body inu se ma oju ko le woran ma eti ko le gboran ma enu ko le soro ma owo ko le gba nkan mu ma ese o le lo bi kankan ma idasele kara nigba ti emi ba fi e kara le tori pe aruh hiya muharrikal yaada tori pe emi ni dari a e kara to ba ti wa ye kere ku lara gbogbo ara dasele we ma ta fulan labaja ku o wa ni nbo lapa lese le gẹ bi definition awon affairs won ni min adhabin igba mi nbe nta apale se le femi o na ni iya auna imin tabi nta apale se le o na ni ike emi ku lara lati lo ma jiya emi ku lara lati lo ma gbadun ni ibamu kini ara temi ti jade se laye ini oso atubo temi e bolo lo gbogbo awon ta ma ti won ti ku egbon wa ni aburu wa ni baba wa ni iya wa ni oko wa ni iyawo wa ni omo wa ni
aladugo wa ni ore wa ni omo egbe wa ni okanu meji ni e da ki enu omajia ko wa nu ya ka wa nu ke tori de le wa na ruha khalida woni lo ma pe emi nti oni ku o emi nbe bire wa yatimu khurujuha min jasad woni ijade emi ku nu ara sire ko le jade fun ara re emi o ma jade ku lara bi wasitati malakul maut pelu iranlowo malaika ku wa mama min malaika ati awon ti a tu wa pelu malaika ku yi na malaika won awanuhu awon ni oluran malaika ku lowo wire muslimi to n gbo wa ile omo ni to n gbo wa emi o le jade lara fun rara re ape ki malaika ku to lo si pe so ise to lo yan niye afi ko dasi fun apere taba wo so tu sajida ari gbangba gbati ona baba allah tun ko aleko inu sadu sajida yi jaba lo wo aya ele ko kala olon ni qul ila nabi so fun won yada wa faakum malakul maut inti npa yin una ni malaika ku alladhi wukila bikum awon en du pe agbeti yin ni agbeti yin bi se ti enu thumma ila rabbikum turja'u layna odolo ba allah na le ma pada si tabo do lo suratu an'am aya 61 kadun gbo n to lo ba aleke ola so ni pa malaika yi ninu aya ta katan olon ni malakul maut malaika ku olon pe eyo kan lo ba pe nbe won so an'am olon ja ma ki won ju eyo kan lo tabo wo aya 61 Olorun fi na ile fa pe won se okan o ko pe won lawun ojise re Olorun ni wo wa le qadiru baka ibadihi Olorun ba nu lagbara lori awon eru hun wa yuslu alaykum hafaza Olorun lo mana ti awon malaika ti won je ala bo tan toju yin atayda jada kulimutu titi ti ku ba wa de beni kokan yin to wa fati rusuluna awon ojise wa awon anase wa ti se malaika ku rusuluna our messengers awon namba ba yin wa hun la farritun we si kojala won ni mu en ta ba ni won mu won si ni wa lasiko ta ba da fun won goda da fun won ko ni ya won si waju e ko ni pe won sina rudu ilallahi mulahum lena won adamani pada si odo na ba won alhaq abududo ala tete egbo lawla hukm ununi ase ununi dajo wa asal hasbi undus yara sesi loju gbo sesi lo lo quran chapter 6 verse 61 and 62 tori die mun ko je zuru allah ana wan so nu ti adan pe ni arruh oni ana sawab pe to da ba julo ni gbogbo oro ti awon affairs nso nipa kini ti mo iku to bi se oro lawon afan lori o wa ni to da ba julo and you call oni ka so yin pe inna mautan nuf pe ki ku awon emi pe ki ku emi da ma nso yin wa mufarakatuha ala lajisadia ona ni fifara le mi wa khurujuha minha o jade ku lara wọ́n ibẹ̀ ni òrìdà bí mọ́tí a hadal kọ́dàr tẹ́kù di wọ́n yìí nìkan labá sọ pé ikú labá pè ní kú fọ́yà dá ikọ́ tilẹ̀ mọ́t òun náà ní pé ọ́ tọ́kù wọ̀ wọ́n orí àǹtà àdámà wà dàdùmá ìlà wà tẹ̀síra àdámà mahbán ṣùgbọ́n tó ẹgbẹ́ bá ń ròyìn pé kí ẹ̀mí má sì mọ́ rárá ni ó tán pé jẹ́ òsì má bàbá ní fọ́yà látàmúdù bí hàdà lẹ́tìbá gbèsè pé ẹ̀rẹ́ mi mọ́ kò tí ma kú kú
uyi padani bani baba wa Abu Hamid al-Ghazali una sonu ya ulumudine oni na limoda oni tanko ni ku maana jume ni pe tagayura halim fakot yipada conditioni bere waina roha tukuda jajwe mi bakia tumbana farakati ijasat yusi maseku yutu mabelo lengba tufi alale emma muadabatu eda kuse pengba timbeye ujentunjia wema muna amatu tabujenti mbado itumanti jeku lodo wa wafesi nye wanti kubati waselele bugbe karaj lo tulipe emina dundarie emito wandarie ndo tiko owo kuse bakama eti kuse barama uju kuse nama enu kuse soroma buka bugbe kara adase sile nye nanki ni ku gege bi agboyesi pelu gbọdọ lọ bi ta ju sire atento so atento gbọ ladake aso la ka gbọ lomo do ladana so anka la usha la ila ila anta

0: ẹ kalẹ̀ ìròyìn ní ṣókí ló ń dé sí etí ìgbọ̀yìn láti lè ṣe bond fm 92.9 ìlú ìkẹjà láti ìròyìn ààrẹ bọ́lá ahmed tinubu ti fi ìlú abuja sílẹ̀ lọ sí ilẹ̀ aláwọ̀ fún europe láti bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ìsinmi ọlọ́dọọdún fún iṣẹ́ rẹ̀ iléeṣẹ́ ààrẹ tí wọ́n kéde ìrìn àjò nínú àtẹ̀sódé tẹ́ni tó jẹ́ alámọ̀ràn pàtàkì lórí ìròyìn ọgbọ́n ìdánúṣe fún ààrẹ alàgbà báyọ̀ nugà fọwọ́ sí ni ààrẹ yóò kọ́kọ́ yà ní london ní orílẹ̀-èdè united kingdom alàgbà ọ̀nà nugà ni ààrẹ yóò tún ṣe àbẹ̀wò ọlọ́sẹ̀ mẹ́ta yìí sí àwọn ìlú míì kó tó di pé ọ̀sẹ̀ mẹ́ta wọn parí ó ní wọ́n retí kí ààrẹ kó padà sí orílẹ̀-èdè wa nàìjíríà wàá ti wá bẹ̀rẹ̀ ìpolongo ìbò fún ti ìbò tó máa wáyé ní ọdún 2027 wọ́n ti rọ àwọn obìnrin láti mọ rírì ara wọn kí wọ́n sì gbìyànjú láti borí gbogbo àwọn ìpèníjà tí ó ń kojú wọn láti mọ̀ pé ọlọ́run ọba ó fún wọn ní okun láti rí àdápadà gbogbo ohun tí wọ́n ti sọnù ẹni ọ̀rọ̀ etí ó jẹyọ níbi ètò ìpàgọ́ kan tí wọ́n pè ní old path revival commission tó wáyé ní oṣòdì níbi tí prophetess favour igbokue ti sọ fún àwọn obìnrin pé kán má fojú kéré ara wọn nítorí pé ọlọ́run ṣetán láti lo ẹ̀bùn tó fún wọn ọgbọ́n ìdánú ṣe wọn àti àwọn èrò wọn láti mú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wá bá wọn tí ó mú kí ìgbé ayé wọn àti ti ẹbí wọn yí padà èrò oníṣókí òní jù báyìí lọ ẹ pàdé wa lọ́la fún àwọn èrò wa lákọ̀tún iléeṣẹ́ bond fm 92.9 oore la máa sun àlàlà òdodo lágbára yìí
1: kí ni ẹ wà fàkùkọ o

ẹnà gbádùn ẹ̀ bó ṣe ń dún bí ṣẹ̀kẹ̀rẹ̀ ṣe ń rú wẹ́lẹ́mú wẹ́lẹ́mú nínú ẹ̀ kọ́lọ́n kò délẹ̀ fún àkànmọ́ ẹ̀yọ̀ nílùú ìbàdàn onírèsì bá pọ̀ tí ò fi gbá mọ́ gbogbo èyí tó ti fi sílẹ̀ ò ní parun àríṣe láríkà ríkà bàbá àrègùn kálukú bá ṣe lónìí ìtàn yóò ròyìn kálukú gbódọ̀là ipò àkàrà rẹ̀ ń gbádùn ẹ̀ láti ìlú ìbàdàn.

Bond FM 92.9 ẹ bá wojú aago yín aago mẹ́wàá àbọ̀ tìlù ní báyìí à ń kọjá lọ sórí ètò ẹ̀tọ́ yín ọlọ́run ò ṣe bí rere lọ́lọ́run náà ṣe ní gbogbo ọlọ́run kì í ṣe bí bond lawa ẹ wá gbọ̀ fìdílé láti gbádùn àpọ̀tù ètò ọlọ́run ò ṣe.

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wà lábẹ́ òkú bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ yọ ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé bọ́jẹ́ ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni ti ẹni àbí mi àlàbí ògún. Bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin. Ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Kábàánì bẹ́ẹ̀ lọ́hùn kámì táyé fi sí ni lára ó sì kúrò lọ́gán. Tó ń tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere. Iṣẹ́ alájẹ asínà ọ̀la dáadáa fi bẹ́gbẹ́ pé bọ́gbà tó láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúgbò rere ogun promise and faith. Àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn. Ní ìbẹ́lọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tíru ẹni bí ó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní number 11 Bíbíre Mayer Street, Alaso, Boston. Ọlọ́olúwa along AIT Road, Kọ́lá, Boston. Alágbàdo Lagos. Telephone 08108421950 tàbí 08077884965.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní ètò Ọlọ́run ò ṣe bí. Ètò tí Àlàbí Ògún bàbá àsẹ́yìn oníṣègùn tó mojú ewé tó mojú egbò tí wọ́n sanwó fún. Bọ́d FM la wà nílùú Èkó tá a ti ń fètè ìlú ra wọn. Ní tá a máa sọ̀rọ̀ bá lálẹ́ yìí lórí ètò Ọlọ́run ò ṣe bí. Òun náà la pè ní egbò àdá àjẹ náà. Egbò àdá àjẹ náà. Nígbà tí mo wà ní ọ̀dọ̀ Àlàbí Ògún bàbá àsẹ́yìn, wọ́n gbé in tó jọ mọ́ ọ̀rọ̀ egbò àdá àjẹ náà wá. Bàbá yìí wá bèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn tó gbé wá. Ó tó àsìkò kan Àlàbí Ògún bàbá àsẹ́yìn ní kí ẹnìkan tó tẹ̀lé ọmọkùnrin elégbò àdá àjẹ náà yìí tó tẹ̀lé wá. Àlàbí Ògún bàbá àsẹ́yìn wọ́n jọ wọ yẹ̀wò. Àlàbí Ògún bàbá àsẹ́yìn wa ni ọmọ Látúnjí mo ní yìí. Ó ní kẹ́ńkẹ́ń ilé ẹni ní ta ní o ẹbí tí ò pé ra. Ló bá pe ọkùnrin tó ní egbò àdá àjẹ náà náà. Ó pè sí yẹ̀wò. Ó béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. Àlàbí Ògún ṣe bàbá àsẹ́yìn wa ni ìyàwó rẹ̀ ń kọ́ olówó àlé ẹ sì jọ ń gbé ó láwọn jọ ń gbé ni. Àlàbí ni ó lọ pè ìyàwó ẹ̀ wá. Kábíyèsí rẹ̀ ọ̀lọ́. Ayé tó tó ayé àkámọ́ra mo wá rí sípáyé o. Mo gbé ìdí fún gbogbo ajuni lọ pátápátá. Ọ̀rọ̀ mò ń sọ ẹ má jù orí bá mi lẹ́yìn ẹsẹ̀. Ẹ má jù ẹnu orí bá mi ẹjẹ́ ń sọ́là kí n sọ lówó lọ́wọ́ ni. A gbọ́dọ̀ dákọ lórí ètò yìí ni. Gbogbo ọmọ Nàìjíríà pátá. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì Àlàbí Ògún bàbá àsẹ́yìn tó ní wọ́n tó rí ìyàwó mú dé. Àlàbí wa ń béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kí lọkọ rẹ̀ ṣe fún ọ. Ó lóò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ rẹ o. Níbi ọ̀rọ̀ yìí gbogbo ọmọ Nàìjíríà wọ́n ti lọ lé alára. Wọ́n ti lọ lé ajérò. Wọ́n ti ẹ̀tí lọ́sibítù. Wọ́n ní àìsàn kan tí wọ́n pè ní àpọ̀jù ṣúgà lágbo ara ní ìdáláàmú. Ètò ilẹ̀ nìyẹn wá gbọ́ tó bí ipá adákọ àpọ̀jù ṣúgà lágbo ara náà fi wá gbé ọmọkùnrin wá. Àsẹ́yìn ti ń ṣe kìí ṣe àpọ̀jù ṣúgà lágbo ara. Àṣọ lọ́wọ́ lórí. Ìyá ẹ̀ bá ní nígbà tẹ́bẹ̀ pọ̀ Àlàbí ní kí lọ gbà ló bá sọ fún ọ wípé àdéhùn tóun ó sọ fún tí ó ṣe fún ni wípé bó bá fẹ́ sàn nínú àìsàn tí ń ṣe yìí tó rẹ́sẹ̀ ti kẹ̀ ní ti somi ṣùrùṣùrù wọ́n bá lẹ bandage mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó mọ somi ṣùrùṣùrù lẹ́sẹ̀ rùn gbà yìí kàbíyèsí rẹ̀. won la den ti o se fun ni bi pe ko godo fe yawo le o to jade laye so na abayo nu olo na abayo ibi mi ri mo nu ti mo pada sibi ti ngbe ninu lorin afanja ama mo tun pada bokunrin un o tun ba pade lodo alabi ogun ara ti ya gbogbo ese ti gbe furu furu ibi ti n wa n lo ni wipe egbo ada ajina alabi ogun baba seyin ni e ogun re wa to da to da gbada ama wule wule in to fa o egbo ada ajina yin le yan koko wa o to toju e abisi ase eni mona lo ye ka tebi beyin o ba mo bon se domo lagbale ko godo danwo omo mo ba pa e ko sori gbogbo mo Nigeria gbogbo kan lo leko okada ten wo o leko ise kapotaya o leko le wa ba mi pe ase gbogbo awon ton mo pe egbo ada ajina lori kini lori tik lori internet oni be ni looto lawon kan won sise amoye ka wadi daada lori pe ibu legun ti wa sesin olohun o se bi gbogbo ti ba n sele sada laye lori ile ipe laburu eyan ni ebe omo ko tu jire gbogbo mo Africa gbogbo mo Nigeria patapata ti gbo mi laroye iwo to ba n baru kan bayi ton laru kan bayi koja ton ba n baru kan bayi pade ninu igbese aye ara re won ti e ti so telomi di arun jejere to si je pe arun jejere ko ni nse o ti lowo lo ninu ni alabi ogun baba seyin ni pe eyan bebe ni etutu etutu ti won da ko won fi tu ni won fi tu won ma fi bebe won fi tu nkan to ba ni etu omo yi etu omo yi kini o gba mo pe mo ba so pe o saye o alabi ogun baba seyin mo ko bere owo fun o mo se ba faju ni lo alabi ogun baba seyin ni ibe mo ti kogbon pe gbogbo ti ma nse da laye eja koko wa di ewo ogbon nu ogbon ori lelomi fi yi nkan ti fi yiwo mo lowo mo ti soro ayewo lori eto ina ri pe n to daaju ni pe ka ma sayewo lori igbese ati gbogbo ta ba se ka to tese bo ninu aye ka ma ba damu ka ma ba sonu ka to sonu eja koko sonu ni ka to ka ma ba sonu o eja dupe lowo eledua to gba labi ogun baba seyin kale fun wa ni sata wa yi odomode teledua fun logbon to fun lagbara ayewo o mo da pupo nja je pe balabi ogun baba seyin o ba sayewo ko to kolu oro yi o sese ki nkan ti pon meru ko o owo ti won ti na won wa na laro ogbon ti mo ri ko ni pe alabi ogun baba seyin wa pe omokunrin yi oni omo koju orun si yawo e o oni ko lo tun amu eja sayewo lori awon omo wa eja sayewo lori ise wa eja sayewo lori ara wa o to ka sayewo lori gbogbo nta ba dawole mo so pe boni se ri ola ori be adia fun baba alawo ti di fa ojojumo ojojumo ni mi se ki soro run gbogbo mo ko tu ojire a ni kagbako aye o a ni kagbako egbo ada ajina o wa ri be lo lori gbogbo awon aisan to loko e ti o loko taye fi n di mi mole eja lu agbala alabi baba seyin ta ba padade eto n tẹ siwaju

0: àdìrà tó bá gbójú ní pa ìrókò tewétewé àlàbí òkú bàbá sẹ́yìn àgọ̀jì oníṣègùn ìbílẹ̀ kónkó bí owó arọ́tami lágbẹ̀dẹ lọ́lọ́run gbé kalẹ̀ fún sáà tá a wà yìí láti bá ni tọpinpin lórí ohun tó ṣókùnkùn tí ò yé ni mọ́ tọ́lá àbáyọ sì ń tẹ̀lé pẹ̀ látìlẹ́yìn ọlọ́run nípasẹ̀ agbára ìṣẹ̀dálẹ̀ ran baba ńlá wọn iṣẹ́ rẹ ni ọlọ́dẹ́dẹ́ àbí òkúta láyé dàsọ́jà tiẹ̀ bí wọ́n bá ti ń pawó ló ń túká mọ́ lọ́wọ́ alákòjú rere ó ti lọ́wọ́ nínú àlàbí òkú bàbá sẹ́yìn ni ọ̀tọ̀ náà ṣé ń jojú oorun ni tiẹ̀ ni àbí ìbálòpọ̀ ojú àlátáyé fi gbogbo àṣeyọrí lọ lọ́wọ́ ẹni mọ́ wura rẹ níran lórí rẹ̀ ọ̀dọ̀ àlàbí òkú bàbá sẹ́yìn ni ọmọ bọ̀ jàǹkárí wọ̀ ló ń kọ́wọ́ lójú lọ́sàn gan àmì àwọn àgbàlagbà ní kọ̀dá bí wọ́n bá ti sùn lọ́mọ bára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò pọ̀nwú ẹ̀ tó ń gbé ọmọ jó lójú oorun tó ní òsì dún lára rẹ lójú ayé máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá sẹ́yìn oníṣẹ́ ọwọ́ ni ọ́ ni ìbá sì jẹ́ oníṣòwò ní tiẹ̀ tó fẹ́ kọjá rẹ ọmọ ta warawara máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá sẹ́yìn ẹ̀yin kọ̀ntáktọ̀ àtẹ̀yìn tẹ̀ ń wá ipò kan ẹ̀yọ́nú ayé téèyàn fi rọ́nà lọ nínú ayé ń bẹ lọ́wọ́ baba téèyàn ó sì dìde jéèyàn nínú ayé àǹfààní wà fún wọn náà láti rí àlàbí òkú bàbá sẹ́yìn máa lọ sọ́dọ̀ wọn ní nọmba 11 bíbí Remaya Street Alasu bus stop Olóòluwa along AIT road Kọ́lá bus stop Alágbàdo Lagos telephone 081 084 21950 tàbí 080 77 88 4965
1: Àlàbí òkú lẹni re sórí Dẹ́mídé.
2: Orí mi jẹ́ ńlá, mọ́ jẹ́ kú o, ẹlẹ́dàá mi, mọ́ jẹ́ kú jẹ́ ńlá o. Nítorí orí ẹni ní gbèmí tá a fi dájú owó. Orí ẹni ní gbèmí tá a fi léjì gbàrà lẹ̀kẹ̀. Àtàrí ẹni ní gbèmí tá a fi lò mọ́sàjì àsọba ti tàn yàn. Lọ́la, ìwọ tó bá ń dojú owó, tó bá ní dojúkọ lórí gbogbo tá a ti ń sọ látàárọ̀ egbò àdá àjẹná ni. Àpọ̀jù ṣúgà lágọ̀ ara, àboríṣiríṣi ogun ayé tí bá ń dojúkọ. Ó ṣeéṣe kó jẹ́ pé ìwọ lè mọ́ran kan rẹ̀. Ìwọ tó bá nírú èèyàn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí rẹ̀ ń bá ń bá jà. Bí ẹnì kan ṣe lè má ronú lọ bẹ̀ ńgbà ní táyọ̀ tí kò tán. Ìwọ tó ń gbọ́ mi, o lè lẹ́ni tí rẹ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Irú ogun wo ní ń jà ọ́? Àìrọ́mọ bí àìbẹ́gbẹ́ pé. Kásòwò kéèyàn mọ́ jèrè. Nọ́mbà 11 bíbí Remaya Street ni àlàbí òkú bàbá sẹ́yìn wà. Ní Alasu bus stop Kọ́lá Olúwa along AIT road. Ní Kọ́lá bus stop Alágbàdo nílùú Èkó. Nọ́mbà 11 bíbí Remaya Street. Alasu bus stop Kọ́lá Olúwa along AIT road. Kọ́lá bus stop nílùú Èkó àlàbí òkú bàbá sẹ́yìn wà. Nọ́mbà tẹ́ pè wá sílẹ̀. 081 084 21 950 tàbí 080 77 88 4965 080 77 88 4965 080 77 88 4965 Àlàbí òkú bàbá sẹ́yìn ló gbé. Gẹ́gẹ́ bá a ṣe ń bá a lọ lórí ètò Ọlọ́run ṣègbè nítorí ẹni bá a lọ ló bá kú. Lórí ọ̀rọ̀ egbò àdá àjẹná, àlàbí òkú bàbá sẹ́yìn wá ṣàlàyé. Àwọn nǹkan wo ni máa fa egbò àdá àjẹná? Àlàbí òkú bàbá sẹ́yìn ni àkọ́kọ́ ayé a máa fi ṣe ni. Ọlọ́run mọ̀ ní jẹ́ ayé ṣe wá o. Àlàbí òkú bàbá sẹ́yìn ni pé í máa ṣe ṣe ńgbà míì tó jẹ́ pé bí irun rẹ báyìí náà ni ó fi bẹ̀rẹ̀. Bẹ́yẹn bá ti já yóò sì máa kẹ̀sìn ara ẹni tó ṣe bẹ́ẹ̀ fún. Àlàbí òkú bàbá sẹ́yìn tún ni lóòótọ́ irúfẹ́ àwọn ìdojúkọ báyìí a máa lówó ayé mú àmọ́ àfọ́fà ẹlòmíì náà tún máa ń fà á. Wá ni ó ṣàwò ó ní àwọn èròjà kan wà lágọ̀ ara tó bá ti ṣe aláìtó béńtọ̀n bá ti ní egbò yóò mọ kẹ̀mí ẹ̀yìn fi ń pè ní epo àdá àjẹná. Lẹ́yìn eléyìí àlàbí ògún ní béèyàn bá tẹ nǹkan mọ́lẹ̀ ayé a máa ṣe pé tọ́ ẹ fi nǹkan síwájú ẹnu ọ̀nà rẹ̀ ẹ fi nǹkan síwájú ṣọ́ọ̀bù rẹ̀ bó bá tẹ̀ mọ́lẹ̀ ó lè ti bẹ̀ wú tó jẹ́ pé oríṣiríṣi ọwọ́ ni ó mọ yọ tó fi di egbò àdá àjẹná. àmọ́ múni lẹ́sẹ̀ àmọ́ múni ní oríṣiríṣi oríkì ara kò síbi táyé fi tí wọ́n fi gbà múni. Àlàbí ògún bàbá àsẹ́yìn ní ẹlòmíì ti lálàá bí wọ́n sàn ládà lójú òun rí. Nígbà tí ó sì jí sáyé ó rí pé nǹkan tẹ́rẹ́ dígbà wọ́n bá ná èèyàn ní ìgbálẹ̀ ó sì tẹ́rẹ́ sára wọn. Ní tí wọ́n rán náà nù ó sì ran títí títí tó ń gbogbo ọdún. Ẹlòmíì ran tó jáde láyé ayé ò mọ̀ ní ṣe wà ó mọ̀ nígbà fáyé o. Àlàbí ògún bàbá àsẹ́yìn tún ní ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé látara oúnjẹ ojú oorun láì ti fi àwọn ìṣòro báyìí kàn án. Ìwọ́n tó bá ń ju oúnjẹ ojú oorun tó ń wò pé àlágọ̀ ẹlòmíì ò jẹun lójú oorun yóò tún mumi sí i. Ẹlòmíì ò pé àlágọ̀ wèrè náà fi wo wèrè ńgbà mí o la fi sọ fún ọ. Bílẹ̀ ọ̀la bá ti mọ́ ọ̀dọ̀ Àlàbí ògún bàbá àsẹ́yìn ni ó gbà lọ. Lára ọ̀nà tí èèyàn tún wá fi máa ń kàgbákò ìgbàdá àjínà ó làṣàṣí o. Àṣàṣí kẹlẹ́dùà kò sọ wà ń bẹ̀. Ìgbàdá àjínà a máa mẹ́rẹ́ lómi lọ sí ọ̀run àjàǹtí. Bẹ́ẹ̀ ni ọmọ kóòtù òjìrì ẹ̀jẹ̀ máa ràn wá létí. Àlàbí ògún bàbá àsẹ́yìn kẹlẹ́dùà ràn sí wa lákòókò yìí o. Kí ni ń bà ọ́ lẹ́rù? Kí ni ń já ọ láyà? Àìsanwó lọ náwó sí náwó sí tí ò lọ́nà àbáyọ. Irú kí ni ń ṣe ọ́? Sátara ọmọ lọ wọ́n ti gbógun tì wọ ni. Ọ̀rí dùnú kankan látara ọmọ. Ẹ̀jẹ̀ rántí pé Ọlọ́run ò ṣe bí o. Èèyàn ni ẹbẹ̀ o. Gbogbo tọ́lọ̀ ń dá fún wa dáradára. Oyún àní ìbí níbẹ̀nu tiẹ̀ àbóyún kan tí ń pẹ̀lú yàn jù. Àìsàn wa ń bẹ lára rẹ ọmọ ọtí ẹ̀mọ̀nà tọ́gbégbà ọ ti ṣàyẹ̀wò lọ́tún wọn ti ṣàyẹ̀wò ló sì orí bákan náà ni. Àbá ìláya ńlé ìṣòro tiẹ̀ àìlọ́kọ ńlé ìṣòro tiẹ̀ ọ̀bẹ́gbẹ́ pé ẹlòmíì kàwé ó ní sàfikẹ́sì lọ́wọ́ lórí ikọ̀ náà ni kò níṣẹ́ kankan ṣe. Ìtayé fi ṣèwọ́ni wípé gbogbo tó bá ti ṣe ọ́ láàánú ìbínú àtagídí lọ́ fi dàbẹ̀rú ọmọkùnrin náà lọ mọ̀ ọ́ sí jù. Ìwọ́ ò tiẹ̀ wá láàánú rárá. Ẹlòmíì ti síngbẹ́rẹ́ síngbẹ́rẹ́ orí ikọ̀ ni. Kí ló yẹ kọ́ ṣe kọ́ tó síngbẹ́rẹ́ yìí? Làlàbí ògún bàbá àsẹ́yìn fi máa sọ pé ẹlòmíì wà tó jẹ́ pé ètùtù lọ́rọ̀ rẹ̀ gbà. Ẹlòmíì àdúrà lọ́rọ̀ rẹ̀ gbà. Ẹlòmíì sì ní ká jó nǹkan mọ́ nǹkan ni etí kálukú mú wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì tiẹ̀ wá ara rẹ̀ kalẹ̀ láti bí ogún ọdún. Ilé mìrẹ́ǹtì náà ní sí ń sùn. Ayé ò wá síjù rẹ̀ síbi pípọ́rí ìkọ́lé yìí. Wọ́n ti rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ni. Wọn ò tiẹ̀ síjù rẹ̀ síbẹ̀ ni. Bílẹ̀ ọ̀la bá ti mọ́ mọ́ gbọdọ̀ Àlàbí ògún bàbá àsẹ́yìn lọ. Àlàbí ògún bàbá àsẹ́yìn wà ní nọ́mbà 11 bíbíre Myer Street, Alaso bus stop, Ọláoluwa along AIT road, Kọ́lá bus stop, Alágbàdo nílùú Èkó. Nọ́mbà 11 bíbíre Myer Street, Alaso bus stop, along AIT road, Kọ́lá bus stop, Ọláoluwa nílùú Èkó. Nọ́mbà tó mọ pé wọ́n sí ní 081-084-21-950 tàbí 08077-884965 ọ̀dọ̀ Àlàbí ògún bàbá àsẹ́yìn ló jà sí. Ẹ jẹ́ máa dágbé lórí ètò Ọlọ́run ìṣebí fún tàlẹ́ yìí. A máa padà wá níjọ́ méjọ lágbára Ọlọ́run ọba. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjì ọmọ olójijì ilé ẹsẹ̀ nìkìrùn àgùnbẹ́ ló kọ́ mi. A jọ ń bẹ̀ nínú àwòtán.

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹ̀gbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wà lábẹ́ òkun bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlewé àtẹ̀gbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ yọ ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé bọ́jẹ́ ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mi àlàbí ogun bàbá àsẹ́yìn ni ó kàn sí tó fi dórí ìtọ́jú ohun tí fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn kábà níbẹ̀ lọ́hún kámi táyé fi sí ni lára ó sì kúrò lọ́gán tó ń tẹ̀yọnú ayé táyé fífẹ́ ni fún rere iṣẹ́ alájẹ asínà ọ̀la ẹ̀dà fi bẹ́gbẹ́ pẹ́gbọ́ gbàtò láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú ìjákulẹ̀ àmúborere ogun promise and faith àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn ni ìbẹ́lọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tírú ẹni bí ó sì mórí bọ́ àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ogun bàbá àsẹ́yìn wọ́n wà ní nọmba 11 bíbíre Maye Street Alasu bus stop Ọlọ́ọ̀lúwa along AIT road Kọ́lá bus stop Alágbàdo Lagos telephone 08104219500 tàbí 08077884965
1: Bàbá ìbí tọ́lọ́rùn ń pè ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara.
2: Bí ọlọ́run kò gbà lọ́wọ́ ogun ọfà ara ni.
1: Bí araba ti ń tàlẹ̀ lọ́nà àbájì.
2: Tí ọwọ́ àbíẹsẹ̀ ní ń bọ̀tìbọ̀tì yẹ.
1: Ká máa rìn sóṣooṣó bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀.
2: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
1: Bàbá rálẹ̀ mú tàbí ra ògiri mú.
2: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu gbogbo
1: Káà tó wá fi wí àtẹ̀gbò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kò tú ẹ̀ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 080-5417-0401 Gbọ́ dáadáa o 080-5470-0401 Ọfọ ara ò ṣe é dúró wò ìwọ náà máa sùn.
3: Ẹkùn dídé ìwòyí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi àkànṣe ètò léléyìí tó ní ṣe pẹ̀lú ìlera. Òun retẹ́ nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì pé kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní. Pẹ̀lú yín bàbá ẹ̀dákùn ẹ̀ bá ń dakọ̀ yín fáwọn aráalé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú òkúlu pẹ̀lú mi.
4: Ẹ̀kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́mi lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o èmi ni bàbá agitọ́ lọ́hùn gbìn olóòtú ọfà ara. Ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà. Pàápàá jùlọ bárọ̀ bá dọ̀rọ̀ ewé àtẹ̀wò bá a ti lò ó ti ṣe é rí bó ṣe yẹ orí báwọn bàbá wa ti lò kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtẹ̀wò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà látìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
3: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ ọfà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọfà ara gan.
4: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ti ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ mi ṣùgbọ́n ẹdẹ ń fún aláwọn àpẹẹrẹ tó ṣe kó ṣe é ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni yóò mọ jẹ́ ńbẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kò ń fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún kó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí i lára nítorí ọfà ara yìí èyí máa wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú oṣù wíì bí kókò kòkó fẹ́ sún gbà míì nígbà míì sì ré a máa ṣeni láyà tí ó máa ṣọni láyà kékèké táyà ó ṣàdédé mọ́ já pàpàpàpà ẹ sì rí kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń ti ń bi ọkàn nu ọfà ara nu kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ṣọkùnrin àmọ́ ṣobìnrin àmọ́ ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sínú ọ̀rọ̀ ọfà ara o mo bá wọ́dẹ́ ṣe ò lè wọ́ dápa kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ jẹ́ kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní òdòǹgbàgbé tẹ́ni tí ń ṣe ìṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
3: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàn tá báyìí àwọn ọ̀dójú kọ inú ara wo ni ká gbà ẹ pé yóò dùn àfisẹ́yìn tégun fi ṣọ.
4: Ẹ dé ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-3144-5626. 070-3144-5626.
4: Ẹlòmíì àmọ́ fẹ́ báyàn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù. N gbọ́ bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀. Yóò mọ̀ pé kóun ó gbéra kóun ó wá lókù torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù. Kò lè gbóògùn látòrí tẹlifóònù o. Ṣé ẹ rí n tí jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni? Bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò ba ṣan ọmọlúàbí jẹ́. Ẹ sì rántí pé ṣan ara wa dàbí wáyà tí í múná láti ibì kan síbì kan ni o. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ogbe. Bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin. Èyí ò ní fà tẹ́lòmíì fi máa ń wo ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọ́dọ̀ fọwọ́ kàn. Yóò sì máa rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ni. Ewé àtegbò tán bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe. Bó o bá tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta, ìkan tó o bá nínú ọ̀ gbọ́dọ̀ jù ú mọ̀ pé ọkọlọkọ òun. Ilẹ̀ Yorùbá tá a wà yìí, arọ́bà aládé tó ti lé lẹ́ni 70 ọdún tó sì níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tá a sì gbọ́ rí pé kò ṣe déédé. Ṣé ẹ rí àìleṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni? Àìlérìn dáadáa nǹkan aburú ni? A sì mọ́ fà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìnà yátán òun àtọ́fà ara. A máa jẹ́ kójú fẹ́ mọ́ wo bàìbàì. A sì mọ́ fa kí apá kan rí. Kò mọ̀ fẹ́ fọyàn yẹ́. Nígbà míì sí wà tó ṣe pẹ́ lòmíì báyìí kò ní rórun sùn. Ọwọ́ rẹ̀ kan ní kọ̀kọ́ kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ẹlòmíì sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ẹlòmíì ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì ní kú rírí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ṣé ẹ mọ̀ pé àwa gbọ́dọ̀ dákẹ́ ká mọ owó èèyàn níran? Ìta a sì ṣe lọ́rùn ìwé àtegbò kì í ṣe pàṣẹ lọ ìlú òyìnbó lọ rí ìwé àtegbò wá. Ibi tá a ti níwé àtegbò náà là wà ẹ́. Ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì. Nígbà bá ṣàyẹ̀wò tán, tá yẹ̀wò dúró, tá ohun tí ń ṣèyàn, a wà ṣe kí ni, a wà gbégbèsẹ̀ lórí ẹ̀. Béèyàn bá ti lo oògùn bí ẹ ṣe ní òòlò, kò ní ṣòro. Dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Bàbá igi tọ́lọ̀ ń gbìn olóòtú ọ̀fà ara. Tí a fi pè mí lólóòtú ọ̀fà ara nu. Mọ́ bọ̀ báyìí.
5: Lagos Abeokuta Expressway ilé-epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé-epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
4: Ìbẹ̀rù kalẹ̀ sí mọ́ gbá mi láago. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú àmọ́ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù. Nígbà bá sọ̀rọ̀ tí n bá bí ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí pé rere lolúwa.
5: 070-3144-5626 070-3144-5626. Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé-epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé-epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bí kìtọ́ bá ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
4: Àwọn nǹkan tí mú kọ́mọkùnrin ó mọ́ lè gbé pápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Àwọn tí mú kí ọkọ láyọ̀ ò mọ́ jìjà ilé-iṣẹ́ ọ̀ta kọ́mọkùnrin ó mọ́ lè ṣe bí ọkùnrin. Àtàwọn tí sọ ní darúgbó kàǹgẹ́ kàǹgẹ́ ẹlòmíì wọ́n ń fà á wọ̀dá ń fó wọ́n ń gbé gọ̀kadà wọ́n ń gbé sọ̀kalẹ̀ ni. Bẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni. Ọfà ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú. Olóòtú ọ̀tẹ́tílẹ̀.
6: Bàbá igi tọ́lọ́run ń pè ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara.
7: Bí ọlọ́run kò gbà lọ́wọ́ ogun ọfà ara ni.
8: Bí araba ti ń tàlẹ̀ lọ́nà àbájì.
9: Tí ọwọ́ àfi ẹsẹ̀ ní ń bọ̀ ju bó ti yẹ.
10: Ká máa rìn ṣóṣòṣó bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀.
11: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
12: Bàbá rálẹ̀ mú tàbí ra ògiri mú.
13: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu.
14: Gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹyìn.
15: Fún àwọn ká lagunlagun ṣọ́gun ṣọ́gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
16: Ẹ yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà lóde tó ń tìbílẹ̀ làkọ̀kọ́.
17: Ká tó wá fi wí àtegbò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wá kojú ẹ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 080-5417-0401. Gbọ́dá dá o 08-054-70-0401. Ọfọ ara ò ṣeé dúró wò ìwọ náà máa sùn.
18: Bàbá mo gbọ́ tẹ́ ẹ mẹ́nu ba iṣan ara nísìnyìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti gbìyànjú ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn náà kọ̀ṣọ̀ ní ń bọ́ sí. Bóò ló ti rí bàbá.
4: Olóòtú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọgbọ́n ni wọ́n ní ayé ìkẹ́ láṣekù kúuṣẹ́. en ba se ku ti o se tan aye iki ku se eyan se ti fi de bi apere ni so ri beyan ba damu lo ko damu lodo ori ti o gbe ni a ma gba wo re ko ni wo elomin gbo ba lo n fe kirun abo fe gbadua le josi won gbaga fun loto ni omo odun melo ni o te n gbaga fun bo ba ti e fe te pa n bo si te o pa afa ri le yan te bo ba ti do pa po n fi gisi keta ise lai ti ipo mo goji odun ipo mo adota odun mbi wa na re mi ngba fun fe wonu kulu ni ayin o di pe fun ra mi nu bo le nu moto ki sa I mo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asibo le awa na awonu ayin ngba ade to ni ki ora ilerin dodo ni un mo re lerin dodo omi ni obuwa ngba bere ise sori ba na fun ra mi nu duro si di kini gbongbo oro to ya aso po sugbon fe gba wa laye ni won ba bo ba telefone mi wonu gbo isan la fi se le aye bi o ba sisan lare deyin abi se o ba se n to ye o se onitohun o kan dabi oku gi ti agbe ti se gbe kan ni kokoro nu eja si mo ba san je gbogbo ohun ti ga elomi o mo wo kan ko bi ki bi kurukuru ko boju ojo ara n ti je kokoro nu eje ni elomi sire ji jara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo ja gbogbo ara je ni be elomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro na eje nse o po ayewo la kokoko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aise lugo si ewo to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubulubu oju ologun ni je be agbo isegun ibile iwe ategun ateso atepogi ba ti nfa wo yebo je nbo lati bi ogoji odun o le pese pese ta ti wa lenu e ati gbawo san lodo wa mo awa ko eledu oke lo fase se nta se sugbon wa di se iwe ategbo bi ati lo gele ewe ta wa funra wa ra le ta gbe ta ni se mo fowo ra ewe teyan fi bi odidi e ka le kan gbe lori sirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi yen en ta gbe si ibi bojiwa lori sirisi to je pe ani mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni o jara re para o wa laafia funra re bo ba ti laafia en ti o ti ku
5: Lonigbo ke, Lonigbo ke, number 0703145426, 0703145426. Legbe ilepo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bigi to ba tin bo sa ti pe phone number won
4: o fa ara lare de eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo pohun oni lewo eni to ni le ni oni gba fun awon apere to ba wa ri to mo tumo re to mu ko re iwo pe mi lori telefone alaafi ara wa ko ni gbon danu bu ni elubo o
18: ha baba e ku atoto mu era kan ba npe phone number yi lekan sise mo pe elomi o le ma raye sugbon bo ti mu phone number yi elomi ati e le lati mo pato ngbo le wa gan ati bo ni ati le ba yin soro
5: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo bigi to ba tin bo sa ti pe phone number won 0703144556 26 gbọ mi dada o 0703144556 26 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
4: ibenu kale si gbọ mi dada o
5: ke jade wa o ke wa ba emi baba gi tọlọrun gbe oko arugbo olooto ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bigi to ba tin bo sa ti pe phone number won
4: ibi gbogbo ni sokan kan osupa ijojumo onile molotun
5: 0703145426 0703145426
4: a mo reti yin
18: oro le ti gbo yen eyin eyan se mo pe orire yi fe ke yan se un bayi iwo na jara re gba loni alaafia wa ko ni di fi afia
19: o de
20: bayi
19: igi t'olorun pe oko arugbo baba olotu ofa ara
20: olorun ko gbe ona ogun ofa ara ni araba ti ntare lona abadi
21: ti owo afi ese ni ngbo ti bo ti ye
22: ka ma rin soso so bi eni te gumole
23: ka ma le ri daada tabi bere mu nko
24: baba rele mu tabi ra ogiri mu
25: awon agere wo yi ki se to boju mu gugu egodo da fi eyin
26: wo awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ege ara je
27: ye yoju si wa aye o fini fini lona ti da lode to ti bile la koko
28: ka tu wa fi wi atiko to gbono bi mona wa ko ju epe wa ka jo se mona papo 08054700401
29: dada 08054700401
30: ofara o se duro wo iwo na ma su

ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ kẹ́ni kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé wọ́n ti ní èèyàn gaun gaun ní mọ́ gbèjàlú ẹjẹ́ ìdápè báwọn kò ní síwèrè láàrin wa lórúkọ olúwa wọ́n lè yàn gaun gaun ní mọ́ gbèjàlú ìlú ní gbèjà ara rẹ̀ làwọn èèyàn wí ẹ fi ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ọ̀fìlẹ̀ ọlọ́run lọ́wọ́ kò sí tọ́kàn yín ọrọ̀ ajé tara tiyín gangan gangan ni kẹ́ ẹ mọ́ fi àdúrà àtìlẹ́yìn ẹ mọ́ ẹ̀jẹ̀ ká sọ pé bílù ṣe rí àmọ́ ibi tá a yà sí níwọ̀n ìgbà tá a sì ń bẹ láyé tá à ń bẹ láàyè tá a jọ wà lórílẹ̀-èdè yìí ọrọ̀ ajé tẹ ẹ ní pé kò lè da nǹkan kan mọ́ yẹn ẹ gbàgbọ́ pé tẹ ẹ bá fi lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run akápá rẹ o ọjà ògo tẹ ẹ ní kò lè tà mọ́ ni ọlọ́run lè bá yín kówó lè ẹ̀yin ọ̀tẹ́ ẹ bá mọ pé dá lọ́dọ̀ ọlọ́run tẹ sì ń gbàdúrà sọlọ́run ní gbogbo ìgbà ṣé ìdílé tí mí lògbòlògbò yẹn ọlọ́run ló lè tó o kì í ṣe bílù ṣe rí ló ń da ìdílé yẹn rú àdúrà tẹ̀yìn máa gbà tí ìdílé yẹn ni kẹ́ ẹ mú dáadáa ẹ̀yin fún ara rí mọ ibi tí ìdílé yẹn ti ń wọ́ ẹ mọ ibi wọ́rọ́kọ́ tí ń da bẹ̀rù ẹ ṣe máa rò wọ̀rọ̀kọ́ tí ń da bẹ̀ẹ́ bẹ̀ẹ́ nù ẹ̀yin ò ní kẹ́ ẹ kó àdúrà tì sẹ́rí gbogbo tó kù ẹ fọrọ̀ ajé lẹ̀ ó lé bẹ́ẹ̀ náà ní ilé ẹyẹ ìsírẹ́lì ìjọ kìíní àná ọlọ́run sì sọ dẹ̀rọ̀ nípa ẹ̀bẹ̀ àti àdúrà tí wọ́n ké sí ọlọ́run ẹ mọ̀ bá wo fọrọ̀ ajé ló ṣe kíní kan ọjà ta tiẹ̀ ń tà yẹn gan èló náà la fi ń pa èló náà la fi sórí ẹ̀ ẹ fi gbogbo òyìn lẹ̀ ọlọ́run ló lọjà ọlọ́run ló lẹ́yìn tẹ́ ẹ lọjà ọlọ́run náà lẹ máa wá képè wípé ọlọ́run ọba ìwọ ló bá mi sínú ọjà yìí o bí ó ṣe wá tún dirun tí ó di gba pẹ̀ láàyè tá a wà yìí ẹ mọ̀ bá wo pé wọ́n ní ẹ mọ̀ ìjọba báwọn sáré gìrìgìrì ká lọ dìbò lu tí ọ̀dà bí ẹ bá lọ sáré gìrìgìrì tó dìbò lu tí ọ̀dà kò ní lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ẹ̀yìn kò lè tí ó bọ̀ sí lọ́run ẹni tó bá ti lọ kò lè dúpẹ́ kankan mọ́ kò sí ìdúpẹ́ kan nínú sáré kò sí ìdúpẹ́ kan nínú ẹni tó bá ti wọlé tá a ti dá yẹ̀pẹ̀ bò jésù tiẹ̀ ti dé bus stop rẹ̀ náà ó ti dé last ibùdó kẹyìn rẹ̀ lóde òun ó sì kú òun àti ọlọ́run ọba àtẹran ara tó kù ní èmi ti jáde lọ níwọ̀n ìgbà tẹ́bi bá ń bẹ lára èèyàn ló mọ̀ pẹ́ dá o ẹja máa dúpẹ́ ẹja máa dúpẹ́ lórí ohun gbogbo ẹjẹ́ kí ọpẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ ẹjẹ́ á máa yìn ẹjẹ́ á máa yìn tẹ́ ẹ bá gbàdúrà débi kẹta ẹ̀ ń wò pé gbogbo àdúrà tí mò ń gbà yìí sọlọ́run ò gbọ́ ni ọlọ́run kúkú gbọ́ ẹ yí àdúrà ń padà ẹ yí sídìí orin ẹ yí sídìí ìyìn ẹ máa fi síjú ọlọ́run hàn ẹ máa gbéga ẹyin mùsùlùmí ẹ náà ẹ máa ṣe àsíkiri pàpẹ́ àsíkiri náà ló túmọ̀ sí pé a yin ọlọ́run lédè àwọn ọmọ lẹ́yìn kristi ẹ máa ṣe àsíkiri ẹ máa yìn ẹ máa fi títóbi rẹ̀ hàn ẹ jẹ́ kó mọ̀ pé lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíì mọ́ ìwọ náà ọmọ lẹ́yìn kristi gbajúmọ́ jésù ẹ dáadáa kọrin èyìn kọrin ọpẹ́ ó rí pé ọ̀nà náà máa là ní agbára elédùmarè ẹlẹ́ni mo fi ń kí ní àṣálẹ̀ tòní pé ẹ kú dédé àsìkò yìí ọdẹ òdùbí a ti wà nú ọ̀sẹ̀ tuntun báyìí ọ̀sẹ̀ tèmi àtẹ̀yìnjọ mú yìí ó máa san wájú ọ̀sẹ̀ tá a lò tán lọ lágbára elédùmarè ọ̀sẹ̀ tèmi àtẹ̀yìnjọ wọ̀ yìí ó máa jẹ́ ọ̀sẹ̀ àánú fún wa lágbára elédùmarè ọ̀sẹ̀ tèmi àtẹ̀yìnjọ wọ̀ yìí ó máa jẹ́ ọ̀sẹ̀ ìbùkún fún wa lágbára elédùmarè ọ̀sẹ̀ tá a jọ wọ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ tá a lérò ọba tí máa ń ran aláìní lọ́wọ́ ó máa jẹ́ ọ̀sẹ̀ náà fún wa ní agbára ọlọ́run ọba àdúrà ni ẹjẹ́ á mọ gba o lórí ètò yín ètò wa ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ti kí n pé ẹkùn dédé àsìkò yìí láàrin iwájú awóre ni lèmi ń jẹ́ ẹkùn ọkọ̀ abiodun mo tún ti báyìí lálejò lálẹ́ tó ní o bó bá ṣe ṣe ẹmú fóònù yín kẹ́ ẹ pé ẹlòmíì torí mo fẹ́ fẹsẹ̀ ìrajú ọpẹ́ kẹ ni wọ́n tún ti bẹ̀rẹ̀ tó ń o níbi tá a ti mọ ń bo ni à ń lọ lórí ìdílé wa ẹ kú kalẹ̀.